0: sókè.
1: Yes, sir.
0: Sọ pé ta ló gbé àga ọlá mi.
1: Ta ló gbé àga ọlá mi.
0: Níbo lẹ gbé sí?
1: Níbo lẹ gbé sí?
0: Ẹ dá padà.
1: Ẹ dá padà.
0: Sọ pé ta ló mú kí akitiyan mi já sásán.
1: Ta ló mú kí akitiyan mi já sásán.
0: Bí mo ṣe ń ṣiṣẹ́ tó.
1: Bí mo ṣe ń ṣiṣẹ́ tó.
0: Ẹ̀jẹ̀ lákojọ.
1: Ẹ̀jẹ̀ lákojọ.
0: Gbogbo ẹ̀yin tẹ wà ń di ẹ̀.
1: Gbogbo ẹ̀yin tẹ wà ń di ẹ̀.
0: Tí mi ò fi lákojọ.
1: Tí mi ò fi lákojọ.
0: Ẹ wọ gbé lọ.
1: Ẹ wọ gbé lọ. Ẹ máa wọ gbé lọ lọ́wọ́ Jésù. Ẹ máa wọ gbé lọ.
2: Ó gbé ẹ̀yìn tí ẹ̀jẹ̀ lákojọ.
1: Wóyá o.
2: Wóyá ẹ máa.
1: Ẹ máa wọ gbé lọ. Ẹ máa wọ gbé lọ.
0: Jésù. Olúwa wa.
1: Ní Jésù.
0: Lọ́wọ́ méjèèjì sókè.
1: Yẹ̀sì.
0: Sọ pé nínú àgbàrá ẹ̀jẹ̀.
1: Nínú àgbàrá ẹ̀jẹ̀.
0: Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò.
1: Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò.
0: Ẹ sọ́lẹ̀ méje ká fẹ́ sọ́lẹ̀.
1: Nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò. Nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò.
0: Ẹ sókè.
1: Nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò. Nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò. Nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò. Nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò. Nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tèmi ò ní ṣòfò. Lórúkọ Jésù.
0: Lọ́wọ́ ẹ méjèèjì.
1: Yes, sir.
0: Níbo ni? Níbo lẹ tó ń retí òkú ẹ nílé wà? Ó ti gbé ẹsẹ̀ lórí ẹsẹ̀. Ó ní jòhánà gbé òkú ẹ wálé. Ó lọ fẹ́ rí ọkọ wa sìn ọ́.
1: Jésù.
0: Ó ní ká wá sọ ọ́ bẹ̀. Tó o bá ìsàmì.
1: Ẹ o ara pa sílé. Ní lórúkọ Jésù.
0: Ṣé ilé ilé kígbe mi tó wà báyìí?
1: Oh yes.
0: Sọ pé olúwa ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀.
1: Olúwa ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀.
0: Ẹni tó ń wá ẹ̀jẹ̀ mi ká.
1: Ẹni tó ń wá ẹ̀jẹ̀ mi ká. Olúwa ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀.
0: Ẹ̀jẹ̀ lára ẹ̀.
1: Ẹni tó ń wá ẹ̀jẹ̀ mi kiri. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Ẹgbẹ̀jẹ̀ lára ẹ̀. Oye ẹgbẹ̀jẹ̀ lára wọn.
0: Oye
1: ẹgbẹ̀jẹ̀ lára wọn. Ẹgbẹ̀jẹ̀ lára wọn. Ẹgbẹ̀jẹ̀ lára wọn. Ẹgbẹ̀jẹ̀ lára wọn. Ẹgbẹ̀jẹ̀ lára
0: wọn. Jésù. Olúwa wa.
1: Ní Jésù.
0: Ọyá fi àtẹlẹwọ́ méjì pàdé ọwọ́ lókè.
1: Yẹ̀sà.
0: Ó dojú ọwọ́ kọ ọwọ́ lókè.
1: Aha.
0: Ọwọ́ àmọ́ ké.
1: Ẹ o.
0: Wà ní Olúwa.
1: Olúwa.
0: Àwọn òwe ló fi ọwọ́ lu ọwọ́.
1: Àwọn òwe ló fi ọwọ́ lu ọwọ́.
0: Láti bá mi kanlẹ̀.
1: Láti bá mi kanlẹ̀.
0: Kí n tó délé.
1: Kí n tó délé.
0: Ẹ yọ kúdàmù.
1: Ẹ yọ kúdàmù.
0: Sọ́ndẹ̀ mẹ́ta.
1: Olúwa. Àwọn ló fi ọwọ́ lu ọwọ́. Láti bá mi kanlẹ̀. Kí n tó délé. Ẹ yọ kúdàmù. Olúwa. Àwọn ló fi ọwọ́ lu ọwọ́. Láti bá mi kanlẹ̀. Kí n tó délé. Ẹ yọ kúdàmù. Olúwa. Àwọn ló fi ọwọ́ lu ọwọ́. Láti bá mi kanlẹ̀. Kí n tó délé. Ẹ yọ kúdàmù. Lórúkọ Jésù.
0: Olúgọ.
1: Báyọ̀ yàrá.
0: Ẹyin náà wo ẹyọ wìwì tí ń yọjú. Olúgọ.

Eba sọrọ re da n gba yi yo koro le ti awon kan ore karabo cup lo be ti awon kan dogba so gba lapa ti bi iya to to ti wa o tori pori yi o la vi so fun yin ni e pe DJ you ever champions league o to ti gbe na ya o de pada o da le gba so lo o da bi mo se la fani lati mo so fun yin yi ori siri ti ko igba gbe bodo ikọ ẹgbẹ ẹgbẹ bọ lórí ẹbàdì ikọ ẹgbẹ ẹgbẹ bọ lórí jẹsì man city inter milan ac milan ayé amsterdam juventus wọ́n gba owó kọ ẹgbẹ ẹgbẹ bọ lórí lọ́lọ́kọjọ kan wọ́n ní ti láǹfààní láti gbàgbé yìí ekara paris saint germain tó gba ní back to back ẹ má jẹ tẹyìn awórúkọ ikọ ẹgbẹ ẹgbẹ bọ lásán àti ìyẹn lápá àti bẹyẹ ókè lọ́kì fọ̀dì wínà ẹ kú rọ́jú fọ̀dì lùsà. Tori ibe meji ko tori pe ko igba gbo bo lasana gbo gba tan ma lo tene ma fado nye do ni sugba lodo eleyi ko ti mu won gori oke lo o ko ti fa lori oke kan won ele to je ka siri won bo gege bo se wa lapa ti be yen o ye papapa e ka ro ko ojuma a tu ko ojuma ma lo ra to ni ende mi bo se ta to ko le do ti gari ta so banji orúkọ ọmọ nìjà ní ọmọ kúlúkúlú sí ojú tí bálúwẹ sọwọwọ iná gòrí lẹfẹjú kẹkẹ òjò pálánù ọkà yọ làlà adéwálé adédáyọ náà rí ọmọ ayé ti dé fáyé ọmọ ìgbóná ti dé fúgbòrò ẹsẹ kẹrùkọ ẹsẹ kan títì wẹlúwẹlú bí náà jọdá lẹgẹrẹ gúrú iná ti dá lẹgbẹrọ lẹgbẹrọ mo tún ti gbé kíni à ń dé ọtún ẹrẹ kì í joni lọwọ kì í joni lẹnu ó yẹ jẹ kí n gbà sápá ti bí ìjẹjẹ mọ ìpẹ báwọn kò sì mọ gbé UEFA champions league ẹ̀yẹn látòní títí dájú àlàmísì làwọn kò mọ gbé carabao cup èèyàn kí n bínú oré tó lọ ń bá ṣe fún yàn torí ibi tí èèyàn bá ti bára rẹ ibẹ lèèyàn ti mọ.

ẹni tó jọlù kan ní kọ ẹgbẹ́ agbábọ̀ ló jẹ́ sì tẹ́lẹ̀ tí jẹ́ sì fẹ́ ba kàrí ààrẹ jẹ ẹ̀jẹ̀ ajẹ́ mà èyí pẹ́ láti ìgbà tó ti wà gẹ́gẹ́ bí olùkọ́ ní kọ ẹgbẹ́ agbábọ̀ ló paris fc lórílẹ̀‐èdè france lẹ́yìn tó fi sẹ́jẹ́ sì sílẹ̀ lẹ́sà tá wà yìí ọ̀nbídì lọmọ náà wà ìyẹ nínú ìdíje france league gbà kódà kò kejì ló wà lórí àtẹ̀tábìlì ìdíje uefa champions league prediction ti jáde èèyàn mọ́sẹ́nà ẹ lọ́fọkàn balẹ̀ àwọn kan ti fi prediction jáde pẹ̀lú super computer ẹgbẹ́ ń tẹ́wí wọ́n ní ìkọ̀ ibi agbábọ̀ lọ́sẹ́nà ni ó gbà nígbà pẹ̀lú báyà múni jìnnà sì gba final. Animal City kàá bá gbé lórí ẹ̀dá ìgbélé wọn. Ìpé káwọn mọ́ lọ tàn yẹn. Ìpé ipò kẹta Animal City ti máa lò dọ́là. Ẹ wo Barcelona ló máa dúró nìkẹrin. Paris Saint-Germain ó ní máa gbé pẹ́lí díẹ̀ súnmọ́ wájú. Liverpool pẹ̀lú Real Madrid àwọn méjì àkọ́kọ́ tó tó tẹ̀lé ra wọn nù. Ṣùgbọ́n Arsenal ní bẹ lókè téńté. Gẹ́gẹ́ bí ẹni tí ó gbà ẹjẹ́ ń tún débẹ̀ inú ìdíje UEFA Champions League ni. Ní tó padà wálé adúláwọ̀ létà ẹjẹ́ sọ́lé láǹfààní láti gba àyè débi ṣé torí pé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó láǹfààní láti wáyé ìyẹn ni mo jẹ wáàrùn òun náà ti láǹfààní láti mọ dúró ìṣẹ́jú kan. Wọ́n gbogbo àwọn tí wọ́n fara káásà nì ìyẹn nínú kíni. Àwọn tí wọ́n fara káásà ìyẹn lórílẹ̀‐èdè Nepal pẹ̀lú àgbàrá eléyìí tó ṣe bẹ́ẹ̀ ó bá wọn fẹ́ra tó dẹ̀ kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbi tó ti jẹ́ pé ènìyàn tó tóbi 1300 oní wọ́n sún ẹ̀mí wọn nù àwọn tó tóbi 5000 náà dẹ̀ wá sí oríṣiríṣi ilé lọ́lọ́kọ̀jọ̀ kan olómi gbé lọ gẹ́gẹ́ bó ṣe wá wà báyìí wọ́n ti fi léde fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó láǹfààní láti wáyé ẹ má jẹ láti dúró ìṣẹ́jú kọ̀ọ̀kan fún wọn nínú ìdíje uefa champions league bákan náà wọn tún ti fìdí ẹ̀ lélẹ̀ wípé bánà gàràgbà ó wà láti fi máa sọ wípé ẹyin nìkan kọ́lẹ̀ wà ń bẹ̀ o a wà ń bẹ̀ pẹ̀lú yín ọkàn wá sì wà pẹ̀lú ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin náà fara káásá ìyẹn nínú ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe láǹfààní láti jẹ àyín ó yẹ pẹ́pẹ́pá eré gbogbo ẹsẹ̀ wìtì ẹjẹ́ sọ́dúndọ́dọ̀ gbóǹtarìgì agbábọ̀ lórílẹ̀‐èdè brazil tẹ́lẹ̀ rí yìí ìyẹn paulo silas ó ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀‐èdè brazil wọ́n á lé gba ìdíje iye ìfẹ̀yì àgbáyé mọ́tá yóò fi parẹ́ sàbàdà káwá ti bẹ̀rẹ̀ pé kí ló dé ó ní àpẹẹrẹ ni pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lu grêmio agbábọ̀lù láti ilẹ̀ òkèrè mẹ́tàlá ní bẹ́ẹ̀ ó sì jẹ́ wípé àwọn mẹ́tàlá wọn agbábọ̀lù fórílẹ̀‐èdè wọn gan eléyìí tó túmọ̀ sí wípé wọ́n ń bẹ́ gidi gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́ ọmọ orílẹ̀‐èdè brazil eléyìí tó yẹ kán láǹfààní láti mọ kópa ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù ọ̀hún kí olùkọ́ni kó bàa lé láàyè rí wọn dáadáa gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn nìyẹn ó yá kárí bẹ̀sẹ̀fà lára àwọn agbábọ̀lù tó jẹ́ atamọ́tàsí nọmba náà eléyìí tí wọ́n fi léde wípé tá a bá sọ̀rọ̀ nípa atamọ́tàsí tó jẹ́ nọmba náà tó gbóúnjẹ fẹ́ gbégbà wo bọ̀ léwọ̀ lẹ́ni àkọ́kọ́ ó ní rárá o ẹnìkejì àbẹ́nìkẹta ó ní nínú mẹ́ta àkọ́kọ́ tán mú ó ló ń gbọ́dọ̀ wà ń bẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ kárí bẹ́ẹ̀ sẹ́fà ó ló láǹfààní láti fọ̀rọ̀ náà lédè ó dé ẹjẹ́ sáré fún yílé sì fẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó láǹfààní láti wáyé láti nínú ìdíje ìtàlẹ̀ síríà sẹ́rí kàgláàrí ó ló kági bolíìsì lórí pẹ̀lú àmì ayò kan sódò ohun de níìsì wọ́n ṣe mọ́lẹ́ ni pẹ̀lú àmì ayò méjì sódò pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan látọwọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ̀lù láti yorùbá ó bá róyà mọ́ra ń tiẹ̀ sẹ́rí gẹ̀tàfì àti sẹ́tàfíkò ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan náà ta nínú ìdíje làlígẹ́ sàǹtàdà sẹ́wárí èjì onírìn àjò ṣẹ̀dá pẹ̀lú rẹ́kàdì tó gba o ó láǹfààní àti pa mọ́ta bàbá rẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ ẹ̀stórì pẹ̀lú àràúkà èyí nínú ìdíje àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè portugal ọ̀mí olódòdó ló parí sí o ó dorílẹ̀‐èdè turkey wàyí gòdzébè onábùátà ìyàpánú ni ìyẹn níta bàbá rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ ìgbẹ́gbẹ́bọ̀ ló gàzátẹ̀ fk àmì ayò mẹ́rin sí méjì lè fọ ojú ẹ̀ rizespo onábùátà ìyàpánú látọwọ́ àlàyáspọ̀ pẹ̀lú àmì ayò kan sódò gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn lápá ti bẹ̀rẹ̀ àlìlà ó náà kọ̀ wọ́rìn pẹ̀lú ànásí o torípò náà bá ta ìyàpánu pẹ̀lú àmì ayò méjì sódò lówó ní ọmọ ẹsì gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀rẹ̀ nínú ìdíje saudi pro league nìyẹn alkali àti àrùyàn ẹ̀mí olódòdó ó náà méjèèjì jọta ó wá padà sínú líìgì lórílẹ̀‐èdè turkey eléyìí tó ṣàfihàn wípé bí
Victor James Osimhen omo orilede Nigeria e ma je interview o ti fara sese o yo de gba to bi ose meja bo se meta o to di pe yo pada de iyan gege lapa ti be yen o di ni ko igbe gbo bolu Liverpool nemi tan te fi lo sana fi lo a fi lo lori ri keke jo Faji Van Dijk won ni ko towo bo wi ade mi gege bo se wa gbogbo gbogbo go to do su kini odun la ma bi todo na ma yari si aneri abade a ti foro lede we po sese o je pe awon gbo bolu mokanla ele ta won lo koju pe gbo bolu ita mi la nigba ta won ba koju ara won ninu idije UEFA Champions League loni o na ni ko twa Tim Dumfries Konate Oxi pelu Cucurella Favadi pelu Bellingham Diamande Brahim Vinicius Junior pelu Kylian Mbappe gege bo se wa lapati be yen o ya mo nbo lori oro mami e de wule ja fun yin leyo kan baye le tori pe Kylian Mbappe o se pade awon niroyin lana o foran lede oro si debo iye gege lana yen maybe ti Kylian Mbappe to ti soro salaye o ni wipe ta ba nsoro leyo ko gejeji nje je mo pe mi go kire iyen lori ategbele won ninu aye ani bi ti bawo ni oni pe ta ba nsoro nipa abalondi o se be mo po ninu foruko won jade o ni ojo isegun ni o loruko awon agbabodu eleyi ti won foruko won kale o ba lodi o jade o iba be ti wa nsoro latana bi pe ta ba nsoro wi pe individual award ni oni won ni won pe kankan o si nbe oni ma ba nso mi o fe gbo oni tori wi pe o la lo nto ko ngba o fi ye won ni confirm apart rede rede a wa ni kinidi to fi so be bi pe se ko ro wi pe Ravia pelu Osmane Dembele won gbe bo loju lo oni won press oni sugbon bo ba won gbe bolu bi en ti o da oni sibe sibe ninu awon idije to je pe gbogbo awon agbabolu to ni kimi to ni tumo ta je gbon je fe gbe to ra ti gba plate e bo ninu idije to je pe gbogbo awon la won ko pa nbe o se ni kene to mi awon jo na oni bi apara ninu idije fi eye agbaye oni emu lowo ka rede ni oni sa mo pe gbogbo agbaye ni ko pa nbe awon agbabolu to da to da si nbe nbe o to wa je to agbabolu to mi awon ju nbe o le ri bi okere oni emu yan lowo ka lode ni oni e to wa wo idije yu UEFA Champions League oni idije laarin awon ko egbe agbabolu kaakiri awon orilede to ni kimi nile Europe awon agbabolu to si gbonje pe gbogbo awon bo wa nbe o lo to lafani latun ti se kini ohun o ni o ye ka ti mo yipo ti domi ara atejara o ye ka ti mo yipo na ni kini ohun to si o wa ni egbe kini wa o lokan o ni kan wa ko lo soro ko pere o ni tani arike number boro lede o ni ewo mo ti se tin be ni kapa mi ta ba soro nipa pe ke yen gba balondi o mo ti se tin be ni kapa mi o ni pe sisi yi o ti wa lara sisi eleyi ti mo gbonje fe gbe ti mo tun ti gba plate e bo e to wa ku o ku si yin lowo eyan gege bo se wa la pa ti be yen ni o lo ku si yin lowo o iyen gege la pa ti be yen gege bo se wa wa bayi o ti di gbagbo a ti se kitebo a de ti mi tebo mara won orisirisi oro lo ti bere si ni jade o lori oro Kylian Mbappe bi pe ko ye ko so ru oro be lo si n wa lo to lo si gbagbo giri gbo gege bo se wa lapa ti beje o ni mo se ni kin lanfani lati ti gbeyin na de be mi n ja yin beta aja aja tan ija ni dale ni gboro aye e je sare mele wa tori pe ni ko egbe gbo bo lori Madrid na ti ni de tori pe Giuseppe Begoni agbabolu ko egbe gbobolu inta tele o ti ni ko egbe gbobolu ori amadidi nigba tan ba ko ju inta an lawon agbabolu to gbonje fe gbogbo awo bo lagbaye o awon bi Kylian Mbappe Vinicius Junior Jude Bellingham o ni sugbon ni tongo o lo n gbonje fun o n de kawo soke iyan fun very fafali se tori pe agbabolu lowo are gbogbo to gbonje fe gbogbo to na ti gba plate e bo ni fafali oda lara po gba plate e bo o tun mo lafani lati turn up lati ko to ba yen ko turn up gege bo se wa lapa ti be yen eyin orilede nile adulawo e je sare kokko fun yin leleyi ke mo mu mi si nitori pe awon agbabolu yin je soju ninu idije UEFA Champions League ele ti o gbera so loni orilede Morocco lo ni agbabolu ju agbabolu mokanla ni lati orilede Morocco orilede Senegal agbabolu mewa o la agbabolu tan ni je o si mo lafani lati kopa ninu idije UEFA Champions League ani orilede Nigeria ani odidi agbabolu mesan tan tan tan e orilede Cote d'Ivoire agbabolu mejo Algeria mefa ni ti Cameroon marun Mali merin Ghana meta ni ti Nigeria Angola DR Congo Guinea ati Gabon
Gambia, àwọn yẹn méjì méjì náà ni o. Orílẹ̀-èdè South Africa ẹyọ kan péré ni. Mauritania ẹyọ kan ni. Egypt ẹyọ kan. Guinea-Bissau ẹyọ kan. Rwanda, Libya, Tunisia, Burkina Faso, Mozambique, Cape Verde. Ẹyọ kọ̀ọ̀kan ní gbogbo àwọn tí mo kà á lẹ̀yẹn. Oná láǹfààní láti ní. Ẹjẹ́ tó sáré débì. Agbábọ̀lù ikọ̀ ìgbẹ́ gbọ́bọ̀lù Lyon tẹ́lẹ̀. Bertrand Traoré. Ó ti darapọ̀ mọ́ ikọ̀ ìgbẹ́ gbọ́bọ̀lù Fancy Wanderers. Pẹ̀lú àdéhùn ọlọ́fẹ̀ẹ́. Free agent ní ń jẹ́ bẹ́ẹ̀. Ó yẹ pápá nínú ìdíje La Liga Santander. Kwesi Sanchez Flores. Òun náà ni olùkọ́ ni. Eléyìí ló gbóúnjẹ fẹ́ gbé tó tó rẹ́ ti gba plate ẹ̀ bọ̀. Gẹ́gẹ́ bí manager of the month. Òun náà ni wọ́n ti gbé lọ́mọ náà lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Òun lólùkọ́ ní kọ́ ẹgbẹ́ agbábọ̀ lórí Potifo La Corona. Ìyẹn nínú ikọ̀ nínú league ọ̀hún lọ́hún. Gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn jọ. Àní Julio Quinones ọmọ orílẹ̀-èdè Mexico ni. Ó ṣeéṣe orúkọ rẹ̀ wà lára àwọn ọgbọ̀n. Eléyìí tán forúkọ wọn léde lónìí. Gẹ́gẹ́ bí agbábọ̀lù. Bí wọ́n ń wòye láti mẹ́nìkan, eléyìí tó dáa jù èèyàn káàkiri àgbáláyé. Gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn jọ, Django Zeka. Ó ti fara kásà torí pé ní orúkún rẹ̀ ó ti fara ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ni o. Tó sì jẹ́ wípé kò ní láǹfààní láti wà lórí pápá títí tí ó fi doṣù kẹwàá. Èèyàn lásìkò tá a wà yìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Arsenal. Wọ́n ti fi kọ́ńtírààtì tuntun lọ o. Declan Rice ni. Gbèsè Rice olókùúta o. Rice ilẹ̀ òkèrè ni. Òun ní láǹfààní láti fi lọ. Ó mẹ́bàá lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Real Madrid. Ó yẹ pápá.

0: papa eje lanfani lati ma te sowo waju de tori pe mi o rojo mu so loko akoko yen de nko mi ni papa mara nje je ma bi pe bo se dun fa won kan okoro fa melo mi sugba o awa dupe ti wa tori pe loni oni gege ni idije lagbara to gbona yoruku la lo lanfani lati ma waye eje nbere la tori idije atori idije ele ti gbogbo wa tin reti nini de tori pe awon agbawo firiyeyo oni o lanfani lati gba idije ye gege loni idije wo ni mo so idije Carabao Cup ebi to ba ti ri ko egbe bolu re nbe o ti mo wi pa gba wo ni o sugbon to ba ti ri ko egbe bolu re nbe o lo ma gba league to kere iyen bi UEFA Champions League ye gege bo se je niyan e ko egbe bolu bonu mo ta ti Lincoln ago mejo ku seju me dogun ni Crystal Palace pelu Middlesbrough ago mejo ku seju me dogun ni tiye na Leeds United pelu Bradford City ago mejo ku seju me dogun ni Sunderland pelu City ago mejo ku seju me dogun be wo pelu Newcastle ago mejo gereke oni yo lanfani lati waye e ma je tani so ba ti dola awon omo ya wa awon omo ya wa daada awon omo ya wa ko egbe agbabolu Chelsea ni awon no lanfani lati tase waiwai oju ko egbe agbabolu Leeds United ni de de ago mejo gege bo se je niyan latapa ti beje mo ro pe mo da yin beta aja aja tan ja ni dale ni gura ye o ya papapa e je sare lanfani lati mo egbe yin de be iyen ninu idije UEFA Champions League iko egbe agbabolu AEK Athens at the last place o bere loni nenu idije UEFA Champions League ago mefa ku iseju meedogun ni Club Brugge pelu ko egbe agbabolu Aston Villa ago mejo ku iseju meedogun ni Dortmund pelu Villarreal ago mejo gerege ni yin lanfani laju aye iko egbe agbabolu Porto pelu awon iko egbe agbabolu Ayo Buhadi Enzo Fernandez Anderson Elliot ilé mi ìdí ayé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù fásitì ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn gbẹ́mọ àwọn rọmọrọmọ aago mẹ́jọ ni tiwọn láǹfààní láti wáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lílì pẹ̀lú rí abẹ́ títì aago mẹ́jọ ló náà wáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rí abẹ́ títì àwọn ti táàrí Jason Dumfries àwọn ti fàfádì àwọn Kylian Mbappé pẹ̀lú Vinicius Junior aago mẹ́jọ náà mọ láǹfààní láti mọ kojú tani ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan ìyẹn gẹgẹgẹgẹ lálẹ́ òní nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn a mọ mu lálàfíbọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí ní mu lálàfíbọ̀ ẹjẹ́ sọ́dẹ̀ láǹfààní láti gba sí lára kódó tatata nítorí pé lánàá nínú ìdíje ìfẹ́ yìí àgbáyé àwọn obìnrin tọ́ndà 20 nìyẹn o eléyìí tí ń wáyé lọ́wọ́ lórílẹ̀‐èdè Poland ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ń fara káásà ya lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀‐èdè Spain àmì ayò méjì sódò náà fi bojú wa jẹ́ Colombia ó pa Costa Rica pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọ kan North Korea ó fi ìyà jẹ Portugal obìnrin pẹ̀lú àmì ayò méjì sódò ni nígbà tó orílẹ̀‐èdè China ló pa New Caledonia pẹ̀lú àmì ayò márùn sódò abẹ́ wa sọ̀rọ̀ lórí mọ́ sí wa lórí àtẹ ìgbéléwọ̀n ẹjẹ́ ń gbá sí yín lára jọ orílẹ̀-èdè Poland lẹ́yìn tán ti gbágbọ́ ní ìpín group A wọ́n ti gbé ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan orílẹ̀-èdè Poland ló wà lókè Mexico ló tẹ̀lé pẹ̀lú 1 point Benin 1 point lórí Argentina 0 point ní ìpín group B Brazil 3 point England 1 point Canada 1 point Tanzania 0 point ní ìpín group C Ecuador 3 point France 1 point South Korea 1 point Ghana 0 point ní group D tiẹ̀ ńkọ́ Japan 3 point Italy 3 point USA 0 point New Zealand 0 point ìpín group E lẹ́ẹ̀dínrún orílẹ̀-èdè Colombia pẹ̀lú North Korea àwọn méjèèjì jẹ́ ní 3 point lápàdínlẹ̀ Costa Rica 0 point ní Portugal 0 point lónìí ìpín group F àwa náà ti darapọ̀ máwọn àgbáwọ̀ fìrìyọ̀yọ̀ ní 0 point o nítorí pé ní ìpín group F China àti Spain náà ní 3 point Nàìjíríà pẹ̀lú New Caledonia 0 point làwa ní lápàdínlẹ̀ yẹn máa fi ń bu mí mu lápàdínlẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn jọ eré gbogbo ẹsẹ̀ wìyí kòtòkòtò torí mo fẹ́ jẹ́ ká yẹnà náà ká lọ fara mi ìyẹn gẹ́gẹ́ lóòrọ̀ tò ní ṣùgbọ́n lónìí o ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù rí amadede bernardo silva adagula pẹ̀lú edward kamavinga wọn ní sí lórí pápá kódà arocho ameni ó fara ṣẹṣẹ ṣùgbọ́n ti ń ṣe ìgbáradì látàná ẹnu ẹnìkan tó jẹ agbábọ̀ọ̀lù lọ́wọ́ àárín gbogbo tó gbóyẹ fẹ́ gbégbà ogbó tó ṣeṣe kẹrí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù rí amadede lónìí òun náà ní fẹ́ẹ́ dín fàfà dé gẹ́gẹ́ bó ṣe wá wà fọmẹ́ṣẹ́ lè pè yí padà kẹrí tan alexander arnold ìyẹn ní midfield ọ̀nà gbogbogbogbò ọ̀nà kò síbi tí mò rí òlé yìí sí gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe ń láǹfààní láti dá yín ó yẹ pápá àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ atọ́pọ̀ ayò ìyẹn nínú líìgì àgbọ̀jẹ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì wọ́n ti fọ̀rọ̀ léde o lórí ìṣọwọ́tọ́pọ̀ ayò chris calvin ẹni tó tọ́pọ̀ ayò láàrin ẹgbẹ́ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù jésì àtàsẹ́nà rí pé oríṣiríṣi ó ní tó ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ wípé ó yẹ kí yẹ́lò kàdí wà fún declaration lórí challenge ẹ̀kọ́jú mọ̀gàró jà sí yẹn ṣùgbọ́n tó jẹ́ pé wọn ò fún declaration náà dẹ̀ sọ̀rọ̀ lánàá ó ní lóòótọ́ ló ń jà ń bàtà ó ní lóòótọ́ àti lódodo ó ló ń rìn ní jàkírun ó ló wá sọ̀rọ̀ ó ló wá sọ fún pé ọ̀gbẹ́ni lọ fara balẹ̀ champion ní àná ẹ̀dẹ̀ mọ̀ pé yẹ̀yẹ́ ni mọ̀ ń dùnyàn ẹ̀ tí ò gba premier league rí ó wá fi ṣe yẹ̀yẹ́ ṣẹ̀yẹ́ láti ràn ọmọ wa olófin náà fi ràn jùmọ̀ àwọn ọlọ́jọ́ yẹn ṣẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn ó ní bó ṣe láǹfààní láti dá yín ó yẹ pápá ẹjẹ́ mọ́ ṣe láláfi bọ̀ lápá ti bí torí pé ìròyìn pọ̀n bí a lè ká tán ẹdù ó ti fi kọ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù northern forest sílẹ̀ ìyẹn lẹ́yìn ọ̀sọ́ka o gẹ́gẹ́ bó ṣe wà báyìí ó ti fi kọ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù northern forest sílẹ̀ wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí mẹ́mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù jersey wọ́n fẹ́ gbé agbábọ̀ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù bournemouth alex scott àwọn gbé yóò dẹ̀ wà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù ọ̀hún títí di sáà tó ń bọ̀ pẹ̀lú bá ṣe fẹ́ ṣe gbìyànjú nìyẹn àwọn tó ti wá fọ̀rọ̀ léde o ìpowó tó tóbi 200 million ó làwọn ó kó jáde ń january láti fi ra àwọn agbábọ̀ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn nítorí pé ọwọ́ ẹ̀yìn àwọn ṣe ní ń jò bí ó ń jò bí roof ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù manchester united ìyẹn ní old trafford ni gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yá ẹ bá ń gbẹnu sí kìnìún kẹ́ẹ̀bá kí àwọn ọmọ nàìjíríà tán láǹfààní láti gbọ́ wa ẹ sọ̀rọ̀ òkè dáadáa.
1: àti gbogbo àwọn ẹwà tó ń gbọ́ káàkiri àgbáyé bóyá kò jùmọ̀ gẹ́gẹ́ bí o ti sọ pé ìṣẹ́jú kan àwọn ọmọ àdúró fún yìí ní àwọn ìdíje tán máa bẹ̀rẹ̀ ní òní ọ̀la àtọ̀túnla pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní kinní nepa torí over 1003 èèyàn 1003 èèyàn ni ó ti kú andeshin wá èèyàn over
2: 5000
1: tàǹtìrì àkí àwọn àjọ uefa champions tíìmù àwọn alágbára ló ń gbélé o ẹni tí ò bá lágbára ṣùgbọ́n ìyá méjì òbúdó ọjọ́ bẹ̀
2: bẹ́ẹ̀ni
1: tí ò bá lépo orí ò níyọ̀ àwọn kan tó bá gba champion
2: alágbára nígbà karawa ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà champion
1: àti pé wọ́n máa lo pápá ṣeré wọn náà àwọn kọ̀ọ̀kan náà máa lo pápá ṣeré wọn olówó mòwé ayọ̀
2: ó ti dá ọ̀tẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí ẹni tí jẹ́ agbábọ̀ọ̀lù ọmọ orílẹ̀-èdè faransé tẹ́lẹ̀ ìyẹn christopher dugari ó ti sọ̀rọ̀ lórí tí kylian mbappe sọ lánàá ó ní kylian mbappe pé kò yẹ kó sọ̀rọ̀ wípé òun wọ̀ tí kò ń gba balóńdì yọ wípé ó ń fèrògbà rẹ̀ hàn lójú táyé pé ó jẹ́ pé nǹkan ọmọ kékeré ni pé ó jẹ́ nǹkan tó ṣe ni láàánú pẹ̀lú pé kylian mbappe sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ wípé kylian mbappe tó jẹ́ wípé òun ló yẹ kó dákẹ́ kó kàn máa wò rírí ayé kó máa wo tó fẹ́ ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n nǹkan tó sọ lánàá wípé kò yẹ kó lè jáde látẹnu ẹ̀ ọ̀rọ̀ tí kylian mbappe sọ yìí sọ̀rọ̀ tó pọ̀ jù ni lórí kylian mbappe náà sọ̀rọ̀ lánàá pé tá a bá sọ̀rọ̀ nípa ìdíje táwọn agbábọ́ọ̀lù tó ní kìmí ti ń gbá àgbà wo ni mo jẹ́ ń bẹ̀ mọ́ mi àwọn ṣeré-ṣeré ni ó ti dó ń jẹ mí.
1: nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí ó jẹ́ káwọn èèyàn mú lọ́wọ́ ni pé wọ́n ní olófo náà a fẹ́ máa bínú ológo ọmọ pínpà míì téèyàn bá rí nǹkan tó bá da èèyàn lè fẹ́ sọ pé kò da ṣùgbọ́n ní ọkẹ ó máa mọ̀ bó da ìgbà tí àwọn onírìn tán bílẹ̀ ní ọ̀rọ̀ lánàá wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ nípa géèmù tá a máa play lónìí pẹ̀lú inter milan àwọn abilé ọ̀rọ̀ kì í dẹ̀ ṣe nǹkan tó sọ̀rọ̀ àrí kí n sọ̀rọ̀ nǹkan tó dẹ̀ sọ ni pé ó ní pé individual player ni à ń pè àwọ́dù yẹn pé individual player àwọ̀ pé tó bá dẹ̀ nǹkan tó ń ti ṣe ó mọ̀ ní sáyé ayé goal scorer ní kí champions league ayé goal scorer ní la liga ayé goal scorer ní world cup ó ní òun wàá mọ̀ pé bóyá player kankan ó ti ṣe rí àkójọ ẹ̀sìn player tó ṣe.
2: ló tó jẹ́ wípé gbogbo àwọn kẹ́tẹ́rì àtàfin mú wọn pé gbogbo player ló ní wípé tó bá sọ wípé òun ò gbà fi wípé tòyìn sá àkọ́kọ́.
1: ó ní tòyìn sá àkọ́kọ́ ó lóun dẹ̀ wàá mọ̀ pé bóyá player kan ti ṣe nǹkan tó ń ṣe rí o pé bóyá ní kí world cup ní champions league ní la liga harry kane tó náà dé sọ̀rọ̀ pé ọdún ni òun náà rí sọ nítorí pé tá a bá wo total goal ẹ̀ náà ní kí calendar year bí 78 goals òun náà rí sọ ṣùgbọ́n nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé òun ní yìí báyìí a máa mọ àwọn 30 lónìí tí kì í tó máa jáde ní kí n lè sè ṣùgbọ́n kò sí bó ṣe lè jẹ́ a ṣe ń wo mbappe àti harry kane ní òkè àwọn tí kì í tó bá máa mú tó bá dẹ̀ sọ̀rọ̀ pé kí n tó bá máa mú yàrá náà báyìí àtẹ́tì ọ̀pọ̀ àwọn pílẹ̀yà mi wà tó máa mú náà ti an fi be gbadoro pe ta ba o ke be Ronaldo o ni IS
2: to ti waju to da ta ba tun foruko Messi da de ni sai o to ti ba Ronaldo
1: ebe Ronaldo bai an ti nominate
2: ni 80 times
1: 80 times Messi 17
2: Messi ta ba nominate lele yo je 17 sugbon 16 tele
1: so nkan ta so ni pe sugbon awan woye loni pe awon 30 yen pe to ba ma di osu to nbo ton ba ma mu eyan ni UK emi wo pe ti o ba je Mbappe o ma je Arike nitori pe awon ton pa okin gan ya ma gan olise gan Mike olise to je
2: ko je sideline baba yi won a paru e mo
1: oni bi a se abun an won kan to se pelu kin to mule eru to mule se kin la fe so World Cup ni abi Champions League
2: abi to wa Bundesliga
1: nkan to se asugbon awon eyan emi si wo pe awon meta yen an si wa loke awon to ku tori individual awon la pe worugba ti kin na gba ma Modric se o gba go wole abo se team e de o de final ni kin World Cup pelu kin France de na won
2: France na won
1: nigba yen so ko ti pe individual awon la pe en to ba se ara sugbon gege bi oro en pe ta ba wo awon meji oju we temi tan ba si fun Mbappe na dora fun Arike.
2: O to ti moyan ko. O ye je sare debe. E ti mo. Eni ti se are fu ajo NFF tele. Goza o. E wo. E ti te pa se paro re. Gege bi eni ti o je are fun wa fu bi o. An ti wa yi pada ta na fi ropo re. Iyan za wa dogo. Omo rile de Burkina Faso ni. Gege bo se wa lapa ti bebe. O tun ti lanfani lati gbe yin debe. Ere gbogbo ese witi. O di lu kene. Ebi ti kwe gbegbe bo lo Super Falcon. Aditane adikomoro se ti ma fori gbari an ti lafani lati ma koju ara won iyan fu qualify olympic niyan gege bo se wa ni ejo ko se duro wo se bo se lo la nba dogba oye first two enikan du gbagbe ti won fe nu ja ko fu oye eyin te mi gboro aye eyi ko ejo agbo bolu obirin orilede nigeria lan ju to je alafowoju bo lonu apere ni o nenu idije FIBA Women World Cup to lanfani lati waye lowo e ma je tan yin the tigress an to farakasa o lowo tani lowo orilede faranse nu gege bo se wa lapa ti be yen ere gbogbo ese witi legin denu ba ro lafese enu ba lo leyin lori kankere yi en saturday be lowo kale lowo kan la gastically e je sare gbe bi wole nitori pe kini de Chesley anti so wi pe kini ka jo kafu kan je ka won pade ni ile ejo wi pe ni ejo la won ti lanfani lati pari oro awon o tori pe orile de Chesley anti gba jo kafu lo ile ejo bayi gege bo se wa lapa ti be yen o ye pepepa nenu idije wa lo eleyin lori kankere US Open he go sorted o ti dada na o ti dada na o ti farakasa ya lo wo ojugba re ni gege bo se wa lapa ti be yen eyin temi ngboro mi o ni wa yin ti o jesi eyin jesi e ma fo eyin na san gba champion la bi ki wa la gan a das gori waya nitisin abule sowo jesi number 1 jesi gbogbo opinle osun o du ore du ofere bi nba seyi lo mo gala gbogbo ta kokon tami come report lo basan ya up jesi ola ni champions league carabao cup ti ni o se ti get ba je oya is go ni loju boza eyin ti jesi to duro tan oye eyin ti gona sin gbogbo legile ori yin be duro re e to ti lo sai o e ma tun sanwo wa le o come re ye ko le bi araba mi ni tagumari ara ro mi amuta o we get play party loju akora ni o ya ba mi comrade prime minister apostle tun di ajijo lo lani yaji awon ti e mo jamo voluku lo so di awon ti gana se tan duro tatan gata o ya mi o ni wa yin ti eyin ti barcelona eyan ya ma so lata lu million lo mi aladiye o ya e foru asana ni erupa ni eyo gbale awon ti liverpool ni gbalejo ara la video to atletico le ma gbalejo iye ninu idije uefa champions league ye e ma je tan ye o e je gbiyanju ka se dada nitori iboda wa honda zero balogun number 1 liverpool to duro fere bi nba loju raye iyen ni gbogbo akoraye e ja wa awon fese won se ti o waye lo ni ka ma wo soge tori fese won se po e ja wa awon e ja kokko wo fese won se ko egbe agbabo lo liverpool ati ko egbe agbabo lo e ja bere lati ni ko egbe agbabo lo real madrid ati ko egbe agbabo lo inter e ko egbe agbabo lo inter milan okere la ko ta wa yi ta ba soro awon la taro martinez e ko egbe agbabo lo real madrid gbogbo agbabo lo wa ni gbogbo won ni sinle leyin federico fafadi o je wi pe onikan lo wa nle bayi ẹwà jẹ́ ká wò ó kí ló lè bàdé kí lè rògbà yín ká mú pọ̀ pẹ̀lú tíkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city àti porto man city ti ra agbábọ́ọ̀lù tó pọ̀ lọ́wọ́ àárín gbogbo wọn náà sì gbà lónìí ẹwà jẹ́ ká mọ̀ bá pàápàá.
1: ẹ ta bá ń sọ̀rọ̀ ìdíje uefa champions lórí pé real madrid wọ́n máa ń wò pé gẹ́gẹ́ bí oyè ìdílé àwọn torí wọ́n ti gbà ní ẹ̀mẹ́ẹ̀dógún ó dẹ̀ pé tó bá dẹ̀ wò àwọn náà ń gbìyànjú inter òun ló gbà fún wa láti máa ní 2010 nígbà tán náà kí n báyà mú ní ṣígbà yẹn wọn dé kí n
2: dé final ozi morio yẹn náà wà á tó kojú láàyè
1: ozi morio yẹn náà dẹ ni wọn máa bá pàdé wọn dé final bíi sáàbí mẹrin sẹyìn tí iná manchester náà 1-0 àwọn náà fẹ́ wò pé champions league yìí àti 2010 yẹn ni ó ti bọ́ o mọ̀ sí orílẹ̀-èdè italy tán ti gbà last tábà dẹ̀ ń sọ̀rọ̀ náà yóò ní ozi morio wò pé mo ti gba kinní náà ní fún fc porto àmọ́ gbà fún inter ìgbà tí mo wá sikini real madrid mi ò gbà eléyìí náà bóyá ta bá tún gbà ara ẹ náà ṣùgbọ́n èmi kàn ó géèmù yẹn pé pẹ̀lú ibi tán bọ̀ yẹn bẹ̀rẹ̀ àbáwọ̀ tán bọ̀ yẹn èmi ò rí pé bóyá inter pé bóyá ó lè nà ó dẹ̀ pé ta bá wọ géèmù tí wọ́n jọ play ní ọ̀sẹ̀ tó lọ real madrid pàdánù ìdíje inter dẹ̀ padà alátẹ̀yìn láti na napoli ní 3-2 ṣùgbọ́n géèmù ní èmi sì wò kíní madrid pọ́n máa wọn fún man city. Géèmù bíi mẹ́ta tán ti gbá sẹ́yìn ní EPL kò fi bẹ́ẹ̀ rọrùn ṣùgbọ́n à ń jáwé olúborí ìdíje torí náà mo ń wò pé tán bá ní wìn ó ṣe é ṣe kán rí ọ̀mì èmi ò rí porto pé porto lè nà máa ń ṣiṣẹ́.
2: tá a bá wo ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù real madrid àti ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù inter àti ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù inter milan gbogbo ìgbà tán ti ń pàdé ara wọn ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù inter milan wọn kì ń fi bẹ́ẹ̀ rí ike fi bù rẹ̀ sí lára madrid torí tá a bá ní ká wò láti bọ́yá bí ọdún 2015 ká wò láti bí 2015 sẹ́yìn madrid pa wọ́n lámì ayò mẹ́ta sódò lọ́dún 2020 ó pa wọ́n lámì ayò mẹ́ta sí méjì lọ́dún 2020 kan náà ó tún pa àwọn ègé ìmọ́lẹ̀ wọn lámì ayò méjì sódò ní 2021 ó nà wọ́n lámì ayò kan sódò ní 2021 yìí kan náà nígbèsè kejì ó tún nà wọ́n ègé lámì ayò méjì sódò yìí máa ń nà wọ́n tó jẹ́ pé àti mi àwọn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter milan ẹ̀ẹ̀kan péré gan mi àwọn láti ọdún 2015.
1: ká tán sọ yẹn pé kò rẹ ó jẹ pé tó wá dé iwájú real madrid yẹn ẹni tó bá máa mú wájú yẹn ó máa ṣiṣẹ extra work torí àwọn tó wà ń bẹ fitri junior wà ń bẹ mbappe wà ń bẹ belliam wà ń bẹ a dẹ mọ bí ọmọ bọ́n ṣe ń múná pé òǹgbẹ go ó máa ń gbẹ wọn àwọn tó dẹ wà lọ iwájú wọn pé bóyá wọn lè ṣe nǹkan kan dàbí alára nílé kí real madrid tán bọ̀ lónìí.
2: tá a bá ní káwọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city yìí náà mo lè sọ pé láti ọdún 2012 sọdún 2020 ẹ̀ẹ̀kan náà ti pa ni wọ́n na ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù porto mọ́lé pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan lọ́dún 2012 yẹn nígbà tí porto padà wálé wọn wọ́n fìyà jẹ́ fọ́ o ní ọdún 2020 yìí kan náà 3-1 na fina porto nílé wọn ni oní etihad nígbà tán padà lọ lé porto ní 2020 ọmọ olódòdó ni wọn ta ṣé ká sọ wípé ilé porto tí man city ń lọ lónìí pẹ̀lú adúlá àwọn agbábọ́ọ̀lù àwọn bíi ayọ̀d buhadi àwọn bíi ilẹ̀ ìdí ayé àwọn bíi enzo fernandez àwọn bíi henderson elliot henderson láti inú ikọ̀ agbábọ́ọ̀lù nottingham forest tán ra àwọn agbábọ́ọ̀lù yìí ṣé ká sọ wípé kò tó nǹkan tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city yóò fi na porto àbí ká sọ pé ó wà lọ́wọ́ olùkọ́ni.
1: sórí tá a bá wo olùkọ́ni wọn náà ó náà ẹ̀ṣẹ̀ dé nìyẹn enzo maresca ó dẹ̀ rí pé tó bá dẹ̀ wo bí ìdíje mẹ́ta tó ti gbá sẹ́yìn kò fi bẹ́ẹ̀ ní abomo starting 11 orí pé first game wọn guy ó fi play àárín ṣùgbọ́n second game ó lò sẹ́yìn ó náà ẹ̀ṣẹ̀ ń ṣe pé bóyá àwọn player ibi tán ti lè gbá rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ gbogbo yẹn lè nà ọ tán bá já olúborí lónìí mò ń wò pé ó kéré tán man city ọmọ aláǹfààní àti gbá góò méjì wọlé pẹ̀lú ọwọ́ wájú ó dẹ̀ pé tó wá dẹ̀ wo ẹni tó dẹ̀ wọ́n wájú náà
2: elbrotaland
1: ọmọ yẹn ó jẹ́ ọmọ tí ò dẹrùn nítorí pé géèmù tó play níjọ sátidé ó ti score kí ní 300 goals ní kíní club record ó dẹ̀ pé tá a bá dẹ̀ wo ìtàn òun ló máa jẹ pílíà tó yẹ pé.
2: agbábọ́ọ̀lù kejì lẹ́yìn lẹ́nu adrespensi tó máa tètè dé 300 goals.
1: ẹgbẹ́ tó máa tètè dé 300 goals orí pé kì í ṣe abomo kò lè rọrùn náà báyẹn. tó báyẹn lẹ́yìn kí ní mẹ́sì tó yẹ pé tó wà lókè 365 tó máa kọ́ wọ 300 goals òun náà ló kàn 384 omo o de score 300 go so ona omo yen an budo beru
2: oda e ja bere cinema mu pe ba mu akoko ti ko wa papa mara collective ni o ne 1615910111 on loju opo devil vanilla ti pe wole laaro tuni o ne 1615910111 on loju opo devil vanilla ti pe wole loaro tuni devil vanilla ti dai yo DJ yeva champions league ele ti o la vanilla ti gbina ya gege bo se wa lata pa ti be yen wa ni wo pe kankan si nbe mo ba so mi o fe gbo akuna mata de tu ti wa nbe enyami onikaraba ko bawo okay oni je wa di kan kan yamada si o toro ni o ne wa si so fa ne wa no wa aguna mata tata lo wa nbe O ne 1615910111 akuna mata 31 nbe
3: enu mo pe to
2: olodun to akuna mata to ko yin bulletin pe
3: nse mo ti ja ni
2: o ye adasi
3: akoko ki awon ti ojo gba agbara gba lo ni oride won olodun yo tu won ni
2: ami
3: ne ba bakan bi ki awon yawo wa awon sweeter ti wa na
2: awon chesi nu o ma sun aleje
3: awon chesi na ni won mo na won
2: ah
3: then game man bandida dinta yo lagbara le yo eni ti na pe
2: ese o 9161511 am asna a kan me table to lo si ni wa lawon ti fe ko ba aguna wa tata ta lo wa nbe
4: babu wahala
2: oya
4: baba asna lo soro baba wo bi
2: oya edasi edasi
4: seri seri aye ye de man se yen o ma nje ki ma like program la de ma gbo mi o fe mi e to e da waka to e se eni ba se dada e ti dada eni ba du se ti ni ka e du ni sorry o ayo eni mi ma du si yin o
2: ase o ami
4: ni se ya ba de ju ajo
2: ami
4: mo wa du gbo gbo gba ni toru toru
2: ase o
4: eh o se yan ni ba je o
2: ami
4: mi si gledu aja na wa sare
2: ase o
1: ba governance
2: ese o ne 1615911 o ne lojo opo de la vanilla ti to wole gege bo se wa latapa ti be yen o ya aguna mata tata lo wa nbe
4: babu wahala e kweto
2: olodun lo tu e ti gbori wole yi
4: ayi pada ti lo yen gora for life
2: o ya
4: o je bi te so e ke ti e ni won ti ko yin gboro na ni o ba so awon champion ti
2: ko
4: sapore ka ti wa ni
1: e na e gba champions league le lonu ro e gba champions league
4: ko
1: je tun se won wo ye ja o je tun eni ko to gba idije to po ju champions league te de ma gba
4: sisi pelu gora wa lagbe fo kan ba le mo wori
2: oda
4: a ba pe gora for life
2: okay mo ki esi kini kan loni mo ri wepe awon mo jesi an fe wule jade tan laaro yi an reje kasna sa subu mo to di pon jade an fe jade tan laaro e pe tan ba lo jade awon bara kasa oni ko si to kan
1: nkan ti o ba suba tan ba na a se
2: yo kan suba ni so an ti fe joke awon o ma ba je pa pada de oro lara won eyan mo jesi mo like yin ogbon ni yin oye je ma venezuela la loro to ni loruko ayedeji to ni ba reta je la vanilla lati je si e ma gbagbe e ma lo sojo pe kan ni ba ni dare facebook yen 83 e lo ma follow e awon tan tin follow e won tin je dodo re won tin gbadu e back to back o mi de bo mbe ngidi gani ke sere e ti di gbagbe ta ma la vanilla lati pade o ro for buy for now o dabo

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dé gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: Resort.
1: Ìlọrin
0: ilé ìdúlé lọ àyíká sí máa rẹwà jura wọn lọ. Ilé ìtura tọ́jú ẹ̀mí ẹ Excellent Citizens Hotel and Resort ló jẹ́ bẹ́ẹ̀. Èyí jayé-jayé tẹ́ mọ̀ nípa standard. Ohun ẹ̀wà ti kalẹ̀ sí Ìlọrin. Let's go there and experience luxury, comfort and excellence like luxury accommodation. Lẹ́lẹ̀ rí ní 5-star hotel. Bákan náà la ní apartment fún shortlets, restaurant and bar, VIP and regular clubs. Hangout arena wà fún proper familiarity. Gbọ̀ngàn ìpàdé mini conference hall. Yum yum! Àwọn oúnjẹ aládùn tilẹ̀ wà àti tilẹ̀ òkèrè wà ní restaurant wa. Bákan náà la ní swimming pool with VIP stand. Gym wa kún fọ́fọ́ pẹ̀lú àwọn modern equipment. A ní game section and green section. Superb and secured parking slots. Opportunity wà fún both indoor and outdoor photoshoot with modern security architecture and free Wi-Fi. Ẹ patronize wa lónìí. A wà ní number one Excellent Citizens Hotels and Resort Street behind Olam Flame and Harmony Advanced Diagnostic Center, Asadam Road, Ìlọrin. Tàbí kẹ́ gbà wà láago. 070-555-68689. Lẹ́ẹ̀kan sí 070-555-68689. Excellent Citizens Hotels and Resort. Ìbílẹ̀ ti lè rí value fowó tẹ̀ bá ná.
2: Ẹ̀ka bọ̀ padà ẹ̀mí tó wọlé rẹ léjì rẹ lọ́dọ̀ tèmi bí o. Mo ti wà nínú ìwúrẹ́ ìdẹ́rì pósì lọ́dọ̀ mi o. Ṣé akẹ́yìndìyẹ jẹ́ kò mọ̀mọ̀ pé ìdẹ́rù adìyẹ o? Ńṣe ni ìpínlẹ̀ Benue ni wọ́n pé àwọn ti fòfin de à ń kan pa o fáwọn akẹ́kọ̀ọ́ láti máa ṣe lẹ́sìnì lẹ́yìn tílé ẹ̀kọ́ bá parí. Ìyẹn tá a pè ní extra lesson mọ̀ ni wọ́n ní ṣe ni ìjọba níbi ìpínlẹ̀ Benue. Wọ́n ti ṣe àgbéjáde àwọn ìlànà o èyí tí ó bójútó àwọn ètò gbogbo tó lọ láwọn ilé ẹ̀kọ́ jákèjádò ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde. Wọ́n ní wọ́n ń ṣe ni àwọn ti fòfin de à ń kàn pa fún akẹ́kọ̀ọ́ o láti wọ́n ṣe extra lesson mọ̀ ni ìyẹn ká máa kọ́ ìwé lẹ́yìn tí ilé ẹ̀kọ́ bá ti close tán parí o fún tòjọ́. Wọ́n ní àwọn tún ṣe bẹ́ẹ̀ fòfin de ọ̀rọ̀ nílò àwọn ìwé tó jẹ́ àwọn ìwé kíkà ìyẹn textbook tó jẹ́ pé bẹ́ẹ̀ gbọ́n bá lo àbúrò lè lò àbí kẹ́nìkan lò kẹ́lòmíì tó lò ó àwọn ti fòfin de o bó ṣe lọ lọ́wọ́ tá a wà yìí. Wọ́n ní kódà àwọn ti mú àdínkù dé bá àwọn ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde graduation gbogbo èyí tí wọ́n ń ṣe fáwọn tó bá fẹ́ kò ní kíláàsì kan rí kíláàsì míì o bí kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìmọ̀ nípínlẹ̀ Dr. Margaret Adamu bó ṣe kéde àṣẹ náà lánàájọ́ ajé fún àwọn tó jẹ́ onígègé ara o nínú ìjókòó àwọn oníròyìn tó wáyé ní iléeṣẹ́ ìjọba náà ìyẹn nínú gbọ̀ngàn wọn tó wà ní Makurdi ní àjọṣepọ̀ fún bí ètò ẹ̀kọ́ tọdún 2026-27 bó ṣe fẹ́ gbéra sọ o bí wọ́n ṣe gbé jáde ṣébi òǹpa pípùsì lára bíbó tí bẹ̀rẹ̀ o. Wọ́n ní sẹ́ wá rí níṣẹ́ ni àwọn ìgbésẹ̀ táwọn gbé náà ni láti dáàbò bo ìlànà ètò ẹ̀kọ́ mímú àdínkù dé bá iye owó táwọn òbí àti alágbàtọ́ ná o èyí tí wọ́n fi kó wọn ra wọn lẹ́mìí sókè lórí o pé àwọn fẹ́ sanwó ìwá àwọn fẹ́ sanwó àwo fáwọn ọmọ. Wọ́n ní kódà níṣẹ́ ni àwọn tó mú kí ìgbèrú kó dé bá ìwà ìkórè níjànú o àti pé kí ojúlówó ètò ẹ̀kọ́ kó tún lè fẹsẹ̀ walẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún kókó kó bá lè máa lọ bó ṣe dẹ̀ ìdí rèé táwọn fi gbé àwọn ìgbésẹ̀ táwọn gbé o pé kí ohun gbogbo kó lè bá dìrọ̀rùn fún àtòbí àtàwọn akẹ́kọ̀ọ́ o ṣe èèyàn tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní aya tó kọ adìyẹ lọ́nà ní eléjì rẹ kó máa kó nǹkan rẹ o daily post náà ló gbéròyìn lóòrọ̀ tòní o.
3: tó ọ̀pá pọ́ǹchì mo mọ̀ gba mo lóòwúrọ̀ tòní olójújì tó rí yìí àtòkèrè ló gbúdọ̀ tètè máa mẹ́kù rẹ̀ so bẹ́ẹ̀ àwe fún ni kó tó dání àgbàlagbàjà káàdì náà mọ̀ ni bí ìlú kan bá fọlẹ́ bàjẹ́ ẹ̀mọ́ àwọn àgbààgbà tó wà níbẹ̀ náà mọ̀ ni kọmíṣánná àpapọ̀ rẹ̀ nínú àjọ ìlẹ́tọ̀ ìdìbò lẹ̀ yìí inec fẹsọ̀sọ̀ kóyè tí a kì wọ́wọ́ wípé ètò ìdìbò lẹ̀ nàìjíríà ọ̀dún tó ń bọ̀ ó ní ó kojú ìpèníjà tó ní ṣe pé àwọn èèyàn ò ní gbòyà mọ́ nínú ètò ìdìbò ọ̀hún àti àwọn ìpèníjà mìíràn bíi ìdìbò kó síbẹ̀ kan ṣe màkàrúrù nínú ètò ìdìbò kòmẹ́sọ yọ ìpèníjà ètò ààbò àti bí àmọ́lẹ̀ yóò ṣe nígbòyà mọ́ ní ẹ̀ka ìdájọ́ okoye nígbà tó sọ̀rọ̀ níbi ìpàdé kan tó wáyé látọwọ́ ẹgbẹ́ àwọn agbóhùnsáfẹ́fẹ́ tilẹ̀ nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ó wá kẹ́ sí àwọn oníròyìn ó ní ẹ̀wò ẹ jáwé sóbìsì lórí ìtanáwádìí yẹn pàápàá jùlọ ìlànà òfin lórí ọ̀rọ̀ ètò ìdìbò okoye tẹnumọ́ ó ní ètò ìdìbò ọ̀ọ́dún tó ń bọ̀ yìí ìpèníjà tó ń kojú kìí ṣe àwọn ìpèníjà tó wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rèé ó wá tẹnumọ́ wípé ìpínlẹ̀ tí ó kojú òun náà ni ìṣòro ètò ìdìbò kò yọrí sójọ àwọn ẹgbẹ́ òṣèlú ìpèníjà ètò ààbò ó wá tẹnumọ́ wípé àwọn èèyàn náà rèé wọ́n á tún wo bí àwọn ẹlẹgbẹ́ ṣe lórí ètò ìdìbò náà ọ̀pá pọ́ǹchì ní lówùúrọ̀ tòní.
2: wá sí yàrá ìròyìn wa níbi tá a wà yìí.

ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wò bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàngbá sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: gidigidi gan ki se se mi nikan bo represent awon aimoye eyan tinu bi ko si kan to buru ka la fe se primary ke eyan o jade eje kan se eni to ba wole ko wole ka mo se primary ka wa mo won ko ninu ile kan abi ni council secretariat abi kinigidi nikan won o ki se primary be yen eje ka ko ni eje ka joko ni ki gbogbo wa o to be si de iwe le ajale wa lo ka ja ko ni ka lu ko ju si bi to ju si e to ba lose ko mo ko lose e wa ko gbogbo eyan jade won nawo won dara e wa lo pick enikan ni corner ka abi ni yara bi kan
1: won pick eni
0: won pick ni
1: ah mo ti ko gomina danlad right honorable danlad aku danlad okay won ni won ko ka ibo tan ni won ka ibo tan ni
0: iro ni won ka iro ni won ka ibi tan ibi tan ti ka ni ibi tan ti se ni Kwara kan gbe ja ni Ekiti kan gbe jade that is a primary kan gbe jade ni bi ta ti du to tabi te a to ni abi won gbe wele wa lowo ta fi ko kan de pe awon anek na jade ka anek wa se di si pe won wa nbe
1: ma bibere yi
0: ma si da ma si da
1: ti wa eyan fun po gomina ta aspa ti jade ka te leyin ti yin aspa ti si still jade n pele Kwara fun po gomina to na wa po gomina
0: bẹ́ẹ̀ni
1: àlẹ́ ìtàlẹ́ǹtì yín gbà náà tó wù yìí pé kò di gómìnà kó dọ̀ mọ yẹgbẹ́ ìṣèlú apc gbà náà.
0: Nígbà yẹn mo tẹ̀lé BOP.
1: Bọ́láńwá.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn ilẹ̀ tẹ̀lé.
0: Bẹ́ẹ̀ni.
1: Bọ́lá torí pé BOP wọn padà mú wọn ló jẹ́ kí ẹ máa bínú.
0: Kò ń ṣe òun kọ́ a ní nǹkan tí mo sọ ó yẹ kó gbálàyé mi dáadáa.
1: Ìtorí
0: dàgbọ́ mi. Mo lóye kan se primary kan ti gbọ́ mi o. Mo lóye kan se primary gbogbo àwọn tó bá dìde. Ti primary yẹn ò bá mú ẹni tí mo fẹ́ tí gbogbo wa bá rí pé wọ́n se primary ẹni tó bá mú gbogbo wa máa gbà wọlé. Mo ti sọ yẹn kì í ṣe pé tó.
1: Nǹkan táwọn èèyàn ń sọ ni wípé Alájọláyà ni pé nǹkan tẹ̀ ń jà fún lónìí tẹ́ fapá dánú fún yìí wípé àwọn tẹ́ ẹ̀ jọ ń jà fún yìí wípé wọ́n ti jà fún ní ẹ̀ lánàá Alhaji Alawo mo fẹ́ lè mọ̀ wọ́n. Mo ta sórí ètò yìí rí. Wọ́n nígbà tí BOP ó gẹ̀ẹ́ chairman gbèsò lé apc ńpínlẹ̀ Kwara wọ́n ní it was imposed on them pé òṣèlú sọ fáwọn yìí pé BOP ni chairman apc ńpínlẹ̀ Kwara tó wà ti fẹ́ kóònù ẹgbẹ́ ni. Ìyẹn kẹ́ BOP ti ta àǹfààní akẹ́kọ̀ọ́ fún yẹn lórí. Ìsìn tó wá di pé àwọn ọ̀dọ́ àǹfààní mọ̀ wọ́n sọ pé àwọn ṣe coalition àwọn bínú.
0: Mi ò mọ̀ ń pa yìí o. Mi ò mọ̀ ń pa ilé ìtẹ́ni wa sọ pé wọ́n imposed ẹni tó wà ní sàmà ń sìn èèyàn wa ni láti Ekiti prince sunday fagbemi prince sunday fagbemi ẹni tẹ́ ẹ ló sọ bẹ́ẹ̀ yẹn tó bá kò mọ nípa bí òṣèlú ṣe ń lọ ni ṣé ó wà ń bí tán ti tẹ́ Ekiti ṣíṣàn pé prince fagbemi ní òṣèlú sàmà ẹgbẹ́ ṣé wọ́n dìbò ẹ̀ tọ́ gbogbo lágbo ìpé wọ́n ìpóòsì ní kinní yẹn èmi ò mọ̀ ń pa ìyẹn tó bá kan ọ̀rọ̀ ti pé ẹni tó
1: mọ̀ bọ̀ tó bá di alágbèsòrò apc ìpínlẹ̀ àṣẹ dìbò fún wọn.
0: Ta ni
1: fún bí òbí ṣe dìbò pé bí òbí aṣálága ní apc ìpínlẹ̀
0: Kwara. Òun náà mo sọ sọ orí ẹni tí àwọn tó wà ní helm of àfihàn àǹgbà yẹn ẹni tó bá wá ń ṣiṣẹ́ tí ó gbé dóríta ni wọ́n máa ń fi sí. Mo ti sọ ní ọ̀rọ̀ if òdi gómìnà bá dé kò lè fi ọ̀tá ẹ̀ kó fi ṣe pati sama kódà kan ni wọ́n fẹ́ gbé wá látòkè kò ní gbà torí ẹni tí ó bá ṣiṣẹ́ tí ó fi ṣiṣẹ́ àṣeyọrí òun ni ó jẹ́ kó ṣe.
1: Bóyá gómìnà wò yí pé àwọn táwọn fẹ́ lò ṣe pé lẹ́gẹ́sì yá tẹ̀síwájú làwọn náà mú.
0: A ní òfin ẹgbẹ́ ò sọ yẹn òfin ẹgbẹ́ ṣẹ́ wọ́n ṣiṣẹ́ tọ́ ni mo ti kọ́kọ́ sọ fún yín pé ààyè kí gómìnà kó ní ẹni báyìí lòun fẹ́ wà but consultation tí wọ́n pè èèyàn jókòó ó máa ń wà tí wọ́n ṣe nígbà tí bàbá Sàràkí wà hálì lẹ máa fi rí wọn pé wọn jókòó pé wọn ṣe primary ṣe ń gbọ́ mi nìyí hálì lẹ máa fi rí lásìkò yẹn pé wọn ṣe primary bẹ̀tì kan tèmi ń sọ bí mo fẹ́ kó yé yín kẹsì gbọ́ dáadáa òun ni pé kẹ lẹ ṣe primary kẹ kó gbogbo èèyàn jáde kẹ dẹ̀ máa ṣe lọ kẹ wá dànù kẹ wá lọ ṣe pé ẹ lọ ń pìkì èèyàn tàbí ẹ lọ ń kọ kínní kò bá ṣe ń ṣẹgbẹ́ kọ́ nìyẹn. That is my point.
1: 2027 ẹ ṣalága ẹbí ṣèlú apc alága ìjọba ìbílẹ̀ Ekiti.
0: Bẹ́ẹ̀ni sá 2027
1: ẹ ṣe alága ìjọba ìbílẹ̀ Ekiti.
0: Bẹ́ẹ̀ni
1: ìgbàlẹ̀ ẹwà PDP ìgbà náà.

0: yẹn ni pé ẹyin Èkìtì báyìí lábẹ́lẹ́ láàrin wọn lọ́rọ̀ lọ.
1: Mi ò tí ì sọ yẹn o. Pékìtì pé lọ́láńdì pé ẹni bóyá Èkìtì.
0: Èkìtì yẹn ti lọ́nà tí yín báyìí lóòyàn kan tí yín báyìí ti pé pẹ̀lú dánláàdì yìí Lékìtì àìrọ̀rọ̀ ló Lékìtì pé káàdì fẹ́ lomi kẹtẹ́ ìwọ lọ́kẹ́ ní alájẹ́ ọláyà.
1: Gbogbo Èkìtì wọn ò lè dúró lójú kan.
0: Ẹ̀yin gẹ́gẹ́ kọ́ ilẹ̀ dúró sí yín.
1: Èmi dúró sí pé bọ́n ṣe yànṣẹ́ kò tẹ́ mi lọ́rùn mi ò dẹ̀ wà ì support. Kò tí ta àsìkò tó máa tẹ́kì dìṣíṣà
0: lórí ẹ̀ ti tẹ́kì ẹ̀ fẹ́ sọ ni bẹ́ẹ̀ alájì ètò yìí ò ń ṣojúlọ́rọ̀ ètò yìí nítorí ẹ̀wà coalition.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ti ọ̀rẹ́dì fún òun lẹ́nu coalition yìí pé àwọn ò ṣe Ramoni gómìnà Abraman nípínlẹ̀ Kwara.
1: Bẹ́ẹ̀ni.
0: Tinubu ní ìkan ló jẹ́ àwọn bò ẹ sì wá ń bẹ̀ ó tún sọ ẹyin náà báyìí bá PDP lẹ́dìbò fún púpọ̀ gómìnà ni. PDP lẹ́dìbò fún púpọ̀ gómìnà.
1: Òun máa dìbò fún. Tí ó bá jẹ́ pé òun ní ọ̀rọ̀ wa lọ́rùn tí a fi move Kwara forward máa dìbò fún.
0: Àwọn ìyókù yìí sọ páwọn ò ní ṣiṣẹ́ fún.
1: Àwọn wo ẹ́.
0: Àwọn coalition ta ọ sì náà ò ní ṣiṣẹ́ fún dánláàdì tiwọn. Ẹ sì wá ń bẹ ó túmọ̀ sí pẹ́yìn náà dánláàdì
1: báyìí. Kí ni mo sọ nísìn.
0: Ẹ dìbò fún.
1: Mo ní tó PDP èmi wọn ò tí ì jókòó ká sọ pé báyìí lọ̀rọ̀ báyìí ni tí ó ti yé nísìn. Tó bá já wọn ni ó tú ìlú ṣe bí tí ó move Kwara forward ibẹ̀ náà là á lọ. Ibẹ̀ là á lọ.
0: Ipò sẹ́nẹ́tọ̀ nǹkan. Wọ́n ti fún Awoyale ní Kwara South.
1: Awoyale.
0: Ní Kwara South fún ipò sẹ́nẹ́tọ̀. Àti Sayid Okola.
1: Ok Lekan.
0: Tayo dìbò fún Kwara ní ipò sẹ́nẹ́tọ̀.
1: Sẹ́nẹ́tọ̀ ní Kwara South. Èmi ò gbẹ̀ngà kọ́ Lekan Lekan Adéwọ̀yẹ̀ mọ̀ ní
0: kìí ṣe. Adéwọ̀yẹ̀.
1: Torí gbogbo àtọ̀
0: òun dáwọ̀ yẹ.
1: Adéwọ̀yẹ̀. Ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ Adéwọ̀yẹ̀
0: yẹn.
1: Ìgbà àwa wọn a wà níbi tá a ti ń sọ pé ìgbómìnà olókàn tó yẹ kó ṣe. Ìgbómìnà olókàn tó yẹ kó ṣe ní gbogbo búlọ́ọ̀kù wa. Tó ti yẹ nísìn Èkìtì àti lo ọdún méjìlá ìbọ̀lọ́ wọn ti ẹni tó wà bẹ́ẹ̀ nísìn lo ọdún mẹ́jọ tán sẹ́nẹ́tọ̀ Rafiu tó kú ó ti lo ọdún mẹ́rin ọdún méjìlá là ń ronú pé ó yẹ kó lọ sí ìgbómìnà ìpìlẹ̀sẹ̀ ilé tí mo sọ fún ẹlẹ́ẹ̀kan tí ò bá ti dáa bẹ́ẹ̀ gbé ilé búlọ́ọ̀kù lé lórí púpọ̀ jù yóò wó ni òun ló fà á tí ìgbómìnà táǹkìgbé yẹn tí Lekan Adéwọ̀yẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ tó wá láti ìgbómìnà yẹn tí ìbá fi jà acceptable to all of us tí gbogbo wa ìbá gbà ìbá nǹkan tá a fẹ́ ó ṣe òun ní ìpẹlẹsẹ bọ́n ṣe gbé wá tí ò dáa.
0: Báwọn ṣe gbé wá.
1: Náà ni mo sọ pé àní níbo ni wọ́n ṣe yàn án ṣe bí primary ló yẹ ká dì kéèyàn ti wọlé tó bá fẹ́ ọ̀gá ni ìwọ gọ́vnà jẹ́. You can plead and call us pé ẹni tó ń fẹ́ ni tí gbogbo wa ó dẹ̀ gbà àmì cable out of 9 tó bá ti rí 8 or 7 yà ok tí ó ń gbẹ́mi nísìn but kò kàn rubbish kò sàn pé ẹni bá ẹni tí ò sí primary tí ó ń gbọ́mi nísìn wàhálà ni òun ló fà á so in few of this tí a fi ní pé kírú eléyìí tó ṣẹlẹ̀ yìí kó mọ́ continue mọ́ á dìbò síbòmí.
0: Ẹ tẹ̀ fún
1: Pọ́pọ́lá. Bẹ́ẹ̀ni.
0: Ní PDP.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n ẹ sọ lẹ́yìn síbáyìí pé àwọn ìbọ̀lọ́ ti ṣe ọdún méjìlá báyìí pẹ̀lú
1: ọdún mẹ́jọ. Àní kí nǹkan kó lè tò á tún bẹ̀rẹ̀ ọdún mẹ́jọ míì lórí irú sísítẹ̀mù yìí ni àti ìdíkẹ́ kó continue.
0: Antipati lẹ́ ń ṣe yìí àlájọ láyà.
1: Ó sàn tẹnu mọ́ antipati látẹ̀kan. Ṣé gbogbo kígbe tí mo ń kígbe látòkè láti federal ṣé kò ṣe wo ni antipati ò lè ṣẹlẹ̀ wo tí gbọ́n kankan sí lórí.
0: Ní ìjókòó as of rep yín.
1: As of rep.
0: Ẹni sọ pé àjùlọ̀kùn bẹ́ẹ̀ fẹ́ mọ́ pé ó ti tọdún mẹ́wàá kán lọ bò mí. Ó dàbí wọ́n ti fún Èkìtì báyìí. Èkìtì wọ́n fún tíkẹ́ẹ̀tì báyìí. Èkìtì.
1: Èkìtì
0: wọ́n fún tíkẹ́ẹ̀tì as of rep báyìí.
1: That is
0: arábìnrin Florence.
1: Sùnbọ̀.
0: Sùnbọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n ìyẹn dùn mọ́ inú.
1: Èkìtì ni mí. Àdẹ̀ tí ì ṣerí. Ó dùn mọ́ mi inú.
0: Ẹ dìbò fáwọn tiwọn.
1: Ṣé ẹ rí individual decision pé bóyá èmi fúnra mi á dìbò yẹn òun kọ́ ló lè gbà. A ní group. kaapo ti won gba gbogbo wa segbe o de pe orisi meta ekini awa lawon leaders leader awon former chairman latekiti ti won gba segbe ti won o je kan dasin kankan mo ti won o je kan kan mo bi kan se nlo we are about 6 are you getting me now ti mo ba ni kan jide mi ti mo so pe we have not taken a decision but o te wa lorun pa o te wa si ekiti o I go get me nothing but are we going to tell our people our followers at home pe to nkan ta la fe o wa o but nisin ibi to gbe si lele o ni mo fi mention late kan si pe oro pe party abi kini kan ko likely ko ma sele nitu se se mi ta ba fe dibo personality o lo ma waye so ti yen nisin awa ko si oro o na ni mo so pe oro egbe o le ma je kan ta won eyin mo ta hu eyin mo be yan ba nwa to kan so bla bla kan abi kini kan se bi lekan de wori to so se bi gbenga o yale se bo on lo gbe wa ta fi mo na se bo pelu e ti fall apart and they are from the same town bo ya mo ni to je be o ni sha mo orisun gbenga
0: o wa si bi lojo oni
1: gbenga o yale o ni sha mo orisun o lo je ki mo lekan so ti yen sin de so ororo oselu o ti koja ibi teni kan ajoko ta ro pe o mo won fowo lale pe o mo fowo lale o wa ro pe awon kan you can rob this there ibo la ma di
0: gomina fowo lale ni bayi
1: be ni
0: o fowo lale ni
1: gbogbo enu mo fi so
0: be ya gomina wo pe iru honorable bello la ya won pe ninu oselu irese wale mo
1: eh be ni
0: pe eni kankan pe ologbo ana pe akati gomina pe ni e tori e ma wo pe ru awon abayi ka gba won segbe kan ma se gomina wo ni
1: ki de se mi nikan be ki se mi nikan be ibi to ni won gbe kini lo ni se pe danlade kini kan senator ahmed ahmed na ko je yan kankan na ko wulo igbona senator ahmed ahmed o na ko je yan kankan ko wulo na ko rese wale baba je sif je bi aye ni to ti se chairman lataye won to ti se commander to ti je leader of all leaders ko je kankan na ko mo nipa oselu be ni ti mi olaya to mention kekere ti ade temi o ni mo si tu kere sa won won e tawo baba to ti soselu soselu to wa de n to le
0: ah ibere ni pe gomina se wa fowo gbagbo yin seyin
1: ah o deru ba wa o kan to deru ba wa to po ju ni pe gbogbo effort lati ri pe won ni kiru kini mo sele lawon baba wa awon leader wa ti won take ti won lo lati ri won ti won joko ti governor de fun won ni audience
0: o fe di gomina
1: o de fun won se awon won ti gbogbo awon ti mo mention oruko won yen baba yen ni senator ahmed ahmed senator ajadi baba oyewo senator oyewo so many of them won mo agbalagba n to omode sona ni to omode ba subu awo waju ta wa ba subu awo eyin
0: alajo laya mbe ka e soro kale kan wi pe e ko ni PDP ni odun 2015 e ko PDP abi
1: be ni
0: sugbon mo ri pe be se se yi o da bi pe okan tin fasi PDP okan tin fasi PDP e da pe PDP oju tin bayi o da pe ile won ti soto lako ta wa yi be yen wo ni o a bi lo won yi pe se Bukola Saraki se ti ri won bi pe ah boya eyin na o boya e pada lo si PDP ni o abi e ni lo ibere yi e kan dimu e rale let us see okay time ko pro ya yi ala gbe la wa fisi si awon bere yi ah awa soro lori won ni a soro ona bayo awa soro abayo ni pele okora he ale le kan si mo ki pe ah eku ikale

0: jẹ́ pé à ń fún ní bill ẹ jẹ́ kí a fi àsìkò yìí ká fi rọ̀ wọ́n kán jọ ìgbà tó bá ti tó àsìkò tí yẹ kó yẹ ká sanwó náà ẹ já sanwó náà wa ẹ má jẹ́ ká máa gbé ládà kiri láti wá máa fi threatening wa kó tó di pé a sanwó náà àbí tán wá jáná tán tí ìlà yìí ló wà dé tí wà di pé kílé tẹ jáná meanwhile ẹ̀yin náà mọ̀ pé ẹ jẹ́ gbèsè fún àwọn tó la outstanding tó pọ̀ àwọn là ń bá wí ní because ẹlòmíì bẹ tó jẹ́ pé outstanding rẹ̀ téèyàn bá ní kéèyàn wò ó jẹ́ nǹkan tí ó high àwọn náà ni àwọn iléeṣẹ́ wa náà dẹ̀ fi gbétò à ń fún wọn ní mítọ̀fẹ́ ara ẹ̀ náà ni ara ètò tí à ń ṣe láti rí pé a fi kọ́ọ̀bù àwọn tí wọ́n ti jẹ wá lówó ni pé tá a bá ti fún wọn ní mítà àti rí pé with time gbogbo gbèsè orí ẹ̀ wọ́n máa padà san òfin àwọn tí wọn bá ti ní mítà tí wọ́n sì ń gba bill ẹjọ́ ìgbà tó bá yẹ ká sanwó ẹjá sanwó tá a bá ní outstanding ẹ jẹ́ ká san lára ẹ̀ because bí iná ṣe ń lọ síta yìí ẹ má gbàgbé pé gẹ́gẹ́ bá ṣe máa sọ fún yín lórí ètò yìí pé kátàkárà là ń ṣe so nǹkan tá a bá ta
1: bẹ́ẹ̀ ni nǹkan
0: tá là ń tà so ìgbà tá a bá wá ta gbogbo ohun tá a ní tá a tajà síta tí àrò kò sí bá a ṣe fẹ́ rí
1: iná
0: because bó ṣe ń lọ yìí tó ń dùn mọ́ gbogbo wa tá à ń wò pé iná ti dé iná ti dé tí a bá rówó bó ṣe yẹ ká ró ó likely ká tó padà sí oko àárọ̀ wa so bá a sì ní fẹ́ kí ó rí bẹ́ẹ̀ because àwa náà ní ìdàtí rẹ̀ mí ti owó fáwọn àwọn tí wọ́n fún wa níná tí à ń ra iná lọ́wọ́ wọn so à ń fi àsìkò yìí ràn wọ́n àwọn payment platforms tẹ́ lè lò yẹn náà kò change àwọn ní bíi quickteller palmpay àti àwọn fintech company bíi àwọn opay palmpay àwọn bank app yín ussd tí ẹ bá ń lò tó jẹ́ ti bank náà ẹ bá lọ under utility ẹ máa ríbi tẹ́ ti máa sanwó láì ṣe wàhálà kankan so à ń fi àsìkò yìí àfi ń ra àwọn èèyàn pé ẹjọ ẹ jẹ́ ká máa sanwó náà wa dédé
1: ó ti di rọrùn ọdọ ẹjẹ àwọn torí àkókò wa tó ti ń lọ kákànwò yẹn bí ẹyọ kan àbí méjì kó torí pa máa lọ 0913655692 náà lójú òpó 0913655692 hello.
2: Hello.
1: Ẹ ṣeun ẹ kú ìyálẹ̀ta o.
2: Ẹ ṣeun a kú ìyálẹ̀ta.
1: Àdúpẹ́ ó kọyín o.
2: Alhaji Atagi sọ̀rọ̀ ni látàgà kan.
1: À ń gbọ̀ yín bàbá.
2: Àti Àǹtífà Lé àti ẹnìkejì wọn bẹ̀rù náà.
1: Àdúpẹ́.
2: Ẹ dákun tí mo fẹ́ ṣàlàyé ni pé ní irú àwa tá à ń lo prepaid ń ṣe báyìí. Sometimes mo bá fẹ́ lòdù owó náà tó bíi true okay ohun lèmi máa sábà lò. Ọ̀pọ̀ ìgbà tí mo bá lo app yẹn kò ní pé kí n pè jáde fún mi kò ní tètè gbé token fún mi kí ó kàn gbé pé pending jáde ni. Ọwọ́ lè tó bá di wákàtí mẹ́fà kó tó di pé ní wọ́n rìlísì rẹ̀. So èmi wá fẹ́ bẹ̀rẹ̀ pé ní ṣé sáfíìsì látọ̀dọ̀ opay ni àbí látọ̀dọ̀ àwọn IBDC iná mo ní ká bèrè.
1: Ẹ fẹ́ bèrè padà. Àwọn ọ̀dà yín lò lọ́dọ̀ wọn bí.
0: Ẹ ṣe Alhaji Atagi sọ̀rọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní most times ni pé ṣe pé gbogbo àwọn kinní náà lọ ní kùdìẹ̀kudiẹ wọn. Nígbà míì ń bẹ tó jẹ́ pé tí wọn bá tètè generate it could be back end issues and it could be a network issue as well but in most cases tó bá ti ṣẹlẹ̀ bẹ́yẹn next time tẹ bá fẹ́ ra ẹ tún try palmpay mo notice pé palmpay rà pé òun máa ń lọ dáadáa ẹni tẹ bá ti try opay tí ò bá ti lọ ẹ try palmpay ẹ má repeat the same transaction ní ẹ̀ẹ̀mejì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà tí ó bá ti rí báyẹn tẹ bá rí tẹ bá ti wá sọ́fíìsì wa tẹ lọ sí customer care ó likely kan bá yín lọ sí back end kan bá yín wá token yẹn kan wà jáde fún yín kó tó di pé delay bá.
1: Tọ́ ọ náà lẹ ti gbọ́ yìí ẹ jẹ́ ìwé nìkan dúdú sí last call àwọn kan yín o. Ẹ ṣe ẹ bá parí ìròyìn ká lè gbọ́ yín dáadáa.
3: Mo ti pa mo
1: ti pa. Àti ń gbọ́ yín báyìí à ń gbọ́ yín báyìí.
3: Don Bash láti Gẹ̀rẹ́gù.
1: Ọya ẹ mú ní sókè.
3: Ṣẹ̀rí nígboro lóòótọ́ iná dá. Àmọ́nù bẹ̀rẹ̀ rí lọ́dọ̀ wà láti bí ọdún méje nílẹ̀ yìí àgbàdùn ná. Gbogbo bí wọ́n ti da ìnáwó làwọn ṣe ọwọ́ ni mí èyí tó máa ń kó sẹ́lọ̀ ta lọ lè ṣe ni. Kò àsìkò tá a gbà yóò wọ́n máa pa ọwọ́ wàhálà iná dá báyìí. Àmọ́ lọ́dọ̀ wà nínú bẹ̀rẹ̀ rí àgbàdùn ná rárá adé ìsanwó náà máa tó fẹ̀ dákun.
1: Kódà ní gẹ̀rẹ́ wú.
0: Ẹsẹ̀ ń bọ́
1: ó dá adúpẹ́ gbogbo ẹ̀yìn tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò tapẹ̀ ní ìmọ́lẹ̀ dé fún ti ò ní adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yẹn kò ní bàjẹ́ ìyẹn ní kẹ̀rìn diamond afm 88.7 fm nílùú ti lọ́rin ibẹ̀ náà láwọ̀ adúpẹ́ lọ́wọ́ wò yín àti lè ṣe ibedc ti àwọn aṣojú wọn bíi ọ̀gbẹ́ni abdulrahim abubakar tí wọ́n jẹ́ regional safety supervisor fún kwara region adúpẹ́ ìyáwó mrs falilat adébáyọ̀ láwọ̀ àwọn náà wà ń bí fún tòun ẹ̀ já máa fi yí ṣe lọ lori eto adupe pupo lowo yin e ja wo lo photo ni lori eto ohun titi igba ta tun ma pade lose tin bo logo tolorun olare waju ogun ni opa ibiti luruko temi ana olorun ni fi wale imole wa ko ni di okunkun logo tolorun ko se tun ni di fiafia ara anugba logo tolorun o di gba kana lori eto ohun o
4: Got your new prepaid meter. Like the Sweetle. To avoid service disruptions, learn how to vent on your new prepaid meter. You've already applied and gotten metered. One last step. Vent on your new meter. Dear customer, congratulations on your new meter. Complete the process by purchasing your first electricity token to avoid service disruption.
5: Visit any of our trusted channels on the screen and follow the steps to purchase your token.
4: Payment, you'll get a 20-digit token. Keep it handy. Next, you'll load it on your meter. Enter the token on your meter keypad. Type all 20 digits carefully. Then press enter. Your units will load right away. Vend regularly and stay in control of your power. Having difficulty vending? Contact customer care via the channels on your screen. IBDC Distributed Power. Changing lives.

0: ni lọ́fun òkèlè. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé òkèlè bí ìyàn ò sí ẹ̀mọ́ ẹ̀gbọ́n ta ló ń bọ̀
1: ká ọkàwé yán.
0: Ẹ̀súnmọ́ bí káfíyé yín.
1: Ipe
0: àwa la mọ̀ wá
1: ara tíá.
0: Àwa àti diamond àti ilẹ̀ pọ̀ gidi gangan. Àwa àtẹ̀yìn àtijọ́ lẹ̀ pọ̀
1: gidi gangan.
0: Ó dá ẹ̀jẹ̀ àjọ jẹ́ wàrà ká mú mi sí. Ògbómọ̀ṣọ́ ẹja máa là
1: abomi já. Ẹ̀rọ mi lè bomi já.
0: Ẹ̀yin ọmọ Ìbàdàn. Ọ̀yá ẹja àjọ jà máa là
1: abomi já.
0: Ọ̀yá ìlọrin ẹja àjọ jẹ túwó abomi já.
1: A tún bomi já túwó.
0: Ẹ ń bàbá jẹ túwó sáà ni mumi lé ni.
1: Ṣé wàá di dẹ ká bomi já
0: ni? A gbọ́dọ̀ mumi lé ni. Ọ̀gbẹ́ ibi Nàìjíríà dé dóòlì sí. Níjọ́hun ni ẹ máa pè sọ́mọ oṣù tí yó. Ọmọ so ti yo is cancel.
1: Ọmọ tó so ti yo.
0: Ọmọ so ti jẹun gan is cancel.
1: Mo rántí gbà mo wà bẹ́ntẹ́.
0: Ọmọ tó bá rí
1: kọ́
0: jẹ ni.
1: Ìyá ìyá mi tó wò mí dàgbà yóò má tẹ̀ mí. Fọ́ ti a yó báyìí ní ìsìtòrí Ọlọ́run. Àbáwẹ̀ yóò máa tẹ̀ mí lẹ́gbẹ̀ẹ́ báyìí.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Yóò mọ fọ́ tẹ ikùn mi. Yóò mọ fọ́ tẹ ibà yèrè ni wọ̀n wọ̀nyí. Ibi ẹ̀ kí n lóòdù àmàlà abẹ́ ni wí mu.
0: láìse trailer Dangote ayé bí ẹlẹ kó sìmẹ́ntì ló tún wà lọ́ọ̀kan yẹn lóòdù ẹ̀kókó.
1: Ó tọ̀ ń jẹun lọ́rọ̀ ó mọ̀ mí ń bọ̀ bá tó jẹun tán ni.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Laila njẹ.
0: Njẹ Ọlọ́run ọba mi Edumare.
1: Kábíyèsí.
0: Ọ̀wá bá ní dàgbà yìí padà. Bí ẹni pé Nàìjíríà kọ́ la wà níjọ́hun tó ń gbogbo ń lọ bá a ṣe fẹ́.
1: Láyé tọrọ onígun.
0: Mo rántí àwọn òbí mi lọ sọ bẹ́ẹ̀. Kò sojú mi wà láyé.
1: Láyé ṣíṣe abara pàìpàì.
0: Bọ́ bá jẹ mọ́rọ́ kí n ṣàlàyé ẹ̀. Ó ní níjọ́hun.
1: Kábíyèsí.
0: Bí àwọn bá ń lọ nírònà táwọn ń ti abàkan lọ sí abàkan. Wọ́n ní bí wọ́n bá lé iṣu tí wọ́n lé ọ̀gẹ̀dẹ̀ kalẹ̀. Wọ́n wá fi owó ṣe sáǹpù rẹ̀.
1: Wọ́n kà fi bẹ́ẹ̀.
0: Tó bá jẹ́ tọ́rọ́ ni wọ́n fẹ́ kíkó wá yọ máa kó. Wọ́n fi tọ́rọ́ lé. Ìyẹn ni pé tó wọ́n bá débẹ̀ tí wọ́n bá fẹ́ kó méjì á jẹ́ pé owó yín di sísì gbà. Wọ́n bá sì jẹ́ kan ó kó kan tiẹ̀ ó sì tún fi tọ́rọ́ lé. Tó fi jẹ́ pé ọlọ́jà ò ní yọjú síta gbangba tí ó fi dìrọ̀lẹ́.
1: Tó
0: bá dìrọ̀lẹ́ yóò bá owó rẹ̀ wọ́n ti gbé òkúta lé. Bọ́ bá jẹ́ ilé mẹ́wàá ló lé tí wọ́n kó mẹ́jọ yóò bá owó mẹ́jọ àti méjì tó kù ńbẹ̀.
1: Láyé sí.
0: Ọlọ́run ọba mi Edumare.
1: Wàláyé.
0: Bí wọ́n bá gbẹ́ran lọ ládùúgbò. Àwọn tó lẹ́ran ó sì máa pariwo ẹran abéjì ni.
1: Ẹgbẹ́lẹ̀ o.
0: Ẹgbẹ́lẹ̀ ìbejì lọ lẹ́ran kò lè dìrọ̀lẹ́. Tí ẹran ó fi jẹ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ padà wálé torí pé wọ́n bẹ̀rù ìbejì bíi kí n la. Wọ́n ti mọ̀ pé ìbejì tó lẹ́ran ó lè ti ọ̀pá òṣòro bo àwọn nú.
1: Kí a ẹni ọgbẹ́ran
0: a sì gbẹ́ran jù ú lẹ̀.
1: Èèyàn bá pè lọ ẹran àbẹ́ta.
0: Ṣé kí mọ́tàn yìí jẹ́? Wọ́n ti ń gbé ìbejì gan tó lẹ́ran lọ.
1: Àtẹ̀ran
0: àti ìbejì. Àti ìyá ìbejì wọ́n ti ń gbé. Irú ayé wo lèyí? Adániwáyé mọ̀ wọ́dún níyàn níran. Báni mo gbogbo wa kọ́ orí bá a ṣe fẹ́ báni dá sí ohun gbogbo. Ìyàn mú ẹni tí ọba mọ̀. Ẹni tó mọ̀ tí ò lè sọ ńlọ́pọ̀ lókè pẹ̀. Àti jẹ́ àti mú lé kókókó.
1: Kábíyèsí.
0: Ilé ayé yìí ni mo ti rí tẹ́nìkan pè mí.
1: Súlìjà
0: ìyẹn lórí fóònù ẹ̀rọ àmúká. Ó ní ẹ̀dàkùn ẹ̀jọ̀ bó ṣe 500.
1: Ẹ fóun.
0: Ní ìjẹun látànà. Ó ní ẹ bá ń sẹ́ndì ẹ̀ sí orí àkáǹtì òun. Mo ní 500 naira. Bó o lẹ́ ṣe gbà.
1: Kábíyèsí.
0: Ó lóun ó sì sọ fún oní POS. Pé kó yọ 100 naira kókó fọ́ 100 naira yòókù wá kókó fi fọ́ 100 naira yẹn rogi mú kí ara ó ti ẹ̀rí nǹkan so mọ́ kó má bàa já sí kú débi pé kọjá sí àárẹ̀. Ọlọ́run ìwọ nìkan ni ìbẹ̀rẹ̀ ohun gbogbo ọ̀tún ohun gbogbo òsì ohun gbogbo iwájú ohun gbogbo bí ọba sí ti rú tùyìí tùyìí fọmọ sí ti kù.
1: Kábíyèsí.
0: Tọ́ dá ilé iṣẹ́ kalẹ̀ rẹ́gẹ́dẹ́. Ẹ̀wọ̀ àwọn èèyàn ti ń jẹ́ nítùyí pharmacy.
1: Kábíyèsí.
0: Ẹ̀wọ̀ àwọn èèyàn ti ń jẹ́ nítùyí pharmaceutical. Ẹ̀wọ̀ àwọn èèyàn ti ń jẹ́ ní Diamond FM Ìlọrin. Ẹ̀wọ̀ àwọn èèyàn tó ń jẹun ní Diamond FM èyí ti ń bẹ nílùú Iléṣà. Ẹ tó wá wo àwọn èèyàn tí wọ́n máa jẹun ní Diamond FM èyí tí wọ́n lọ fi lọ́lẹ̀ nílùú Òyìnbó tí ò ní pẹ́ bẹ̀rẹ̀.
1: Kábíyèsí.
0: Ọlọ́run ọba mi Edumare. ọpẹ ni ka gbe fun olori baba yi atoko ataya won iku to yawo mo je ọpẹ ni ko kan gbogbo awa ta nje ninu dukia won iku to yawo mo se di obe wa wo gbogbo osise ti nbe labe fiolu international olohun ba mi edmare ako gbogbo won si abe iso iledumare
1: oba
0: ma ba ni mojuto eto tun ti de eto ti bere ni la ninu orin to wo bi omo lo gbanko gbe eto ti ja gbogbo egbe laya gbegbe
1: ako mo la fi olaya
0: mo tin pe mi mo je iti mi odi
1: oriki tanki olohun oba mi ninu re fi ndu situ yi
0: o yes ke
1: baba ti ki olohun oba mi edumare ise iyanu yo si ma sele lo ni
0: to yi gan fura re mo fi eledumare ile nigba kan
1: nigba kankan
0: baba je titi kristeni e pe baba tu yi oju ese ni o si ma dasi ninu ile ijosin ti nlo gangan won ma won ma nbe
1: agaga be yen je musulumi
0: o yes ke
1: baba de waju fi olu o into baba wa be tenu ko ta wada ko nkan yo si rorun ni
0: bọlọn kan ni ki fe gbọ
1: pe
0: o gbọ pe nikan ni soro asima wo tun wo si be o ni soro ewo eda o gbọdọ ni soro ko wa bi bo ba ti wa bi o di dandan ka mojuto olorun o ni je ki wo gangan o ni soro
1: ami o
0: ti pa ma si tuku fi olu ogun aruka o ni sele awon se te se ni naro e ni dubule je e ma sami le kokan e sami e tun sami e tun gbe ito adua mi ina ti jo gbogbo dukia run ko ni sele nitu yi pharmacy ko ni sele nitu yi pharmaceutical ko ni sele ni gbogbo eka diamond fm e ma sami ka e tun sami e ma sami le kokan adani waye adupe o iwo la gbe gbogbo osuba fun oba sa titi jedu mari ibere gbogbo o pe gbogbo o tun gbogbo o si gbogbo kabi ko si elerun ni oba to ti ri ko li ogbon so ni la oju gbogbo on to ni la lo opo oju gbogbo on to po ologigi ise n ba ye oba tin ba ni ja ti obo wo kan ni kabi ko si oba sa titi jedu mari o na ni I am that I am the king of the king head of the church omnipotent omniscient omnipresent the only the gap and the oba to le fun ni ti o si tun gba o ni bere o ni opin eleji gborogodo yi oro ki ko oba to soro doju jako hari iru ala hari igbamo eda bi ojiji akoda olorun se da ba te se da ye se lo se da orun eji oba to sa fe fe so ye so ro yi mi mi ti ja gbogbom lolo mi ki bo se iseju kan
1: se bi olorun ba wa mi edumare
0: ka wa jo ki papo gege bi ise wa
1: baba nki olorun oba mi edumare beyan oba se suuru oluwa re okan fe nu ko ni abi olorun oba mi edumare ko oba ta ri ta si ri gbogbo si owo e patapata abi ibi ta nikan tin wi pe ohun wa omo pe abi bo wa ni se won ta ko won okuku fowo ra enikan o si bimo kale yo si lo re mo gbeju sinu salanga elomi asi ma seyun nibi ti olomo ti nbere omo tolu oba nso pe ma pariwo kekan o e wa ma wo elomi o si gbe omo atoyun ati gbogbo e iwi odinu salanga olohun oba mi edumare ogoni fun o afiko omo wo tiru won ma je wa nya wo ta won afa won won yi wo ta won woli ti won gbe se re lowo ti won fi nsise oluwa oba
0: oni bo le gogo ka sa ma pe o oni bo de ka sa ma pe o oni ba ri je ka ma pe o oni ba ri mo ka ma pe o ba ri na ka ma pe o ba ri lo ka ma pe o ba tun ri lo ka ma pe o ba ga ka ma pe o ba to ga ka ma pe o ba lowo ka ma pe o ba lowo ka ma pe o ba wa nipo ka ma pe o ba si mo ka ma pe o ba ko le ka ma kesi o ba ko le ka kesi o ba ra mo to ka pe o ba ti ni mo to ka pe o ba ba wa nipo ase ka kesi o ba tun si nipo ase ka kesi o iwo na la nkesi ati more la bi mfore dupe ore lowo gbogbo oba ti bojoju ma se wa lore ati jagban ka dupe ore ana nlo je ka te wa ka tun le gba omi totun ki gbogbo wa panu po ka ma so pe olubori aye eyin le je be olopo ajobo eyin le je be awako madanu eyin le je be aditu anu eyin le je be ejide ndaye eyin le je be egonran tete eyin le je be patapata ola eyin le je be gbogbo oba eyin le je be ala funfun po
1: olohun oba
0: eyin nikan sosole
1: to le
0: to le je be

0: kukuku lara otali
1: iranle ko dide
0: tara ule pemba
1: atura wo
0: atura pese
1: atura dada
0: kegun to kegun na
1: tara o yagaga
0: ara nro ni tele ko ni mo
1: te ba ti fi tara ule pemba mra
0: lese kese lo nsise wonu egun
1: to si nsa
0: toto re
1: osubu yeke fa paro tabi fi ese da
0: fi tara ule pemba wo
1: kai
0: ara re o le pada yakin lala
1: action
0: action
1: o je awoka
0: aromo legun
1: la ku egbe
0: ara riro
1: tabi eyan didun
0: tara ule pemba loko gbogbo won
1: agbara po
0: tara ule pemba
1: to ye pharmaceutical industries limited
0: awon to luruko to se gbekele ni be ka po ogun ibo lo se
1: tara ule pemba
0: ero sese pi ire patu ope ta pata ponpon
1: tara ule pemba
0: o ki sibe
2: tara ule pemba more atura dada
3: oruko mi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye dera igboke gbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si remi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomi plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje ko modde dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
4: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomin Plus iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.

0: to a dupe lowo olorun oba gbogbo eti tin gbo wa eti yan mo ni di
1: ami
0: eyin te nwo wa lori radio wo radio le nwo awa le nriun oju be na oju yi o ko ni re lede yin a dupe lowo olorun gbogbo ife te fe wa yin olorun feran yin ju be lo
1: bayi ni ka se
0: oh yes
1: tori pe leto leto ni adie ma to igbado won ni leto leto ni pepe ye ni ma tu omo ti e si owo waju to won wa tele bayi ni ka se eto yi e ni binu o igeta si bi o ni bo se je babalawo to ja lori igi ata to bara re ni huwa lakan eyin awon gbolohun ta ma na sategun eyin te da soro eyin to wa lowo wa le ni egberun kan eh alagba olalomi amole bayi ni kan niyan o se se bayi ni ko se rin se ri imoran yin yen o na la ntele awa na ba ko gbogbo e papo sinu archive kan a ba ju sodo eni ti
0: eni
1: ti oro kan a ni so pe en to ni soro olon da ko mo je ka ni soro se ri isele te fe gbo yi a fe ke fa bale ke gbo dada ile aye ogun duniya yi ijagban eni ori oko rere fe bibeli ko si abe re ni sale wipe iru eni be ni ori oju rere olohun eni to bi eni to loyun to gbin kin to kan bo le poro ko mo yi omo o e je ko bere lowo eni won si operation fun to fi operation bi kini to fi operation bi keji to tun fa for operation bi keta ko lohun ko dagun gbogbo eyin te di word ise sinu ojo okunle yin ko ni soro
0: ami o
1: seju ki won ojo ki won ose ose ki won osu osu ki won odun odun ikan lai lai e ba tin foruko kan bere e ma mu oruko keji dide ni o gba lowo olohun seri eleyi te fe gbo yi idamu ile oko la pe a pe ni idamu ile oko part 1
0: apa kini
1: idamu ile oko part 1
0: tori ko le tan loni
1: ko ni gbe egun eleegun omo yin o ni sileya
0: ha
1: obirin yi o la yesu ohun emi omo keyan wa ile oko ko si ma ro bi pe bo se fe jade koko si pa n ko won omo wole
0: abi
1: bo se fe pon mi nidi kan ga yi
0: koko si ko kan ga
1: ki kan ga o si ko si ko kan ga iwo na iwo waya to koja ladugbo wa ko ti e jale njo kan
0: ko won te mole
1: ko ti e si te mole lesu wa ile oko ile oko wa dabi igba teyan wa ninu ofun bredi ẹnu oníkànlá ti gbọ́ pọ̀ ọ̀hún ẹja da àwọn àpolówó ọjà kọ̀ọ̀kan sí atẹ́gùn kọ́ má dàbí ẹni wípé ntá ń jẹ nkọ́ ni à ń ta ntá wà ń jẹ làwà ń ta o torí pé òwe tó ní gàárì gbọ́dọ̀ pa ni bá a ṣe ń tà á bẹ́ẹ̀ làwà náà ń mú iléeṣẹ́ fortunate bread tá a bá ní purọ́ tá a ní ṣèké olóyè akíade adéjùmọ̀ ọlọ́run ló gbé kalẹ̀ kì í ṣe èèyàn o olódùn ṣe bí ntọ́lọ́run lọ́wọ́ sí ó ṣòro ṣe bí ntọ́lọ́run ọ̀mọ́ ń pa ẹ̀ ìwọ sá máa ṣàmí ọmọ adéjùmọ̀ bọ́ ọ bá wà ní bẹtrúùmù ṣàmí bó o bá ìsì ara ẹ lọ́wọ́ máa ṣàmí bó òun wẹ̀ máa ṣàmí àwọn tí ń ṣàdúrà pọ̀ torí pé fúláwà wọn ọwọ́ búrẹ́dì yín ò dínkù kí ló tún kù ṣúgà abẹ kò dínkù kí ló tún kù búrẹ́dì kan ń bẹ oyin ni wọ́n fi máa pò ó tẹ bá gbọ́ bí oyin ṣe wọ́n lásìkò yìí síbẹ̀ náà wọn ò dáwọ́ rẹ̀ dúró jumbo bread ni mo ń sọ ohun bẹ bá ra jumbo lẹ́ẹ̀kan èèyàn ní fẹ́ rà mí mọ́ bẹ́ẹ̀ bá jẹ 50-50 ẹ pò lẹ́ mọ̀ jẹ lọ títí láéláé ìkan bẹ sanding bread tó bá jẹ́ pò lẹ́ bá jẹ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ ní ẹ má wulẹ̀ rà mí mọ́ sanding bread ni eyín pọ̀ lẹ́nu erigi nìkan ìní máa ń ṣiṣẹ́ lílọ ẹran ní gbogbo ọgbà yẹn pé àwọn tí ń ta búrẹ́dì pọ̀ o ebi ò pé ẹ má jẹ búrẹ́dì míì o ẹ má sì wá gbọ́ o àmọ́ ẹ jẹ fortunate lẹ́ẹ̀kan o ẹ mọ̀ wípé èbó ò fi yọ̀ sí bàkó tó dùn.
0: Kí fortunate butter bread kí wọ́n máa múra wálẹ̀ a pilẹ̀ fún wa ní òye ńlá kan kàbìtì kàbìtì tẹ́nìkan kan ò tí ì gbarú ẹ̀ rí torí àwọn mẹ̀kúnnù pípè ni wọ́n ń pè wá àdúrà pọ̀ àdúrà pọ̀ àdúrà pọ̀ o.
1: Láre iwájú tó bá ti yọwọ́ eléyìí kúrò ńbẹ̀ orí fẹ̀rọ́kà ni kó o bá mi jù sí fẹ̀rọ́ tá à ń wí yìí fẹ̀rọ́kà ni òrírú ọlọ́run rí o bọ́ bá ṣiṣẹ́ tó o ti dààmú látàárọ̀ àgàgà àwọn tó ń ṣiṣẹ́ tó lé àwọn tó ń wa mọ́tò àwọn bricklayer àwọn kápẹ́ǹtà àwọn mẹkáníìkì bí wọ́n bá ti ṣiṣẹ́ tí ara wa wo wọn lọ́wọ́ alẹ́ tẹ́ bá ti mú lúbúlúbú báyìí ni tẹ́ bá ti dà sómi ẹjọ́ tó ìṣẹ́jú méjì inú omi lẹ́ẹ̀tì ẹ̀ dá sí ẹ bá ti dà sínú kọ́ọ̀pù tó bá ti yòrò ẹ fi síbí púpọ̀ ẹ wá gbèjù sọ́nà fún yóò wá dàbí ẹni bẹ́ẹ̀ tí ẹ lọ ṣọ́ọ̀bù rárá bẹ́ẹ̀ tí ẹ lọ bí iṣẹ́ mélòó la fẹ́ kà eléyìí tó jẹ́ tọ́níìkì monomi plus wà ó ń bẹ fún aláboyún ó dá fẹ́ni tí ò lóyún ojú yan kan máa dán ni bó sì tún jẹ́ pé eléyìí tó bá tí ojúgun bá ń royín tí ẹsẹ̀ ń royín búlúbúlú náà lẹ́ tó dà sẹ́nu ẹ ti mú kọ tí wọ́n ń pè kára ó lé ní onbe ni bam e tun le mu ri ori bi ori re e fi ra gbogbo bi ti o ba dabi pe e ra yeruku tabi ojugun lo ba tan gbogbo bi to ba je ori kerike ara be ba ti fi kara o le ra te da lubulubu re sona ofun se mata yi je alaafia ti denu opo ogun lo wa nle se atu pharmaceutical o ikan be alaboyun ni ma nlo ikan be gbe ba bi mata e ma kan si omo lenu ikan be gba to ma ba ran koro ikan be gba ti omo ba ru eyin bi powder bayi ni e ma da si omo lenu se ki mata yin je pon pon lo mo yin omo ta lojo okun le yin alaboyun te ba nlo ogun won were bayi lo mo bo le oya lan re waju ni soleka ipolowo ja wa
2: Kiri o, lo nile lalejo, agbede o 50-50, buredi bolu yo, to jeji fortunate Onloni lowo, onlele no Menlu akmo lopma du miliki, enyi ati bota to kidamu damu sibe Samane gbo ni eme je buredi toda, idini itile share fortunate bread Fishakbe jade buredi strolu dero, ta akwini 50-50 Gobo budo taja buredi te bade 50-50 ni eme berifon

ilé karùn sá a kú ṣáná sá a kú oṣù tuntun agbára lọ́wọ́ ọlọ́pọ̀ṣù ayé oṣù dùnú ní ìjọ fún wa ara ń gbà àwọn ọmọ yìí ò ní sílẹ̀ yá àtọ́pẹ́ àtọ́bí èmi tí mo pè ń jó ní pé mo fẹ́ sọ ọ̀rọ̀ mi kan fún ní kẹ bá mi fi sórí àtẹ́gùn káwọn ọmọ nàìjíríà gbà mí ní mọ́ra lórí ó ṣẹlẹ̀ ni pé níbẹ̀rẹ̀ ayé mi bíi ìgbà mo lọ skúl lọ́wọ́ secondary school ìní mi àti bàbá àwọn ọmọ mi tó mi ilé pé lọ́kọ mi mọ́ èmi àti bàbá àwọn ọmọ mi pàdé ara wa àtijọ́ ń bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ báwo mo sáà lóyún fún àwọn àti mi yarí wọ́n ní ibi tí mo ti lọ lọ́kọ̀ wọn láwọn fara mọ́ lórí pégbà mo bímọ alákọ̀ọ́bí mi àwọn àti mi ò kí mi kó ìwọ ọmọ wọn wá mẹ́rin nìkan lọ́wọ́ àgbẹ̀ àsáàjọ ọmọ máa pèsè pé lórí olówó kankan lọ́wọ́ kò sówó lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan kan ilé family house la sì ń gbé ọdún mẹ́sàn-án ìlàlù nílé family house nínú ọdún mẹ́sàn-án tá a jọ ń lò lọ́hùn mo ṣiṣẹ́ ibẹ̀ náà ni màá ti ríṣẹ́ tí màá ní mo fẹ́ ṣe ìgbà mo sáà lóyún alákọ̀ọ́bí mi orí ọmọ alákọ̀ọ́bí mi tí mi tí ìbímọ títí gbóbìnrin mi wà lé wa bá mi ṣé ẹ̀sìn mọ̀ pé ilé family house èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ téèyàn bá sọ̀rọ̀ wọ́n lè yanjú mo sáà mú mọ́ra ó gbogbo wa yóò ní bó ń dáná fún wọn ń dáná fún yóò ní yóò lówó tí bá ya ló yóò kó fóbi kóbìn náà tún fi dáná wá sínú ilé fóun mi ní sọ kankan orí ọmọ alákọ̀ọ́bí náà mo wà tí mo ti lọ sọmọ ọ̀dọ̀ nígbà náà ìgbà tí mo ń lọ sọmọ ọ̀dọ̀ nígbà náà 250 náà fún ọmọ ọ̀dọ̀ ní owó iṣẹ́ tí bá tún ti owó náà ni ó tún yá ìgbà tó yá ó lóun fẹ́ máa gun ọ̀kadà àgbọ̀kadà sọrí méǹtì ìgbà yẹn náà gbọ́kadà lẹ́yìn 170-190 ní ọ̀sẹ̀ ó lé ní nǹkan mọ́kadà ọ̀hún bí mo ṣe wà kó sì páàtì tí ń bẹ lára ọ̀kadà tí ń mọ̀ ó lé ní nǹkan mọ́kadà ọ̀hún ó lé lánsọ́fà ti bàjẹ́ ṣùgbọ́n òun ti yọ lánsọ́fà ẹ̀yìn ṣiṣẹ́ mọ́ sọ́tù òun ò tẹ̀ mọ́ kì í yóò ló ní tún yà nígbà tí mo gbọ́ ọmọ alákọ̀ọ́bí dànù mo ṣe oyún mẹ́sàn-án oyún márùn-ún ẹni mo ṣe fọkọ mi oyún márùn-ún nígbà tán lé èèyàn gbọ́dọ̀ kọrùn ní ìtùtù fẹ́ lọ lé wa ká má nì sí bá mo sọ fún mi pé èèyàn gbọ́dọ̀ lọ́kọ́ ń bẹ̀ kó tó máa di pé mo tún lóyún ọmọ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà mo ṣe oyún márùn-ún lórí ọmọ alákọ̀ọ́bí kó tó wá di pé mo lọ mo bímọ ẹlẹ́ẹ̀kejì nígbà mo tún bímọ ẹlẹ́ẹ̀kejì dání mo tún gbàgbé ọlọ́mọ ọdọ lọ fọ́fọ́ ọdọ ẹ̀dì ní ìgbà tẹ́lẹ̀ yìí mo ti wo ọjọ́ mo bẹ̀rẹ̀ ẹja tútù mò ń kiri ẹja débi pégbà tó sanwó tó bá fẹ́ lọ sanwó ọ̀kadà ó lè ní ọlọ́pàá kí n yóò lówó pa ya ó lè ní ọlọ́pàá mú èmi ní ìlọgbà lẹ́lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ safety owó iṣẹ́ tí mò ń ṣe náà mo tún jọ mo fi bẹ̀rẹ̀ ẹja tútù débi wípé mo ti lọ gbà lẹ ó ti pè mí tí mo lọ gbà lọdọ àwọn ìyẹwò safety náà mo ń pè wọn tó ṣe pé ẹni yẹn béèrè lọwọ rẹ pé báwo lẹni ṣe jẹ sọ níyàwó òun náà ni àtọjú rẹ dáadáa ìyẹn gidi ni o gíọsì ogun nígbà tá à ń bọ padà báyìí afẹfẹ atẹgùn tírélà bó ṣe fẹ wá sẹgbẹ kan tó ṣe pọ́ lọ́nà ìjẹ́kí tírélà kó lọ́wà mọ́lẹ̀ lọ́lọ́pàá bá mo tán dáadó tán gbọ́kadà lọ́wọ́ tán ni lọ gbà kówé ọ̀kadà wa fámílì rẹ̀ kankan mi bó ṣe jẹ́ pàǹgbélé fámílì ọ̀sẹ̀ torí kò ní ìyà kò ní bàbà àárín àwọn ogun ìyá rẹ̀ ni à ń gbé ṣùgbọ́n gbogbo wọn náà ń mú mi gẹ́gẹ́ bí ọmọ torí mi fi ṣe pé ọkọ mo wá fẹ́ mo fi ṣe pé àwọn ni mo wá fẹ́ ni wọ́n mú mi bí ọmọ gbogbo àwọn ìgbọ́n rẹ̀ kan wà ní èkó ìgbọ́n rẹ̀ yìí tí ìbí máa ń gbà yẹn ìgbọ́n rẹ̀ wá sọ fún mi pé ní gbọ́dọ̀ lóyún ẹlẹ́ẹ̀kẹta fáwọn àwọn ọkùnrin ní pé torí kò sírọ́ọ̀sì pé kí mi náà wò èmi ni mo mọ bí àwọn ọmọ ṣe bẹ̀rẹ̀ skul ìpínlọ̀pọ̀ téèyàn bá pamọ́ lẹ́fun èèyàn máa ń wojú rẹ̀ ni ṣùgbọ́n bá náà mo wò bí wọ́n pé wọ́n sọ ìsọkúsọ kí wọ́n ní mo fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ àsáǹtú jọ ìgbà tó ti sanwó ọ̀kadà tán kò jẹ́ mọ̀ pé òun ti ní owó mi ní báńkì ó bá gbà mo sì ti kiri ẹja tútù lọ ó bá gbà
kanna ogogun ya re banya ya lagbanja oko re ti niyawo mi olona nsin ngba ti wole mo ti toko mi ti ra television go tv fan generator ah kilo mo ko yin dawo ko si so fun mi islam pawo fun mi pon ololo ba pe le mi kankan to wa fi sele chara le ta bara le ka kole wona wo gba won na baba yin ori ile baba yin na kole si jo ki ti o yato ja lo ra le sita ka kole ogun ku ni yin ko se pe won pin ogun ja lo ra le sita o ba lohun ti gbo ba paro fun pe ninu meeting le ja tanse munda ajo won fa ajo le 3000 pe ko wa da ajo 3000 mo na wa 15 oni jo ni o kan mo ni o de pari dadi wa olorun baba n ko se ni ibanda ajo 3000 jo mejo gbo di pe ajo yen pe 15 o ti ka oni se ko ye ko ti kun mo lo ti ka ba ko fun owo yen je 60000 lodun na ti mo so yi ti pe o tori mi ati e ti fera ni isin going to oku bi odun kan oku bi odun kan bayi ko pe 18 years ta fera ba kowo fun mo ni ile ni mo fe ko je ka fowo ira ti o ba to a wa wo si o ba lohun ti gbo ni mi o bo dajo mo ni mo ko pa mo nu ile ni ibe to ma ni olopa mo kini kan ibe mo tin yo to ba ri pada fun mi emi ma afikun to ba ri pada fun emi na ma pada fi be o ni ti le to lo ba do ba le oni mo se o ba fun mi ni 1000 pin fera mot oni mi fe mi gba lo ile mo fe kara asa wa le arin ile yin mo sa gbe le nkan le fun wa ni 60000 afa se foundation o ba lo ba mi o ti pe mo inu won dun gba olon sin opojo ko ma won fe ko le o lo gba 15000 owo ya owo foundation lo dona owo ta fi ra block se gba ko to aba mu owo aba gba na an sunday de gbogbo foundation la le npa fe se o si dijo kan o tin lo lori okada nu lo bi o ba gbe aburo re kan ma aburo re on se po ta jo n gbe tan like ni àbúrò yẹn ló wá dé ló wá sọ ni pé ìyá alágbájá ni ẹ ẹ tí lọkọ olórí burúkú lọkọ yín ẹgbọn yín lẹsẹ pé fún ọrùn jọjọ ọmọ bàbá ní kí ló tẹ wá sí pé fún ó ní òótọ ni ó ní sí mọmọ pẹ gbọhùn báwọn sì ń lọ láàrẹ ó gbé bàbá kan ìwà ń bi bàbá lérè pé bàbá téèyàn bá kọlé ojúlé méjì tó fẹ yáwó méjì ibẹ sódà ó ní bàbá sọ pé ó dá mo ní sẹ́ńtẹ́ fi wá ń pè lórí burúkú ni ní ẹfílẹ̀ ó ti kọ́ dáde wa ní ìsọ̀jù bá ń lọ sí ìyàlẹ́nu ọlọ́run ojúlé kan la padà kó lọ nígbà kó lọ ẹ̀gbọ́n rẹ̀ kó tó lè pákulọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tí mo náà wà lẹ́kọ̀ọ́ tán máa ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ni mọ́ tẹ̀lé pé ibi tí mo ti ń sọ̀rọ̀ ajé ń gbòòrò kò ní yé ṣe fún pé inú gbó níbi tí à ń lọ sọ wá ṣe é ṣe kí n mọ́ tẹ̀lé tí mo ní nínú mi ò tún dùn sí nígbà tá a lọ kò sówó ta ìgbà mọ́tò owó tí mo tùjọ pé mo fẹ́ fi ra ọ lọ tí n fi mọ́ lọ ta lọ owó ni mo kó fún ló gbá lọ́wọ́ mi ní kí n já fúwá owó kan ká fi kún owó mọ́tò àbá lọ inú igbó tẹ bá ń gbọ́ igbó kìjìkìjì ìgbà yẹn ibi tí mò ń sọ yìí àwọn ìbéèrè lémi mo mú kúrò lé kó mọ́ mọ́ lọ ní igbó ó ṣe kínní kan àwọn kọ̀ọ̀kan sọ bí àwọn kọ̀ọ̀kan ní ẹjẹ agbọrọ sọmọ yìí tí ó sírẹsù sọmọ pé òun lè kọlé àbóhun lè ralẹ àsáǹbà lọ wẹrẹwẹrẹ ọba tún ní máa gbàdúrà ní máa gbàdúrà ò ìyá alágbájá kọlẹ bá wa tó lè wa ìdí ní ńlá ọba tún kára bọ àwẹ àtàdúrà àsáàkọ ilé sá ìpadà jẹ sẹfkọǹté kí wàá ni mo wá fẹ fàyọ kí n gé pépépé kọkọ mi mọ pọ jù ọbaǹbà lọ wẹrẹwẹrẹ lórí ọmọ ẹlẹ́ẹ̀kejì tí mò ń gbé dání náà mo ṣe oyún mẹ́rin ojú oyún mẹ́sàn-án tí mo fẹ́ fún bàbá àwọn ọmọ mi ohun tí ń ṣe rí bí n bá fẹ́ lọ sí ẹ fúnra mi màá mówó tí màá fi lọ sí ẹ àkọ́kọ́ tí màá kọ́kọ́ sí ẹ lórí ọmọ alákọ̀ọ́bí ohun ló bá ń ṣe tí mo fi ṣe ló bá ń ṣe kò sí ẹ̀jẹ̀ tó ṣe pọ́n náà ló yọ mí àti wá àgbọ̀n gbàgbá bí mo pè é fún
ni samu emi ni lo si bi doctor ba ni nkan gbona ni je gari ni gba ti o ba sobo se sobo tin fi gogo o na san lami gba wa ko de site ni jo ta nse yara keji mo mo si n lo ye pe fili oko mi ba ni fun phone mo fe lo fi pe bi oni block ti o gbe cement wa asin le fi phone mi pa le ni recording se wa lori phone as a example that him san lo ba ori ojule kan la wa ta nse yara keji mo lowo to ti gbe obirin mi wa ba mi le ngba na to fi gbogbo bi ti le de o fi ran ijo gbe wa oni kin wo inu ile dada oni ki yawo inu ile o sin gba le lojo sunday awon mo mi ti lo lo lude iyawo fe gbo ba tale oni ko te igbale mo mi lo ko wole lo in ba won ja sin ri ti erun en to ye pe ile family house won o ti mo mi la yo gbo bi wa yo ni bo ndana en si fe lo so fa won ebi mi ka mo lo lo mu mi o sa mu mo ra dade wa mo mo tebe sheet tuntun fun won ati yawo mo mo fi won le mo mo ko mu ile mo lo meeting gba won aradugo awon yawo landlord ba won gba leyin wo ile je ni o ti mo ra ni kasa mo fe mi orogun omo biyan o ti mo bi ti le de o ba gbe owo sin lo ba ta mi lo fa to se pe owo mi ra olodun lo yo mi te ba le fa igba mi ni tin ba le wa so yeto yi ma fi apa re ran bo sa ya oni lo bo bere se boye to n le fe mi mo lo bere sin oni o le fe won ni ah en ti mo lo bi lo re ni ah edu so fun yin ni nkan je ni ya ki le ba ni sin mi nu le ni boya fe won wa lokan re tin ba tin to fe fun gba mu dele ti mo so fun won le le fe won ni se se yawo ojo ale re oko mi ba ni mo ti fe te obirin bo ni yo ba mu pa asa mo fe mi oro go pasa pada ja tuka ti baba won mo mi tun wale to wa be mi pe mo bi asa n ba lo wewe be la du gbogbo gba won la le de to ba wa ko le adugbo bi basun ni to se pe kan ti mi mo pe won jo n bara won so ta se to ba se ti wuwa kan boyo bo bi nkan sun ta ni anything to ba se won fun mi ni se paya re oko re se bayi mo sun in sun mo joko isipaya mo wa fun ma wa rin ma so ni lagbaja to tun tin dan bayi o olo ni mo bo nbe lo ko ki gbogbo wa buru kun ko kun ni gbe sayi o dade wa ibi ti won lo konu in to wa je pa bamba re bi ko gbo su me fa ta ko de ni ole ojule kan in are ba ki mi lodo na mo la la ni mo ni mo lo le won ti mo wa lo ba ri tanu amun ogun mama re ti won mo po le luyo ti won mo po le sori re tan wo pe bo lo se ri ya wo bo lo se ti mo bo lo se ko le mo ba ni yan se mi loju ba gbe ran ba ngeje mo se ngeje mo fu dan gba mo sa la ju mba koko mo pe pa ba ko ni se bo gbe mi o si je doju aye mo ni e o yo sin kankan ase nkan be leyin ofa o si dijo keji jo na abijo keta bi won se gba ise kan ese yin ba le fi rin are n ti wa di odo odun debi pe won ni ofa ni ko sin ta se tan e tan tori re fi ya je ni tan tori re dan se ya fun mi pe ngba won ba mu ko nle awon oro won mu era won kan ni gbe ran awon lowo awon ko ma wo mi se kan mo ma lo le wa tan toju mi ngbe o ya mu tun pada àwọn aráàdúgbò àwọn aráalé wa ní ọkọ rẹ nǹkan tó ń bù láti rí

ba so fun in so pe mi je lo dabo ore mi ni ki lo so mu lo so po dabo ore mi ba ni e wa ni ile oko omo ba yin gbowo kan 20,000 e mo so 12 lo se ba tun da se bi ata ba mo ri pa to yo tan se n wo mi to ba se pe mi duamu mewa biri ki la fe lo lojumo 4:30 ni tiji ti mo wo mi ki adugbo ni mo fa eni kun mo gbe 800-700 ni won fun gbangba na bi ma ra so liya afi kin lo ru file kin ku yi pe won wa mo mi ki ile tin be ni adugbo wa tin be ni adugbo wa ile tin ba ti mo si foundation re o le 15 te bi pe anjo pinle foundation re ni n pa mi se gba n sawo te bi pe kanu awon to je abuwo adugbo re tun so fun pa Daddy Lagbaja, you said to ya won you say, I won't like it. Don't tell me back code, home of a boom on you in a minute. See, Oban Lobby set up by the bricky Latin woolly, you while you need a woman live by your bonnet. Insect mommy, I feel the gas, I don't know. Visiting Badger, Insan, did be with me? Could sink a candle wing, blow on me. Much your call, mini, 1,005 ni joker. O ban keke bo mu wo dade wa mo lo sagbe ni sweet kejo do wa ni awon ore mi ni joko yin lo e wa sagbe ki mo ni ko le ba ri mi ya mi ni ko le ba ri mi ya mi ni de bi pe ore mi kan fe se na wo o wa ma so mo ra so lodun na opa meta 2000 o si joko mi 2000 mo wa so pe ya leti egba kan ni mo lowo lowo ni pe a so tin ba ti rin ti wo aso yi lowo mi kin ti fi san gbese ti mo je yin oko mi ni gbe wa se bi 2000 lojo n gbe wa o se ma san o se wo o se ni 2000 ti mo jo mu kin fi di awon eyan gbe won ni he mo ni be ni yin mo tun tori e kin mo lo yin mo tori e kin ri ro mo sa n pon mi ki ore mi ba tun ni e wa mo toki ore mi ba ko mi logi wọn ta ogi wọn wá mọ mi níbi ogi torí mò ń fi gingers wọn mọ mi débi pé ọmọ kókó tá ń gbé lọwọ tí ì bá kiri tá ń rògì fún ọmọ níbò mi tá ń ra ògì fún ọmọ ní ìbò mi ọmọ ò ní mu àfògì mi làwọn mọ̀ọ́mù táwọn ya wọn mọ̀ọ́bẹ̀ ìgbà kí lẹ́ ń fi sógi ìmọ̀ alálùbárí kan ni èmi tí mò ń lógi abọ́ mẹ́wàá mo dá lábọ́ mẹ́jọ abọ́ mẹ́jọ dá lábọ́ mẹ́fà abọ́ mẹ́fà dé márùn dáde wa ó lògì ìlàjì abọ́ tẹ́ wọ̀ ogi ìlàjì abọ mo lọ dánwò nígbà òyà ìkànnà àwọn ọrẹ mi bá tún ta mi lólobó ni kí n máa lo ẹrọ mo ní ìlọwọ wọn ní àjọ tá a bá dá kí n gba gbogbo nọmbà wọn kí n lọ fi ẹrọ kí n fi tèmi náà ọkọ mi ló gbé wa lọ bí a ti lọ rẹ̀ rọ ẹrọ tuntun bá ń yọwọ ní bá ń pa náà pè ní bá ń pa náà pè àwọn ìyá kan sì wà ládùúgbò wa wọn sáré pé àárín mi àti àkógun régé àwọn ìyá ń bá wa bá wa parí ìjà ẹni kí lọkọ mi sọ ó ní èmi lọ rẹ̀ rọ èmi ò fọ kó ohun ìfi sáìn ó kọ tèmi mo lò mo ní èmi tó ṣe pé wọn ló bá ń la ọ lọ tán ni ò lọ la ọ lọ wá tí mo tún fún ọ lówó pé òfìra minerals tó ní ò ní ìdí ni mo sì lọ mú rìsíìtì jáde mi kò sì fi bẹ́ẹ̀ mọ̀ wí mo bá lọ mú rìsíìtì jáde mo bá fi ran àwọn èèyàn mo ní ẹ̀wọ̀ bí ẹ bá nǹkan wọn bá bó kọ ó kọ ọrẹ àtòkọ mi ń bẹ mo ní sọkọ àbá mi mo fi wá sẹyìn báyìí dáde wa lẹrọ bá bẹrẹ sí ní ṣiṣẹ padà mo ní ha ó tún níjọ kan tá a sùn tá a jí bá tó dídí jí mi nídàjí ó bá ní ìyá lágbájá tó ń bá fún ọ lówó ṣe ò lè rí ìbùkún tó yẹ kó máa rí ọdọ wọn ní òtí wa mo ní ìhẹ oníhẹ ìbádàlẹ ó ní kí n wo ìyàwó ẹgbọn òun kan ọkọ rẹ sì ń fún lówó iṣẹ tó ṣèbùkún dọdọ ṣàgbà ilé ẹgbọn rẹ lọ bá lọ sọ ìyàwó ẹgbọn rẹ bá lọ bá ọkọ rẹ pé òun gbọdọ mọ ní ìbùkún lórí iṣẹ tó ń bá ń ṣe wọn sì gbọdọ mọ ṣàṣeyọrí nínú ilé rẹ kí wọn gbọ tábìlì rẹ sọ ẹgbọn rẹ ní mọdà ń jarí ẹni tí bàbá wọn ṣe sáwọn là lójú ọmọ sọ bẹẹ èyí ò tún lọ bá wọn tí n bá wá jókòó àdúrà tí mo ṣe píríyà mọjúmọ tó ń rán mi lọ inú àlá ní ìtìmọ́ ìpọkọ̀ mi ló yá nígbà mọ́ sọ fún pé ẹgbẹ́ rí i pé mo ṣe ṣàdúrà tán ni yóò ní òsì tó kàn àfi tó

baba na se pelu oju orun aduro ba tun ni gba mo wa sise bi irin mo wa jeje ilere nkan wa ndan fun won ni site ni mo ndoyan nkan wa ndan fun nkan da fe mi gba na wa ika tebi pe mo le tu iwon sori fosu meta bi na wo ba kan ni family house ni ikanu awon ore mi ni o fun mi lowo pe fi de won ìkánú àwọn ìyàwó bàbá rẹ̀ tán tún nífẹ̀ẹ́ mi dínú ìyá òun raṣọ olóbìn ilé fún un pé kó wá o àwọn ti bọ́ raṣọ àwọn ti gbé fáàbùrú ọkọ rẹ̀ kó bọ́ ọ̀ràn aṣọ ní mọ̀wọ́ lọ ọkọ mi ó mọ̀ raṣọ kò mọ̀ níra tèmi ìyẹn tún fi èèyàn ṣe gbé wá di pa bámbá rẹ̀ tẹ́mi ń bọ̀.

0: ṣaaju ẹgbọ awọn koko to wa ninu iroyin na ijọba apapọ ṣoka papọ pẹlu ajọ NYSC lati dẹkun awọn ayederu iwe ẹri adari agba ajọ NAFDAC ọjọgbọn adeyeye tako awọn eyan tan pe ko fiṣẹ silẹ ajọ INEC ti mu ọjọ ti wọn ṣe eto dibo lati ṣe irọpo ni awọn ipinlẹ mẹrin Igbimọ awọn agbẹjọro ẹgbẹ oṣelu APC ti tako ẹjọ kan ti wọn pe tako ijawe olubori gomina Adeleke ni ipinlẹ ọhun ni ile okere Trump ti woye pe ki wọn sọ ipinlẹ New Mexico ni New America Ajọ FIFA ti fohun lede lori iwoye rẹ lori egbese to waye ninu ajọ NFF labara iroyin idaraya eka san akiwa wipe aku owo lenu se iroyin ekunrere lati kan diamond ti 8.7 to wa ni lore ni ipinle kwara taiwo adeyemi iroyin yin ka so fun yin pe elegbo wa ni oju itakun www.diamondfm.net ti wa youtube na diamond 887 fm according number lẹ́yìn sí ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkù ìkàlẹ̀
1: Iwọ́ wọn ló bẹ̀rẹ̀ síbẹ̀ o.
2: Ẹ mọ́ mọ̀ bínú, kí ni òun ti bà mí lẹ̀ ni?
1: Ìgbà tó wá bọ̀ lẹ́ǹkọ́, ṣébi tó yẹ kó ṣe gá sínú? O ti ẹ̀ mọ̀ pé bí esin bá fi lè gbé kíní ọ̀hún tó sì bà lóúnjẹ lòmíì, o lè fọ ní irú àìsàn ni. Èyí tó ṣe wò dá o. Ó yọ àfira, kó bó ti ṣe kúrò bẹ́ẹ̀ o.
2: Ẹ mọ́ bínú o, mọ̀mọ́.
1: Ẹ rí nǹkan, a wí wíwí, a fọ̀fọ̀fọ̀ pé ìmọ̀ tó tọ́ ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ẹ jẹ́ ká yàgò fún ìwà ọ̀bùn tó bá lè dárùn ohun àìsàn sílẹ̀ láyìíká àti agbègbè wa. Bẹ́ẹ̀ bá wa kẹ́fẹ́ ẹnikẹ́ni tàbí ẹnìkan pé ó ń dalẹ̀ tàbí ṣe gásà yìí ká yín. Ẹ tètè kìlọ fún kọ́ má bàá fi ti ẹ̀ kó bá ti yín torí bí ara ẹni bá ń jẹ kòkòrò tá ò bá wí fún rẹ́rẹ́ rẹ̀ kò ní jẹ́ ká sùn. Ẹ jẹ́ ká yìíká àti agbègbè wa máa wà ní ìmọ́tótó nígbà gbogbo.
3: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
4: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ ayé ti bẹ̀rẹ̀ gbéṣàṣẹ papọ̀ pẹ̀lú àjọ tó wà níjànú ìsírílù àwọn ọ̀dọ́ NYSC láti dẹ́kun ìpèníjà ayédèrú ìwé ẹ̀rí mínísítà nílẹ̀ yìí fún ètò ẹ̀kọ́ dókítà Tunji Alausa ló fohùn lédè ní òní nígbà tó ń gbà lálejò adarí àgbà àjọ NYSC ọ̀gágun Ọlákunlé Nephew tó kó sódì àwọn aṣojú àjọ ọ̀hún lọ́ṣẹ́ àbẹ̀wò sí mínísítà nílùú Àbújá Alausa tẹ̀síwájú pé ètò kan tí wọ́n gbé kalẹ̀ láti máa ṣe àgbéyẹ̀wò ìwé ẹ̀rí òní láti rí pé wọ́n ṣe ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tó jojú lówó láti jẹ àǹfààní gẹ́gẹ́ bí òṣèwí ó ní ètò ọ̀hún ó ní wọ́n ti mójú tó ìlànà pàápàá jùlọ ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí. Nínú ìròyìn mìíràn àdàrí àgbà àjọ ìjọba ilẹ̀ yìí tó wà níjànú ọ̀rọ̀ oúnjẹ àti oògùn lílo NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojí Adéyẹyẹ ti tako àwọn èèyàn tó ń pè pé kò fiṣẹ́ sílẹ̀ ó tẹnumọ́ pé ó ń padà wálé láti ilẹ̀ Amẹ́ríkà láka kópa tirẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí Adéyẹyẹ nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní àná ọjọ́ ajé lórí ipe lemọ́lemọ́ pé kò fiṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wí ó ní ó ti lo nǹkan bíi 30 ọdún ní ilẹ̀ Amẹ́ríkà tó ti jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ní ẹ̀ka kíkó oògùn ó tẹ̀síwájú pé ẹnikẹ́ni tó bá náà rí kó wá síta pé ó béèrè owó bọ̀bẹ́ lọ́wọ́ èyíkéyìí kọ̀ǹgìlà. Wáyé o àjọ tó wà ní ìjánu ètò ìdìbò nílẹ̀ yìí INEC ti mú ọjọ́ 19 oṣù kẹsàn-án láti ṣe ètò ìdìbò láti ṣe ìrọ́pò ní ìjókòó ìlẹ́gbẹ̀mọ aṣòfin 5 ní àwọn ìpínlẹ̀ mẹ́rin tàti rí

0: ìpínlẹ̀ Gombe, Kano, Bauchi àti ìpínlẹ̀ Delta. Akọ̀wé ọ̀rọ̀ ròyìn sí alága àjọ INEC Tunde Oketola nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lóyìn ìlú Abuja Oketola tẹ̀síwájú wípé ètò ìdìbò ọ̀hún yóò wáyé ní ẹkùn ìdìbò àwọn kọ̀ọ̀kan àti ẹkùn ìdìbò mẹ́rin ní àwọn ìpínlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ètò ìdìbò yóò wáyé ní ẹkùn ìdìbò àpapọ̀ Gombe Kwami Funakaye ní ìpínlẹ̀ Gombe àti àwọn ẹkùn ìdìbò ìpínlẹ̀ ní Dísínà Sakwa ní ìpínlẹ̀ Bauchi Ndu Dawa Kikudu ní ìpínlẹ̀ Delta àti ẹkùn ìdìbò Kano ní ìpínlẹ̀ Kano. Láti ìpínlẹ̀ Sokoto ọmọye fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní ìpínlẹ̀ Sokoto Mani Daniya ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ jíjà okùn ẹ̀mí àwọn èèyàn àti kíkó àwọn èèyàn nígbèkùn tó wáyé níjọba ìbílẹ̀ Rabba ní ìpínlẹ̀ ọ̀hún. Ó tẹ̀síwájú pé ìkọlù ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ti já àwọn èèyàn kulẹ̀ láti dáàbò bò wọ́n. Daniya nínú àtẹ̀jáde kan tó lóde láti ọwọ́ àbẹ́ṣekáwọ́ lórí ọ̀rọ̀ ròyìn rẹ̀ Aminu Abdullahi lónìí ṣàlàyé wípé bó ṣe já okùn ẹ̀mí obìnrin kan àti ọmọ rẹ̀ àti okùn ẹ̀mí àwọn èèyàn mẹ́wàá mìíràn lójúkọ àwọn èèyàn tó tó ogójì nígbèkùn ní Rabba ní ọjọ́ Àìkú fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpínlẹ̀ àbò ló wáyé ní ìpínlẹ̀ Sokoto gẹ́gẹ́ bó ṣe wí ó tún kanminú látàrí ìkọlù tó wáyé ní abúlé tó fà ní ìjọba ìbílẹ̀ kan náà láti já okùn ẹ̀mí àwọn èèyàn méje tó tún kó àwọn èèyàn méjìlá nígbèkùn. Ní ìpínlẹ̀ Benue ọmọye fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Alábùradà PDP ní ìpínlẹ̀ Benue olóyè Mike Andoaka ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò ọdún tó ń bọ̀ tó jẹ́ tòbìrò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún òní yóò sọ bóyá àwọn olùdìbò fẹ́ràn kí gómìnà àti àlẹ́à ṣe sáà kejì. Andoaka nígbà tó ń sọ̀rọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà àlẹ́à òní wọ́n lè nà nínú ètò ìdìbò ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Makurdi gẹ́gẹ́ bí ó ṣe wí òní òfin ilẹ̀ yìí ló fún gómìnà láti ṣe sáà àkọ́kọ́ ọlọ́dún mẹ́rin tó yẹ pé àwọn olùdìbò yóò sọ báyìí ó ṣe sáà ẹlẹ́ẹ̀kejì. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò ti ẹgbẹ́ òṣèlú alátakò APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti tako ìwé kan tí wọ́n kọ̀ láti pe ẹjọ́ tako ìjáwé olúborí gómìnà Adémọlá Adeleke nínú ètò ìdìbò ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ìkan lára àwọn agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú APC Adékunle Adégòkè ṣàlàyé wípé ọmọye fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò ọ̀hún Bọ́lá Oyèbámíjì àti ẹgbẹ́ òṣèlú APC kò fọwọ́ sí ìwé ọ̀hún tí wọ́n pè níwájú gbọ̀ntàn bí kalẹ̀ láti gbàgbé tó ṣùyọ nínú ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adégòkè nígbà tó ń sọ̀rọ̀ ní àná tẹnumọ́ wípé àwọn agbẹjọ́rò ọ̀hún ló késo ìbámíjì kó jáwọ́ láti pe ẹjọ́ tako àbájáde ìdìbò ọ̀hún pàápàá jùlọ nígbà tó ń ṣe àgbéyẹ̀wò àbájáde ìdìbò náà gẹ́gẹ́ bó ṣe wí ó ní kò túmọ̀ sí pé ètò ìdìbò ọ̀hún kò ní òjòrò nínú. Lámẹ̀tọ̀ àwùjọ kan ọ̀mọ̀wé Sunday Adesekọ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ọmọye fún ipò rẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ṣe farahàn níbi ètò kan tó jẹ́ ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣéyí Mákindé ló jẹ́ ọ̀rọ̀ òṣèlú ṣáájú ètò ìdìbò ọ̀dún tó ń bọ̀. Gẹ́gẹ́ bí ó ṣe wí nígbà tó kópa gẹ́gẹ́ bí àlejò lórí akọ̀tún ètò Dan Brevard Show ní ìlú Ìlọrin ti Ọláyẹmí Jésù tó dìmú Mogoto ó tẹ̀síwájú wípé kò sí ìyẹn tó burú bẹ́ẹ̀ bí ọmọye fún ipò rẹ̀ bá lọ ṣe àtìlẹ́yìn fún ọmọye mìíràn fún ipò rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú mìíràn. Adesekọ ló wà ń bèèrè tó sì kànmínú lórí àwọn ọ̀rọ̀ tó lédè láti ẹnu òbí gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ó ní ìtàkùsọ òbí kúrò nẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn ó mọ òye rẹ̀ wípé ogun ọ̀nà ló fẹ́ ṣe ààrẹ lórílẹ̀‐èdè yìí. Adesekọ tẹnumọ́ wípé àwọn olóṣèlú tó wà níbi ìpàdé ọ̀hún ló fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn bínú ara wọn ṣe pọn wọlá sínú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ náà ni àmúwá sí etí gbọ̀nyìn láti Kàyìndà Mọ́lẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí lókèrè nibi ti arele America Trump wo tin woye pe kan wa so ipinle New Mexico ni oroko ni America lekan si akin pe eku ikale
1: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
2: iroyin ekun rere lati le ise Diamond FM
0: Eka bo pada iroyin ekun re ni amuwase ti gbo yin lati kanin Diamond 88.7 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwaju ni ile okere arele America Donald Trump ti woye ipe ipinle New Mexico paroko re da ko si ma je ni America pelu bi Trump se wi laipe yi ipe kan tun so oruko to for months ni treat Trump nigba ti saju oni o ti so Lake Ontario di Lake America latari ifa forage to waye laarin le America ati le Canada gomina ipinle New Mexico Michelle Lujan Graham salaye ipe oro ohun ni ko nisun papa julo ipinle na ti wa to lo se idasile ile America o teso waju pe Trump oni o ngbe oju amole America kuro lori ipinle ya afefe gas to lede ni ile America sibe ni ilo kere ogoro amole Burundi to ngbe ile Kenya Oni yabo ile-ise ijoba ile Burundi nilu Nairobi ni ana ti won si pe fun iwe lati ri pe won kuro ni ile ohun leyin ojo die ti are le Kenya William Ruto pase pe won ti awon so keke to je ti awon are lati koja oni are Ruto salaye pe awon are ti won ni so keke onu won fun won ji ojo aje lati so won ipe ile na o ni ko ni gboya ninu awon eyan to nke oja kakere igbese na lo fa to je pe ogoro awon are papa julo awon le Burundi to ntaja ni e ba ona ile Nairobi tin ti so won pa ton si be pada si ile minister fun oro lo kere ni ile Burundi Edra Bisimana ti bu enu atelu ikolu ti won se si awon are papa julo awon le Burundi o tenumo ipe awon le Kenya Oni won ise gbe ise ise lopa to won se pe won doju so awon are ni ile ohun won tun ko duki awon la bala iroyin edaraya ajo FIFA ti selaye pe ko ti fenuko lori igbese to lede ninu ago NFF lori ifanfa oro adade saju oni ogoro awon adade NFF fu je sile di adele akowe apapo fun ajo NFF imanu epeme ati awon osise ijoba le yi to wa en daraya ati asoju ajo kafu lo si olohun le ise ajo FIFA ni surushi lo si to koja kako pelu ajo FIFA lori oro ohun amo ninu ve kan trade ni ojo keje osu kesan odun ta waye latowo osise ajo FIFA ekam amandov salaye pe FIFA ko ti gbegbe se lori oro ohun Abe Sheku Biojo omo ile Gesi Moses Itrama oni oni ki o lo se ayewo pelu bi Flip Ogkovic se sina yabo ni papa isere Otu Arena eni odun mokanlelogun ohun oni ko ni anfani lati ja lati gba bile belity IBF heavyweight nigba eja Itrama loko fakoyo amo ore bi gba ti idije on wo ipele kesan ewe awon eyan re to je oroko ni ituma ro salaye ipe ko le gamo se pe won gbe di bawo silewo san fun ayewo to le kan si awon koko na re ijoba akakore se apo pelu ajo NYSC lati mu adekure ba ayederu iwe eri aka se te gboyin pe adari agba ajo NAFDAC ojogbon adeyeye tako awon ton ke pe ko fise sile atu so fun pe ajo INEC ti mu ojo ton se eto ri ba se ropo ni awon ipinle merin ni ipinle osun aso fun yin pe igbimo agbẹjọro ẹgbẹ oselu APC fìdí ẹ múlẹ pé wọn mọ nípa bí kan tí wọn pé tó jẹ ẹjọ tí wọn pé tako jawelebori gómìnà adeleke ní tòdìbò gómìnà tó wáyé nínú oṣù kẹjọ ní ìpínlẹ ọsùn nílé òkèrè akàfipé trump tí ń wòye wípé kí wọn yí orúkọ ìpínlẹ new mexico padà kó sì máa jẹ new america làákòótán àjọ ifáfún lédè kan tí ìgbésẹ lórí ọrọ tó wáyé nínú àjọ nff 1971 ó ní wọ́n fi ẹ̀yìn ògbóǹtarìgì adigunjalè ìṣọ̀lá oyenusi àti àwọn èèyàn rẹ̀ mẹ́fà àti àgbà tó sì yìnbọn fún wọn ní barbish ní ìlú èkó tó èyí ló pin ìròyìn ọ̀hún nàìjíríà kórè ní olóòtú ìròyìn taiwo adéyẹmí ló tù tó kà á sí ẹ̀tìgbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.

Hello, ọ̀rẹ́. Kí ló wá ṣẹlẹ̀ náà? Mo ti ń pe nọ́mbà ẹ̀ sín sọ dísí. Kí ló ṣẹlẹ̀? At least wàá sọ fún mi tó bá ń ṣẹlẹ̀ ni náà. Ẹnu máa ta bó ṣe wò kó bísì tó. Ó sàmọ̀ pé èmi àti ẹ. Ó sàmọ̀ pé èmi àti ẹ. Kò sígbà tá a yìí. A máa sọ̀rọ̀ náà. Ó tiẹ̀ sọ fún mi pé tán o. Ọ̀rẹ́ o, pè mí lágo báyìí o. Pè mí ní táìmù ká jọ sọ̀rọ̀ o. Kò sí gbogbo wọn yẹn pé ọ̀rẹ́ pè mí lágo báyìí, pè mí ní táìmù báyìí. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà ọ̀rẹ́. Hello? Mo ti ń gbé padà. Lórí ọ̀rọ̀ tá a jọ sọ náà ni, ọ̀rọ̀ yẹn náà ni. Mo pè é kò sọ̀rọ̀ mi, èmi ò lọ́rọ̀ púpọ̀ tó fẹ́. Ọ̀rọ̀ tá a jọ sọ yẹn náà ni, torí ẹ̀ náà mo ṣe ń pè é. Ó dà. Inú mi wá dùn. Ṣé mi wá dẹ̀ pè mí wá ṣàlàyé fún mi? Ó dà, no problem. À pàdé. Kò sí problem. N tó máa ṣẹlẹ̀ ni pé weekend yẹn dó wa ní wedding o. Ara àwọn àbúrò wa kàn sí wedding jọ yẹn. Bẹ̀ máa wá time jáde. Time tẹ bá ti fi sí ẹ jẹ́ kí èmi mọ̀ tá a máa pàdé. Ó tiẹ̀ dá. Kò sí wàhálà kankan. Ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ mi. Kò sí problem, kò sí problem. Inú mi dùn sí ọ.

0: ọ̀rẹ́.
1: Bóni.
0: Wọ́n mú wa òkè ọ̀rẹ́.
1: Èyí tó jẹ́ǹtù lọ́sàn-án yìí.
0: Mo ṣe jẹ́ǹtù.
1: Ṣé orí orí tíbí tíbí ni?
0: Wọ́n mọ̀ pé mo ṣe jẹ́ǹtù. Ó yẹ kọ́ mọ̀ pé ire tó o gbé wá náà ni mo kò lọ́nà. Ìwọ lọ gbére wá fún mi rẹ̀ kúrin lọ́nà. Ire yẹn dẹ̀ wá òkè fún mi.
1: Ibẹ̀ gan mo ń lọ, ibẹ̀ yẹn náà mo ń lọ, ibẹ̀ yẹn náà mo ń lọ, ibẹ̀ ibi tó mọ́rọ̀ lọ́nà mo ń lọ.
0: Ibo ló mà tí mo
1: lọ tọ̀ lọ. Ibo ni
0: ibo. Ẹ náà, bó ọmọ lámà yẹ o ọmọ lámà yẹ o ọmọ agidi lámà yẹ o
1: bóni
0: ọmọ tó gbé fún mi ọmọ agidi lámà yẹ o
1: ọyẹ oyè lánà
0: ọmọ agidi lámà yẹ o
1: ọmọ agidi ni báyìí dábàá yìí orí mi ìwà rẹ da gbogbo ẹ ṣe tó ṣe dáńtà náà nínú ẹ̀dá
0: fọlákẹ́dá lọ́mọbìnrin
1: ọ̀rọ̀ tí ọrí ọ̀rẹ́ ìyẹn gidi ni mí sí ẹ̀ ọkàn máa ń wò mí pé mi ń ṣèyàn gidi ni.
0: Mi rò pé bóyá mẹ̀dúló ògbólógá ń tàrí àbí ọ̀nà ìṣẹ́ ọ̀pọ̀ àwọn sáyẹ́ńsì.
1: Ọ̀rẹ́ agbègbè yẹn ló máa rí bí wọ̀n.
0: Kọ́ntàmínítẹ́bà
1: ọ̀sìjì. Ẹ̀mí wà pé ìṣàn
0: kọ́ntàmínítẹ́bà
1: ọ̀sìjì. It's not
0: mo ti wa like
1: ọmọ sọ fún mi àwọn kan tó ń ṣe kí làwọn kan tó ń ṣe kí làwọn kan tó ń ṣe tó like sọ fún mi
0: lẹ́yìn pé ọmọ yẹn ọjọ́ ti lọ lórí ẹ̀ náà ó ti dàgbà dáadáa ti dàgbà lóògùn dàgbà jí mi náà lọ ọpẹ́ mi náà ń gbà èmi náà orí kàṣìkà
1: náà ni ta ṣe ní ká fún ẹ náà ni
0: ọmọ tó wá gbé fún mi lóòótọ́ ti ń dàgbà náà òun náà ti ń dàgbà ó ti ń gbó
1: fi máwùjọ
0: rẹ̀ ṣùgbọ́n bó ti wà yìí ọmọ ọmọ ẹ̀ ọmọ gidi ni
1: o de like òun náà para ó like ẹ̀
0: náà ẹ̀ ti fall in love
1: ó ti fall in
0: love pé èèyàn yìí ti fall in love
1: ó ti para fall in love pẹ̀lú getting jọ lọ́yà náà ó yàn án dábà ọ̀rẹ́ mo ṣàrẹ́ sí pọ̀ tí ń change ọ̀ tí ń change mi rap náà mo sọ pé ìkẹtọ̀ ṣe dá ní ọ̀nà
0: náà lọ́wọ́ sọ pé
1: ọmọ pé àwa lọ skool ọ̀ lọ skool so ìkẹtọ̀ ṣe tètè níyàwó náà
0: mo
1: wọ́ọ̀rì mo ṣà mo tẹ̀ láìkì gbogbo information tó fún mi báyìí
0: ọmọ yẹn dà
1: mo láìkì gbogbo information
0: yìí ìlérí ló ti máa wá
1: kò sí wàhálà
0: bí o bá sì pé àwọn ìka yẹn bá padà sí lọ́nà o tó bá délé mi tán o ọ̀rẹ́ láti fẹ́ ọmọ yẹn o
1: ọ̀rẹ́ láti fẹ́ mo èmi náà bọ àmọ àbá sọrọ má bá sọrọ fún ẹ mo wọ gbogbo ẹ ya
0: mo wulẹ dara ẹ láàmú kò tiẹ nílò púpọ
1: kò ní
0: ọrẹ jẹ kí n wá mímu wá fún ẹ mo fẹ kó gbádùn ara ẹ pẹlú tó ṣe fún mi yẹn
1: mo fẹ
0: tí o sí rẹpẹtẹ fàájì ní èmi tó wáyé
1: mo jẹ kí tébù yìí kún
0: mo ń bọ
1: jẹ kó kún
0: yẹ n wọlé kí n gbé mímu àti jíjẹ wá fún ẹ mo fẹ kó gbádùn ara rẹ ọrẹ
1: kò sí wàhálà
0: mo fẹ kó gbádùn ara rẹ ni ọrẹ.

0: ko to so wura ke lo de ga atenu me ti poju lati yo kan ma atenu mo kan ma omo mo ma atenu mo atenu me ti poju ewo ni lowe lowe lowe
1: ti dano to ja lowe ka to ja jo wole
0: ewe ah iwe yo ko be lara mo
1: o ni ko
0: mo be lara iwo ni
1: owo
0: we ah ha de wan so de so
1: ja jo wole we ta ba we tan ka wa je
0: wa o sori ko se ni ti o larun ti e o
1: se arun ti e wa ni o
0: ba arun temi arun obo ko o arun temi emi we
1: mi wa lojo ma o bo mo iwa lo ko mi
0: so mo pe ore re so mo pe o pe mi lori oro yi o lo fe jo so ore re so e ko fe jo so ore ko mi iwa lojo ma o kan so fun
1: eh
0: wa lo so mo pe emi we o he kini ka
1: so mo we ni se mo pa ro omo eni abi kini bayi
0: se o se beji koja ti mi we ni so se o se beji koja ti mi we abo su ka koja ti mi we won so pe
1: he
0: o
1: ko re
0: o iwe o ki se kini ka o
1: ore re
0: wa o lo fe jo so ore re wa ko mi
1: se mo pa ro omo eni
0: so e role bi la pa mo e je ke pore
1: ki lo fe pe fun
0: mi ti e ni pore mi ni pore wo true ni ti mo gba fe ni ma fi pe o ma pe ni ti mo ma true ni mo gba fe ni ma pe 0913655952 0913655952 true ni ti mo gba fi o gangan ni mo ma pe
1: haba pe so na o da le ko ma we wiki
0: iro
1: le se ojo
0: mi ba we lo se kan o ti poju ni
1: o ti poju
0: so fe ka bi mo sa ni bi mo sa bi aso to ti gbo
1: are o le sa to ba we wa mo fine si ni
0: ni se mo fine si ha ewo emi eyi we yi de we na mo so yen
1: o se ni we
0: ah
1: to ba ti we o ni jeun
0: o se kan mo nse tele
1: o we o jeun ni
0: o se ni si ni nte ni we o se ni ni we
1: o we o jeun
0: e koko le fo o ju me lo
1: o se le koko
0: ba koko le fo
2: o le koko le
0: o o ya pe gbo ko npa ni ti mo pe lowo hello mo ni mi we
1: ina
0: ni ke wa ni so ba lo so ke
1: wa
0: wa
1: nu mi o ba ti sun tan la ni ma we lo lo re ni
0: wa bo mi lori
1: sa le ke se o loru
0: bi e te mi loru
1: we o bo mi we
0: tu wa kare o in to da family
1: o le ka
0: so le in to da family o ni
3: hello hello
2: e ka so
3: e ta sa peto
2: yes sir
3: diamond ni ba je o
2: ami olohun
3: e na ma lo wa ji pele ko te nko wa
2: ami olohun
3: ama lo re yawo la ri ba wi pupo ju.
4: Yes sir.
3: Nga do ti ri ba de ti pe wewe be ba da na ta e ba ko fun won gbe to be ba te ple do je won e kokko nzo le we lo we.
4: Nkan ti bo so na ni yen ton binu.
0: Eh mo leji fe ri ba.
3: Wọ́n lágí jù láti ilẹ̀ ni ilẹ̀ bá máa fọgbọgbọ́n kọ́ wọn díẹ̀ díẹ̀ kí wọ́n sì máa ń fi àfihàn tó ní ìta.
0: Mo máa léjì fẹ́ ni bó ṣe wà ń mọ́ bígbà tí wọ́n kà wọ́n kà táyà sí mi ni wọ́n rọkọ̀bẹ́ẹ̀dì ẹ̀ fún mi ni
1: wọ́n
0: rọkọ̀bẹ́ẹ̀dì ẹ̀ fún mi ni kì í ṣe
1: pé ó ní ẹ̀tọ́ láìkì jù mọ́
0: mọ́sí
1: ilé ni mo gún
0: ẹ̀ẹ́dì
1: ní ìjà tó bá ti wẹ̀
0: ẹ̀mẹ́jáde èkìtì
4: tó ti rí sọ́jọ́ ọ̀jẹ̀ oúnjẹ lórí dáyé kò lè jẹun
0: náà fi yẹn tàn arẹ́ èkìtì lọ lè fi yẹn tàn.
5: Ẹgbẹ́ ọkọ̀ ṣe ń pètò.
4: Ẹ ká sọ.
5: Orúkọ mi ni Ibrahim láti kókó jí wa.
4: Ẹ ṣe sà.
5: Ọmọ ìyá aláta.
4: Ẹ
5: ṣe. Ìyàwó ò ṣe dá o.
0: Aláìdáàbí
5: ìyàbúrú kú ni.
0: Mo
5: nígbà tí ọkọ rẹ tí ewé ṣe bí ọsàmù ẹsẹlẹ pé o láti kìlẹ̀ rẹ ọmọ ni tó tó fẹ.
4: Bẹ́ẹ̀ni.
5: Torí ilé nìkan rẹ pé òun ò láìkì náà nìkan láìkì. Tọ́wọ́ abọ́kọ sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ níwọ̀ kan òun kan. Wọ́n lọ́wọ́ kan sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó àṣírí ọkọ rẹ sọ̀rọ̀ yìí fún ọ̀rẹ́ rẹ.
0: Ó ní tó.
5: Ó ní pé ẹni tí ewé òun láìkì ẹ̀ tá máa fún òun lówó. Tí ọ̀rẹ́ rẹ ṣe báyìí ọkọ rẹ tó wá gbà ń sìn ọ̀rẹ́ ni pé ọ̀rẹ́ rẹ ọgbọ ọkọ
4: rẹ. Àràrà ọ̀rẹ́ àìsàn ọ̀rẹ́ rú bá òun.
5: Ẹ̀rẹ́ kìnìún. Sọ pé ẹgbẹ́ ojú pàṣẹ kọ̀ọ̀rẹ́ adé ẹ̀ pàṣẹ kọ̀ọ̀rẹ́ ojú ọ̀fun ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ báyìí. Ọ̀pọ̀lọ́ ṣẹ́rìmónì.
4: Kókò
5: ọjọ́ á sọ̀rọ̀ kan nígbà yìí tí ọba ti wẹ̀ kò ní jẹun tí oúnjẹ tó wà ní tí wọ́n lò ní ni àbúrò wọn lò ní.
0: ṣé bẹ́ẹ̀ ni wọ́n ló ń jẹ ọgbọ́nlọ́wọ́
4: ọgbọ́nlọ́wọ́ àwọn fámìlì ẹ̀ ló pè
0: ní
4: àbúrò ẹni tá a bá wò dáadáa.
5: lọ́ba á mú o mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni.
0: ẹ kò tẹ̀lé
4: lọ́nà wo mo lè fi mú
0: kò sí
4: pọ́lẹ́mù
5: yádi tó ti yá
0: kò sí kankan kò tó bá òkú sọ fún yín tó tó sọ tó sàlàyé jáde tó sọ fún yín. Kò sí kankan bẹ́ẹ̀ bó ṣe ń lọ yẹn kò sẹ́ni tí o kò sẹ́ni tí èmi àti ẹ̀ bí ó yá àìdá ká pínyà kó ní kálukú wá tiẹ̀ lọ.
1: A ṣe lè pínyà alọ́bùn ni ẹ
0: ọ̀bùn
1: ọ̀bùn ni ẹ
0: máa
1: wẹ̀ ṣégun wà léwẹ̀ ni. Ṣégun wà léwẹ̀
0: ni. Ọ̀rẹ́ rẹ̀ pọ̀ mọ́ mi lọ́wọ́ ni ọ̀rẹ́ ẹ̀tọ́
1: ọlọ́run
0: ìbẹ̀jọ́ fi sùn. Ọ̀bùn ni ẹ
1: ọ̀bùn ni ẹ ọba ti di yóò fọ ẹnu yóò ṣe ń jẹ aṣọ.
0: Àṣẹ
1: kì í wẹ̀.
0: Ẹyin wẹ̀.
1: Kì í wẹ̀ ọ̀bùn.
0: Kò sí pẹ́lẹ́mù o kò sí wàhálà rárá bó ṣe wò kó lọ. Ó inú rẹ̀ ń bí mi pẹ̀lú bó ṣe sọ inú rẹ̀.
4: Kí ló ń bí ẹ nínú? Ẹ̀lú ẹ̀ ká sọ.
6: Èyí lẹ mọ ọgbọ́n tẹ fi mọ ọkọ yín.
4: Ẹ ṣe ọmọ.
6: Ó fi mọ wẹ̀. Èyí ṣe pé nígbà tẹ́ ẹ bá ń fi ẹjọ́ sun ọ̀rẹ́. Ọ̀rẹ́ náà níbi tí ọkọ rẹ̀ kù sí. Ọlọ́run ní dalé ọ.
4: Àmì ẹ̀ sọ orúkọ yín àti mi.
0: Ẹ ẹ ọgbẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó ọ fẹjọ́ sùn wọn ló níbi tọkọ tí ẹ̀ náà kù sí. Wọ́n fẹjọ́ tèmi sùn kiri pé èmi wẹ̀. Mo rẹ̀ náwó fún ẹ mọ oúnjẹ sílé bó ṣe
1: gbogbo ẹ. Oúnjẹ ká gbọ Yorùbá. Oúnjẹ gbọ Yorùbá lọ́wẹ̀ lọ́wẹ̀.
0: Èmi kébi lọ́wẹ̀.
1: Lọ́wẹ̀.
0: Àwo.
1: Kọ́mi gbọ́dọ̀ ló máa fẹ́ máa bẹ́ẹ̀ gbé kaná tó bá sì gbé ní kù sí omi wà lẹ́wẹ̀ lọ́wẹ̀ lọ́wẹ̀ ọ̀bùn
0: ọlọ́lọ́wọ́ ẹ̀ka kẹ́kọ̀ọ́ sí náà tó wà
4: lẹ́yìn ẹ̀ ká sí
0: ẹ̀ ká sí àbí ẹ̀ kó dédé àkó jàre.
4: Adúpẹ́ sà.
7: Ahmed Animosa àwọn láti ta àmọ́dé.
4: Ẹ ṣeun sà.
7: Lórí ìyàwó.
4: Yẹ sà.
7: Bá a ṣe sọ fọ́kọ yín kó tó kú òun fámìlì àwùjọ inú kò ní wẹ́.
4: Tọ́.
7: Kò ní wẹ́ gbogbo ìgbà tí ń kọ́sẹ́ lọ́wọ́ gan kó tó dọ̀gà kò ní wẹ́.
4: Ẹ sì sọ fún mi.
7: A sọ fún.
4: Ẹ sì sọ fún mi.
7: Bá a sọ fún yín ẹ ní fẹ́ra yín. A sì lọ fún un a wọ́nu ẹ̀ wọ́nu ẹ̀. Òun náà ló mọ aládé dìgbà tó fi dá wa ń sùn.
4: Tọ́.
7: Kí ni ọmọ wẹ̀ kọ́ máa jẹun. Ẹnu yóò sì fèsì polo.
0: Bọ̀dà mú fún. Bọ̀dà mú fún. Mo mọ̀ pé ẹ̀ tún mo mọ̀ pé ẹ̀dá lè mi rú. Mo mọ̀ pé ẹ̀dá lè mi
4: rú. Kí ẹni wọ́n sọ fún ẹ.
7: Dápọ̀ mọ ọmọ tó bí. Dápọ̀ torí ọlọ́run.
4: Mo ti gbọ́ tí ọba gbà mo lè gbé lọ níwẹ̀ lọ wẹ̀ fún.
0: Bọ̀dà mú fún mẹkáníìkì.
4: Máa gbé lọ níwẹ̀ máa lọ wẹ̀ fún.
0: Bọ̀dà mú fún mẹkáníìkì mọ̀ yín. sẹyin na ma n wẹ sẹ ma n wẹ sẹyin na ma run wa fi ẹ ma n run wa sọbu ẹ ba wa sọbu sẹ ma run wa sọbu náà ni sẹ ba jọmọ ẹyin na ma run wa sọbu ni ẹ wo ibi tọrọ dédó yìí kì í sí ọrọ kẹkẹ o yóò yà kóòrù lémi ni màá lè jáde ni kí ni gbogbo ṣe àbá mi sọ ṣe wọn sọ pé kí ni wàá jáde ni ta ni kó wẹ àwọn fẹẹ jẹbi
1: sọ ọpẹ olùdó fi dídùn sẹ wà
0: kò sí problem
1: ìwé yìí náà ni
0: kò sí problem ibi tó ti ẹ̀ bá dé náà
1: dá adá ní tàmọ́ dànù
0: lé ibi tó lápẹ̀rẹ̀ rẹ̀ ló bá dé
1: ó ga
0: ẹyẹ yẹn tẹ́ ń gbọ́ wa nínú ilé ètò tá a pè ní nídìílé wa bí ó ṣe mọ̀ lọ́sàn-án tòní náà ni àdúpẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa dá sí lórí ojú òpó ìpè àtẹ̀ránṣẹ́ yẹn má bínú pàlẹ́ ká torí àkókò ni ẹ̀yìn tẹ́ fàtẹ̀ránṣẹ́ sọwọ́ á ti ṣèyí sí báyìí ẹyin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n tẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ ẹyin ọkọ lóòótọ́ òun ò rí ìwẹ̀ kò ká sí nǹkan bàbàrà olóhùn ọmọ sá òun mọ̀ sí wá sẹ́yìn ṣùgbọ́n síbẹ̀ náà ẹyin ìyàwó à ń fi ọ̀rọ̀ lọ ọkọ náà lọ ọ̀rẹ́ náà kọ́ ni ó ti ń kàn báwọn torí pé kálukú àbí tiẹ̀ lára bí orin olórin kan náà ni ẹyin ṣùgbọ́n ibi tó bá kù sí àjọ ṣàtúnṣe ibẹ̀ náà ni àjọ ṣàfọ̀mọ́ rẹ̀ á pèrè wá sá kíyèsí náà ni ọkọ mi ọkọ síbi báyìí o lóòótọ́ ọ̀dà níbi ọ̀dà ṣùgbọ́n ibi báyìí ọkọ síbẹ̀ àádẹ́jọ ṣe yóò dá lágbára lórí ìdílé wọn nídàrú ológun tán lọ́hùn àdúpẹ́ gbẹ̀yìn tí àjọ ṣètò tọ̀sán tòní kò ní bàjẹ́ ológun tán lọ́hùn àdúpẹ́ lóko ọ̀rẹ́ ọkọ fún tòní.
8: Orúkọ tèmi ni Ayomide Daniel.
0: Àdúpẹ́ ọ̀rẹ́ ìyàwó náà àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ ìyàwó.
9: Ọ̀gá ìyàwó tí ó pa máìkì mọ́ yín lẹ́nu.
0: Omidan
9: Olayinka Ẹ̀jẹ̀ ni Ajibade lè rìn jẹ.
1: Orúkọ tèmi ni Princess Oladokan.
9: Mo kí lóye táwọn èèyàn sábà kí lóye tọmọ sábà ní problem pẹ̀lú advice mi náà. Ṣé wọ́n sọ pé mi ò ń ṣe good adviser.
0: Adviser gidi ni ọlẹ́ni.
9: Kọ́lá mi ṣe máa kọ́ọ̀lù tí máa sì kọ́ ti fóònù tí máa lórí ebete.
0: Tán
9: bá ti bú mi.
0: Ọ̀rẹ́ gidi ni àmọ́ ọ̀la advice gidi lẹ́nu. Ọlọ́run wá jẹ́ ògùn ní ọ̀pẹ́ bìtì lóko tèmi ìdílé wọn ní dàrú. Adúpẹ́ ìdílé wa náà lè tò nídìílé wa ó dọ̀sẹ̀ tí ń bọ̀ ológun tán lọ́hùn.

ó tún ti di gbàgbọ́ láàrin tọ́yìn abraham àti fúnkẹ́ akíndélé àwọn olólùfẹ́ àwọn méjèèjì wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní forí gbárí sẹ̀mọ̀ pé láìpẹ́ yìí òun ni fúnkẹ́ akíndélé sọ pé òun ó gbé fínímọ̀ òun kan jáde nígbà fúnkẹ́ akíndélé ṣàṣe tirẹ́là ó lágbára ọ̀pọ̀lọpọ̀ ń béè pé ibo ló ti máa ń ráwọn concept ti máa fi ń polówó fíìmù rẹ̀ ṣé wọ́n rí àti ń jẹ̀yún lọ́wọ́ àìjẹ́tán ó tiẹ̀ wà ní pósítà kan tó ṣe gbogbo àwọn tí wọ́n ń tajà àwọn náà bẹ̀rẹ̀ sí ní fi pósítà hun wọ́n bẹ̀rẹ̀ sí ní fi polówó ọjà ó lọ viral ó lọ fàáfàá gan ìyẹn lórí sinimá tí fúnkẹ́ ní a máa jẹ́ ní december ó ní december la máa jẹ́ ṣùgbọ́n wọ́n ti ń ṣe kíni wọ́n ti ń fún wa ní gbogbo ọwọ́ ipé bó ṣe máa lọ bó ṣe máa bọ̀ àríyá nẹ́ẹ̀sì yẹn ti ń lọ nígboro ayé lórí social media àmọ́ ibi tá a ti ń jẹ gbogbo àwíyá náà sí fíìmù fúnkẹ́ akíndélé tó máa jáde ní december ibi a ti ń jẹ lọ́wọ́ ni tọ́yìn abraham náà bá ṣe kíni tó bá lọ́ọ̀ ṣe tọ̀dọ̀ tiẹ̀ náà ẹ sì mọ̀ pé àwọn méjèèjì ní gbogbo december ọjọ́ máa ń pò ń sinimá ni pé sinimá wo làwọn èèyàn ó wò jù ìwo ló máa tà jù ṣé má parọ́ fún yẹn tẹ láàrin èmi àti yín fẹ́yìn tẹ bá máa ń lọ sinimá ẹ máa mọ̀ pé àwọn méjèèjì yìí one number two àárín wọn ló wà so àwọn fans wọn sábà máa ń dá wàhálà lẹ́gàn so ọwọ́ nígbà tí tọ́yìn abraham tóun náà wá lọ́ọ̀ṣì sinimá ẹ tiẹ̀ náà tó ń bọ̀ ní december lọ̀rọ̀ bá di pé àwọn fans fúnkẹ́ akíndélé àtàwọn fans tọ́yìn abraham lọ bá bẹ̀rẹ̀ sí ní tàun síra wọn ṣé kí n má tọ̀yìn sí tí wọ́n ti gbéra wọn ṣépè.

ṣé wọ́n rí ibi ẹ ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ òun ni ọ̀kan lára àwọn òṣèré Bọ́lájì Ògúnmọ́lá lòun náà bá wò pé aspa ẹ wo orin ló bá lọ ihun tó ń ṣẹlẹ̀ láàrin wọn ó yá kọ pé gobe

iṣẹ́ kí ló máa ń pè streamer ẹyin tí máa ń sábà ṣe gbogbo bó ṣe ń lọ lórí social media that is pella sẹ́rí pella ó lọ sọ̀rọ̀ sọ bótò ẹ bá ń gbórin òṣùpá wúyí àsọ̀rọ̀ sọ bótò tó ní tóun bá ti sọ̀rọ̀ àsọtán o ọ̀rọ̀ ló wá tún sọ tó wọn tún fi tọ́rọ̀ ṣe àsọ̀ọ̀sọ́tán ọ̀rọ̀ ṣòun ló padà bú lọ́wọ́ kórí má má ṣe wá bíi ti bá ń ká rẹrẹ gbẹ́ngbẹ́ngbẹ́ dì gbẹ́gbẹ́ngbẹ́ owó lọ́wọ́ pé láàrí ó ní bàbá kan tí máa ń sábà sọ̀rọ̀ nípa gbogbo ohun tó ń lọ láwùjọ bushi ni wọ́n máa ń porúkọ rẹ̀ ń kúkúrú èdè bushi ni bàbá òun bàbá òun pupa báyìí máa ń dé hàtì báyìí tẹ bá máa ń sábà rí lórí social media bàbá òun wọ́n máa ń sọ̀rọ̀ gan ìgbò yá ó sábà máa ń sọ̀rọ̀ nípa àwọn olóde uprising ẹ sì mọ̀ pé bá a bá ń sọ̀rọ̀ nípa olóde uprising number one example táwọn nàìjíríà máa ń sábà sáìtì ní pella àmì ò mọ̀ bóyá lóòótọ́ ni àbírọ̀ ni bàbá òun ó wá di pé pella bá lọ òun náà ń rò pé allegedly wọ́n sàní pella sọ̀rọ̀ pé bushi ń wo ṣebí ó máa ń fọ̀bẹ ẹ̀yìn jẹ ìyàwó ẹ̀ ní iṣu ṣé kì í ṣe bushi tí àwọn ọmọ ìtàn rẹ̀ ni ìgbọ́rọ̀ lọ́dọ̀ bushi bushi bá tẹ̀tí kámẹ́rà ó tan ring light fún pella ìpè ṣebí ìwọ ló sọ pé mo máa ń fọ̀bẹ ẹ̀yìn jẹ ìyàwó mi ní iṣu ó ní kò sí wàhálà wà á mú evidence jáde èmi mọ̀ pé àwọn ọkùnrin mi wà wọn kì í take irú nǹkan bẹ́ẹ̀ yẹn lightly because they are too honest with their wife I was like this confidence for me sáwọn ọkùnrin tó sì tó lè fi irú ẹ̀ wọ́n bí gbàtẹ́ pé wọ́n ló lè ní wọ́n lè fi báyàn ṣe má sọ pé mo ń fọ̀bẹ ẹ̀yìn jẹ ìyàwó mi ní iṣu fọwúrẹ́ bùsí bá ní òun ò fọlọ́pàá ó gbé pella bọ́lọ́pàá bá gbé pella máa provide the evidence níbi tóun ti fi ọbẹ̀ ẹ̀yìn jẹ̀yàwó òun níṣu nígbà pella gbọ́ pella bá ní ó padà ṣe fídíò ló bá ní mo sọ̀rọ̀ kọ́lẹ̀ kan mo ní bá ń ká rẹrẹ la sọ̀rọ̀ sọ bótò tó ní tóun bá ti sọ̀rọ̀ àsọtán o ọ̀rọ̀ lòun á tún sọ tóun á tún fi tọ́rọ̀ ṣe ébà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ
bushi to mu so yato ki se bushi ti gbogbo wa lero lo mu so bushi ore ohun kan fancy ohun kan gifter ohun kan lo mu so bushi na ba tun se another video pe another ring light pe to now that bella ti clear pe ki se ohun ni bushi ti ohun so case closed ah ni mo se so fe yin egbe alabosi beyan ba ma seke sabosi seke saaju egbodo mo allegedly so e mo bo mo jamosa la fi ma sabosi mo jamosa to ba lo soro to ni so leri to wa lo nti eyin kanta le ma wa emi oni yaju o e mo ke mi oni yaju yin ni fe ke so pe eyin odo mi do collect kose kan wa ni eyin ke mi na ma kawo mi mo bo se nkawo po ile eh e ko mo ni wa lai ma nka lolo ni le defend eyan mo ma nka lolo ton ba ni omi do come and be somebody witness bi bo se wa ti le o fi su mi ni roro meji so mo se ma nso fun yin allegedly e wo di independent se o ma so pe wo ni pela oni abi lawyer ni oni abi gbajumo o si lo yi allegedly won lo lo yi e da kun tori ala awon rin wo lo trendy lori tiktok e da kun e je n play awon orin to n trendy lori tiktok ka won temi o mo bo se nlo ni gboro aye e dakun ba won orin ba ti ready gbogbo trending on tiktok la fe josie loso lori eto a deliver celebrate gossip with omido olayinka e je mu lati bi trending music on tiktok I'm

0: létí ó ń gbọ̀n rìnrìn dọ́kàn ìkànnì diamond 88.7 fm.
1: Ònú pàdé mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọn ò lówó lọ́wọ́. A máa dáràn àìlówó lọ́wọ́ ọ̀pani ló kọ̀dà ṣé bí wọ́n ní mista ni ò ní sí mbẹ̀.
2: Ẹ máa wò yín. Bọ́lọ́hun tálíkà sí wa kún ẹnu ẹ̀yin pípù yìí báyìí.
1: Lámídì, ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
2: Èmi náà kọ, ngbà já yín ta yín tẹ̀ já.
1: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo.
2: Ebi isi lona. Iná ọ̀la sírí ẹwà tèmi.
1: Isi lona. Àwọn ìwọ́nà tún jẹ́ bá wọn.
2: Bẹ́ẹ̀ni o, isi lona. Ojúbò kan ti sọ tálíkà dọlọ́rọ̀. Tí yí ìròrí tálíkà padà sí tolówó. Àjọ isi lona. Wọ́n kọ́ ni bọ́ ti pẹ jani kì í ṣe pé wọ́n fún ni lẹ́jà jẹ. Lẹ́nu rẹ̀ ó le tọrọ láwùjọ. Kò le rọ́wọ́ ti gbàpò. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ ní dúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́ dúró kan tó sọ dọlọ́rọ̀. Ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo Southwest. Lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Kọ́rọ̀ rí ó le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara
3: State. Ọba àjọ kí ayé àṣà kí ọrùn náà ni ẹ mọ̀ pé mo tún kọrin lọ́nà ìrẹ̀rẹ̀ mo gbé wà. Ẹ kò wá sí rẹ méjì o, Isi Lona Cooperative International bẹ́ẹ̀ ṣe gbọ́ ọyẹ náà lájọ wá sórí ètò fún tòní. Mo kí yẹ lẹ́bẹ̀ o, gbogbo bíi tẹ́tí lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa ní dédé àkókò yìí. Èmi àti àwọn aṣojú Isi Lona Cooperative International náà lájọ wá torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ pé àwọn ẹgbẹ́ wa o, wọ́n mọ̀ ń sórí e kí ló dé iṣẹ́ kẹlàjọ kọ́ mẹkáníìkì ni wá fọ̀gà ni wá ẹwẹ́dà ni wá àjọ tẹ̀ ṣe fọ́díṣù aṣojú kápẹ́ntà kí ló dé táwọn fi wá rọ́wọ́ yọjú wá lọ oníṣẹ́ ìjọba ni wá oníṣẹ́ àdáni wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wò pé lágbẹ́yà bó ń dọ́gbọ́n sí kò sọ́gbọ́n méjì o Isi Lona Cooperative International náà lọ́nà àbáyọ. Ẹ jẹ́ máa kí àwọn aṣojú iléeṣẹ́ yìí káàbọ̀ kí bẹ̀rẹ̀ látòrí ọ̀gbẹ́ni Káyọ̀dé ọmọ ajé bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára o.
4: Ẹ ṣe púpọ̀ olótù mo kí gbogbo etí tó ń gbọ́ wa pé a kúṣẹ́ lónìí o. Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti Isi Lona Cooperative International.
3: Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Azam bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára o.
5: A fàṣìkò yìí kí gbogbo etí ti ń gbọ́ Diamond FM káàkiri àgbáyé. Wípé a kúṣẹ́ látàárọ̀ orúkọ tèmi ni Ọláníyí Kẹ́hìndé Azam láti Isi Lona Cooperative.
3: Tọ́ ìyá wa ló sàsádọ̀ bẹ́ẹ̀ bí màmá ẹ bá káwọn èèyàn káàgbó mi.
6: Ẹ kú ọ̀lẹ́ o ẹ kú dédé àsìkò tá a wà yìí o ẹ kọ ọ̀rọ̀ ajé ìlú gbórí ìtajì ṣe o. Orúkọ tèmi ni Ajia Ọlọ́sàsá láti iléeṣẹ́ Isi Lona Cooperative International.
3: Ó dáa bàbá wa pé gbogbo ẹ̀ lọ pè é bọ̀ àwọn tó lálejò kan bí kú mọ nìní bẹ bá ń gbọ́ kú mọ ni bàbá ẹ̀ lẹ káàbọ̀ sórí ètò fúnrọ̀ rẹ yìí o.
7: ẹ kúrọ̀lẹ́ gbogbo ilé àti gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ kàn ní Diamond FM etí wo ni di o. Orúkọ tèmi ni Mohammed Suleiman aka kú mọ ni yóò rọrùn fún gbogbo wa.
3: Àmì tọ́ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alàgbà Káyọ̀dé ọmọ ajé bàbá Isi Lona Cooperative International. International ti ń bẹ ní okọ o bó ló ṣe jẹ kan torí àmọ pé tí bá jẹ international járe jádùn àgbáyé ní ń jẹ bẹẹ.
4: Ẹ ṣe gan olótú. Ẹ parọ́ ẹ gbà. Àmọ́ kí n tiẹ̀ tó ṣàlàyé gbogbo tẹ̀sán ẹja kọ́ dúpẹ́. Ṣé ẹ mọ̀ pé ìwò yíyí ọ̀sẹ̀ tó kọjá la sọ̀rọ̀ ń pa pé sẹ́kẹ́tìrì wa èèyàn kan lára wa fẹ́ sọ jọ́ọ̀bì.
3: Ó tọ́ mọ̀ ní lọ́sẹ̀ tó lọ yìí.
4: Bẹ́ẹ̀ni ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá bá wa ṣe àjọyọ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Wọ́n wá wọ́n sì gbàgbọ́ iye wọn tún wá darapọ̀. Ìgbà táwọn náà rí oríire tó wà ńbẹ̀ kò sẹ́ni tó kọ́ wọn. Ṣé wàá rí bẹ́ẹ̀dẹ̀ yẹn ò tí ì tán o torí sẹ́ni pé tó lówó bá ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ara tó bá wu ni ó mọ̀ fi dá.
3: Ara tó wo lọ́wọ́ tó fi bẹ́ẹ̀ dé dá.
4: Bẹ́ẹ̀ni àwọn tí ò ráyè wá ẹ̀bù tó ṣẹ́kù tá a pín tán wọ́n kò wá gbà.
3: Àwọn ẹ̀bù tẹ́ ẹ pín tó ṣẹ́kù.
4: Bẹ́ẹ̀ni so Isi Lona torí àwọn fáfàní àwọn tó ẹsẹ̀ ń gbọ̀ fún ìgbà àkọ́kọ́. Ètò ẹ̀yáwó ni Isi Lona kò sì ṣe ti Nàìjíríà International ni. Olójẹ́ kí International wa ń bẹ̀.
3: Kó wà lórúkọ yìí.
4: Bẹ́ẹ̀ni gbogbo àgbáyé.
3: Jákèjádùn
4: àgbáyé. Sowó tó sì ń fún wa yìí lanṣọ pé bẹ́ẹ̀ láti 150,000 sí 7.5 million naira owó tó ń fún wa nìyẹn.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sí
4: ọlọ́run. Ètò yìí ni ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní ìyá 1969 ló bẹ̀rẹ̀. Ó dé Africa ní 2020. Ó dé Nàìjíríà ní 2022. Àwọn tá à ń ba yín sọ̀rọ̀ ìyá 2024 làwọn gbọ́.
3: Bí ọdún bíi méjì ó lé.
4: Bẹ́ẹ̀ni ọdún méjì ti lé ọdún kẹta là ń
3: kàwé. Ọdún kẹta ń bọ̀.
4: Bẹ́ẹ̀ni olótù. So owó ìwá ni ló ní àwọn àǹfààní yìí nínú. Àwọn àǹfààní tí ó so mọ́ra akoko ni npe ta ba qualify ati gbowo yi
3: be yan ba qualify peregere lati gbowo yi
4: be ni olotu amo ni mo wo ni duro kiri
3: ko ni lo ni duro garanto
4: ko ni di collateral boya wele abi wele ka mo en ti olowo bo lo ti fe ri wele abi wele tele
3: ka bi solo
4: ko ni di bvn ni wa ko ni di nia ni wa ko da won very passport wa ko ni di passport owo itun wa ni a mo koko gba je monu
3: awon alawasi ko mo waye
4: a do ba tun wa gba loan itan a tun mo gba je monu lo ni
3: kabisi
4: owo wa ni ko mo disertance lowo tori ko ni di pade ko ni di pa njoko pade
3: ko tun lo re njoko pade
4: ri bi a lo yo se abi lo soso a ni di pade
3: kabisi olohun
4: be ni owo wa ni ko ni ele lori bo ti wo mo gbogbo ara won ke bibeli ati qur'an o fara mo wele
3: ki tun so wele
4: le so wele para owo to dun gba ni owo ronun ni nkan to wa mo ya gbogbo eyan lenu ju to je pe tori re ni gbogbo wa ta nwo yi ta nso rire nbe tori re gangan la si darapo oni pe owo ita ba gba tan ko se nu apo wa lati mo da
3: pa o ba pare sugar ja eyo ni da pada lati nu apo re
4: ni ko se nu apo wa lati da pa
3: eh
4: tori di se mo pe aye ole gba wa ta fi tu gbogbo e
3: be tori gbogbo te na ko ni ko kan mo fe ke tu sugbon
4: tori akoko ni lati wa gbe dani leko kale
3: idani leko nbo
4: be ni olotu office eye o kan state office wa ta tin lo lati bi odun mejis ole seyin ibe na lati tun se ibe na lati se birthday ta so yen
3: ibe na lati office yin be na lati se
4: ibe na lati
3: wa se dani leko lojo wo
4: be ni ola ni lago
3: mo ola ola e je lo sodo ogbeni kaide omo kaide azan baba wọ́n ló la ní ìpàdé wáyé sí bẹ́ẹ̀ ni agobẹ́lò lè wáyé ẹ bá ń sọ àdírẹ́sì fáwọn
5: èèyàn. ẹṣin olótú ìdánilẹ́kọ̀ọ́ wáyé ní state office wa ní ọ̀la ní ẹ̀yìn format níbi junction unit yẹn tó bá ti débẹ̀ kó bọ́lẹ̀ wá rí format ọ̀nà tó yà wọlé lẹ́gbẹ̀ẹ́ format lèyìn ó yà sí tó bá ti yà wọlé mọ̀ wulẹ̀ tán lọ sókè o first bid teyan ma dojuko ibe na ni state office yen
3: ta se se junction to so to unity to nbo to so taiwo ke taiwo sale papo le nwi
5: olotu junction to so taiwo ke ati taiwo sale papo ohun na ni junction teyan ti unity ibe na ni to ba nbo lati taiwo ke mo je kan gbe lo taiwo sale to fi bole to ba ye pe taiwo sale na lo ti nbo mo je kan gbe cross si
3: taiwo ke to fi so
5: iwo to ba ye pe post office lo ti nbo to ba ti debi junction yen ti won fi mo ya lo si taiwo mo wule je kan ya lo si taiwo kankan nu mejeji bole nbi junction yen o ti ri format ibe ni to ba ti wo egbe re bayi oro na to ya wole legbe interlock lona tan so yi o lo ja si oke aluko to ba ti ya si bi interlock e mo wule to lo soke rara first bid te ma doju ko o ti ri bana wa
3: ibe lo office yen wa
5: ibe ni yo ti waye lago mokanla no african time
3: mọkànlá lọ́la ni ó wáyé bàbá àwọn owó ni ká mọ retí níbi ètò yìí
5: gbogbo ẹ̀dá tó lọ ń dá là ń retí torí pé olóòtú ta ni ò nílò owó láyé ẹ̀dá wo ló sọ pé òun ò nílò
3: àtọmọdé àtàgbà ni kó wà ní ìdánilẹ́kọ̀ọ́
5: ojàgbà ni ojó níṣẹ́ ọwọ́ ni ojó níṣòwò ni òṣìṣẹ́ ìjọba ni ẹni tí ń tajà ni mo kàwé ni mi ò kàwé ni máa bọ̀ wá
3: èló ni wọ́n mọ mú bọ̀ tán má ń bọ̀ tí wọ́n fi wọlé síbi ìdánilẹ́kọ̀ọ́
5: sàn ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ wa
3: ọ̀fẹ́ la gbé ìdánilẹ́kọ̀ọ́ lẹ̀
5: ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí èèyàn bá gbọ́ láyé ẹ̀ tán tó wù ẹ́ láti darapọ̀ yóò ná lówó dapò
3: lẹ́yìn tó bá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tán ó dá ìyàwó lọ́sàn-án-sá ẹ̀jẹ̀ lọ sọ́dọ̀ tiyín bàbá ti róbìnrin àwọn obìnrin wọ́n pè wọ́n láìkí owó wọn fẹ́ rówó ibi obìnrin bá ti wá wà tí ò kú mẹ́ ìyá wa bó rẹ̀ yìí náà ṣe rí isilona cooperative international sí
6: ma. bẹ́ẹ̀ ni olótú odun ni àṣàyàmọ́ olóko ní isilona cooperative international. ẹ sì mọ̀ ipá àwọn obìnrin afẹ́ràn owó òṣìṣẹ́ láwọn tó bá wá bíi bẹ́ẹ̀ de secretary wa. èyí ni ó wù ú olótú èyí ò pamọ́ kékeré ní fowó ṣeré báyìí. ẹ dákun ẹ̀yin akẹgbẹ́ mi nílé tẹ lọ́mọ mo fi ìkọ́kàtí ọ̀wọ̀ yìí bẹ́ẹ̀ yẹn dákun nàláì jẹ́ tínà tù bá dé ànímọ́ o ẹ mọ́ sì ti àfi gbàlà wa dọ́là o pálátà kọ́wọ́ kò lè gbọmọ ní àdéwọ̀ bí fíìsì lè nà kọ́ o ìgbọmọ ló lè gbé wọlé ẹ̀yìn náà gbìyànjú kẹ́ ẹ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ wa kẹ́ ẹ bá ṣe ń ṣe owó tẹ́ gbà tí èṣù bẹ́ẹ̀ ni ọ̀gá mi sọ owó tá ti ṣe ní ọ̀pọ̀ ọ̀rẹ́lẹ́tì dá padà mo ṣe wà yìí owó tí mò ń rí kọ̀ọ̀kan tọmọ mi o because mo fọmọ mi yáwó mo fọkọ mi yáwó because àwọn tí ò tí níṣẹ́ kankan lọ pé mo fẹ́ ṣègbésí ayé mi sí ìlú ìlà ti dé fún gbogbo yìí ìrọ̀rùn ti dé ìrọ̀rùn fún gbogbo yìí ẹ̀yìn ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ bá wọn náà ṣe é ṣe kẹ́ ẹ fi máa jà fa ní owó yìí tẹ́ gbà tẹ́lẹ̀ ló fi lọ 5 ọrọ ni ko ni pe pe wa da kankan pada eyin e te gbianju re wo egbianju ta so pe biribiri ni so ran gbogbo gba yi ti iba ru ore nbe ni wa o emi gboro o amọ mi na be gbo sakant wo ko mi na se gbo atokun atobi eda ko gbianju re ọlọwọ je ori gbogbo ataje se o
3: ami o da eye ba ki o to ni pe a pe number Mr. Muhammad Suleiman ku money nga o ko lani baba kila yin na re si eto yi si lona kila awon imoran tele fa won ara le tin gbo wa
8: era sa e seun gan wa le kwataro
3: adupe
7: so imoran ti mo ni fa won ara le ni pe eri nisin pe legacy ta nle pe legacy fa won mo wa eri pe ko easy ati ri nisin amo te ba ni the legacy to sure 100% e wa join easy lona international tori awon mo yin o sure legacy is sure for your children yo ronun pelu owo lo
3: ami ọ̀rọ̀ ẹja wà wọn nọmba ta tí wọ́n lè máa pè sí lẹ́yìn ètò àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àwọn tí ń bọ̀ tí wọ́n mójú ọ̀nà àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ àdírẹ́sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nọmba wo náà lè máa pè sí lẹ́yìn ètò.
7: Àkọ́kọ́ 081-81-35-01-12-99
3: ẹ̀tọ́ mú o.
7: 081-81-35-01-01-12-99
3: Number tan le ma pe si leyin eto nu so lo mi abi
4: eru ba po lori iyen
3: okay
4: e pe se le 080-080-69-69-45-45-79-79-13
3: ẹtọ mu
4: 080-60-69-45-79-79-13
3: ni number ti won le pe se leyin eto oda eh iya okay ever fi nkan kan ko oya eya
7: eyan mewa akoko to ba koko pe e pe wa ke mu number ni o
3: eyan mewa akoko to ba koko pe won mo number
7: o ibe ni
3: se lo ni
7: right Benny,
3: lori
7: eni ebun benle
3: ah
7: e mewa na ni to ba ti kokko pe a ko list won le
3: eh e mewa to kokko o da Mr. James lori akoko
4: e mewa akoko to ba pe to si ready ati darapo
3: okay awon mewa to ba pe tan ready ati darapo
4: ebun ta pe ku ni bi birthday
3: ebun ba to sa
4: won le wa gba ti won
3: ah be awon mo to joju
4: be re gan number meji la pe yen mewa mewa ni
3: mewa akoko mewa ekeji lo ba pare
4: beni
3: eja ma lo en te so yi na to eja ma lo isi lo na cooperative international gbegbegbe ma je ki won ma gbe ko ma pe bo won tin se iwo na darapo isi lo na cooperative international eh olohun yo se gbogbo olohun ma wa pe amene kan o lo re darapo pelu isi lo na cooperative international olare waju ogun ni yopa ibiti lo ko temi adolohun ni fi wale o gbogbo ana lare taje se o de gba o
1: o tun ti yo mi ko nu pade molebi won ni tori ti won olowo lo a ma daran ai lowo lowo pa ni lo koda se bi won ni mr ni oni sinbe
2: e ma wo yin olohun talika si wa kun emi eyin people yi bayi
1: lamidi se bi ngba ti wo ti rowo ori lojo ma se be o kuku fasiri olare han
2: emi na ko ngba ja yin ta yin te ja
1: oja wa aja ke lona wo
2: ebi isi lona
1: ina
2: la siri e wa temi
1: isi lona awon awon na tun je ba o
2: ni o isi lona otuko kan ti so talika doloro ti yi ori talika pada ti tolowo ajo isi lona o ko ni bo ti pe ja ni ke se pe won ni la jaje tenu re o le toro lawujo o le rowo ti papo oni lati darapo mo isi lona awon gangan lomo tin so lowo yi be ni won ni bere ni duro kankan lowo re tabi pon ni ofin kan ni re duro kan to so do loro iwo na ba

0: diamond.
1: Tàgbéka lẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.

0: ṣaaju ẹgbọ awọn kokoro to wa ninu iroyin naa. Aarẹ Tinubu ti daro latari ipapoda abẹsekawo lori ọrọ royin kan nilegbe aarẹ ile yi won wo bu riri. Ijọba apapọ ile ye ti gbe ilana ṣiṣe agbeyẹwo ojulowe iwe ẹri lọ sori itakun ayelujara. Gómìnà ìpínlẹ̀ Taraba ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu márùn-ún láti mójútó àwọn iṣẹ́ ọ̀nà àkànṣe tó ń lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ilẹ̀ òkèrè ilẹ̀ North Korea àti Russia ti ṣe afárá tó ṣulẹ̀ méjèèjì papọ̀. Nídàráyà ikọ̀ Super Eagles yóò wà á kò pẹ̀lú ilẹ̀ Russia lóje ọlọ́rọ̀ sọ̀rẹ̀ tó bá di inú oṣù kẹwàá. Ẹ kó lálẹ́ akíwa pé a kò iṣẹ́ òní. Ìròyìn àgbáyére láti kàn dá Amọ̀dé ti 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wọn YouTube wọn náà Diamond 887 FM. Ẹ kọ́ ìrìn náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Social media, any omoyini pretty by me. Oh, I'm blushing. Moshe video yiloni, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House, nye, let me get black, nye. Oh, if I go goni, let me. Hey, but where it's mama sayi? Every morning, ni mama sheni 7 a.m. every day. Moshe man keep fit, lele yi. Every shape, me, ni can see, oh, bo, molo to yi.
2: O ma ṣe o. O si se bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ̀rẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ni ẹ̀kúnrẹ̀rẹ̀. Ààrẹ ilẹ̀ yẹ Bọ́lá Tinubu sì dárò látàrí ìpapòdà Peter Owubuhariri tó jẹ́ igbákejì adarí lórí ọ̀rọ̀ ròyìn nílẹ̀gbẹ́ ààrẹ ilẹ̀ yìí lágbèrè fáyé ní ìlú Kano ní ẹni ọdún 52. Owubuhariri ò ní jẹ́ ọjìmí oníròyìn pẹ̀lú iléeṣẹ́ ìròyìn ilẹ̀ yìí náà lágbèrè fáyé ní àná ọjọ́ ajé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Nínú iṣẹ́ ìbánikẹ́dùn tó lédè látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí Báyọ̀ Ọ̀nànúgà ṣàlàyé pé ààrẹ Tinubu ló mọ rírì iṣẹ́ ìròyìn fún ọ̀pọ̀lọpọ̀ tó dédè láti ọwọ́ Abuhariri. Ààrẹ Tinubu ṣàlàyé olóògbé ọ̀hún wípé ikú rẹ̀ ló jẹ́ àdánù ńlá fún iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí, iléeṣẹ́ ìròyìn náà àti fún ẹ̀ka ìròyìn lórílẹ̀-èdè yìí. Nínú ìròyìn mìíràn, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti gbé ìlànà láti ṣe àgbéyẹ̀wò àti àyẹ̀wò fún ojúlówó ìwé ẹ̀rí lọ sí ojú ìtàkùn ayélujára. Ó sì ti dẹ́kun káwọn èèyàn wọ́n ṣe àkọlẹ̀ yìí tó wà ní ìjánu ètò ẹ̀kọ́ nínú àtẹ̀jáde kan tó yóò dé lónìí látọwọ́ alūkkóró tó jẹ́ adarí ọ̀rọ̀ ròyìn fún iléeṣẹ́ ìjọba ọ̀hún Bolu Fàṣàlẹ̀ ló fìdí ẹ̀ múlẹ̀. Ó tẹ̀síwájú pé mínísítà fún ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí dókítà Moruf Tunji Alausa ṣàlàyé pé àwọn èèyàn tá fẹ́ ṣe yẹ ìwé ẹ̀rí wò oníkanlọ̀ sí ìtàkùn iṣẹ́ ìjọba ọ̀hún kanlọ̀ yẹ̀wò gẹ́gẹ́ bí òṣèwé tẹ̀síwájú náà ni láti mú àdínkù dé bá àkókò àwọn èèyàn tán fi ń ṣòfò dànù. Láti ìpínlẹ̀ Taraba, gómìnà Abukefasi ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu márùn-ún tó mọ mójútó àwọn iṣẹ́ ọ̀nà àkànṣe tó ń lọ káàkiri ìjọba àbílẹ̀ 24 tó wà káàkiri tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún. Àmọ́ ìgbìmọ̀ ọ̀hún ò ní wọ́n ṣe ìkéde wọn nínú àtẹ̀jáde kan tó lédè láti ọwọ́ akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Taraba Olóyè Timothy Gebo Ketas ege bi o se wi igimo ni reti wa ke won mo mogo to awon sakise ton lo lowo to je so ona ati atunse ton lo lowo ni ibamu pe ilana to ye ki won lo ton lo waye latade bi awon olugbe ipinle won se kanmunu pe dagun la si awon se ona kan se pa pa hajulo ipe ojo toro ti se akoba fun awon ona kan ni ipinle Benue ijoba ipinle Benue ati awon eyan omoye fun ipo are labi asa egbe oselo Nigerian Democratic Congress NDC Peter Obi ti ngbena woju ara won ti ijoba ipinle Benue si fidi e mule ipa won mo iko bi yo se abewo si ipinle Benue loni fafa lo si yo nigba ti awon eyan kan to je odo gbe gidina oko obi ni oju ona Gado Villa ni gboko nigba to nrin ajo lo si Yelewata tun bi o fe lo se idaro pelu awon eyan ati won pa mo lebi won ni osu kefa orun to koja akowe oro royin si gomina ipinle Benue ati Alia Kula Tazo salaye pe ijoba ipinle ohun ko mo nipa abewo bi ege bo se we oni ijoba ore ko mo nipa abewo ohun kan le pese tu abo to nipa teso tenumo pe awon odo oto da obi duro ijoba won nipa won papa julo ijoba ipinle ohun oni kin lo awon mo ganfe lati ipinle kebi gomina ipinle kebi omowe nasi idrisi ti buwo lu kan tu igbimo to ndari ajo ele to dibo ipinle ohun ka atijade kan to de lati owo adari igbimo alase kabiru aza wasagu tan buwo lu latowo akowe si joba ipinle kebi alhaji yakubu tafida lo fidi e mule ege bo se wi gomina se afomo re pe awon meji to wa ninu igbimo ohun ti sa won ko ti tenubodo won lenu ise won to fi yen amo igbimo miran gomina anasi idris wa dupe lo awon eyan won fi fara ji won fun ijoba ipinle kebi iroyin agbaye ona ni amuwa se ti gbo yin lati kan diamond 3.7 to wa ni lorin ni ipinle Kwara leyin isimi ranpe yi a lo si ile okere nibi ton ti se afa to so ile North Korea ati Russia pada lekan si akiyin pe eku ikale
4: itakun kayelu jarawa itakun ibadore Facebook itakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme.
0: Eka bo pada iroyin agbaye ona ni amuwa se ti gbo yin lati kan diamond 88.7 to wa ni lorin ni ipinle Kwara iroyin tesiwaju ni ile okere afara to so ile Russia ati North Korea oni won ti pada lati fi aye gba ile mejeje lati ma ku eru ati ero sowo sara won ni agbegbe enu ala odo tuma ijoba ile North Korea ti salaye ipe afara ohun onu mo lo lati ma se paṣeparo awon eyan irinajo afẹ ati oro kowo ama ajo kan to je oliwade ni le Ukraine ti fide mule pe afara ohun fi ma lo lati de pe won ko ingologun sowo fun ile Russia bo je kogun je ile Ukraine oro na lede bi ile me se saye paṣe tan a se atileyin fun ara won to ba di pe eni kene fe se ikolu si won won se fidi e mule nigba na lati owo are ile Russia Putin ati adari ile North Korea Kim Jong Un olotu ijoba ile Russia Mikhail Mishustin slaya fa tutu ti won si ohun ege bi ami ore tuntun nigba to fun lede olotu ijoba ile North Korea Park Tan-sung slaya pe sele ohun lo je ohun ma ni gbagbe sibe ni ilo kere ajo WHO ti salaye pe o ni lo to awon ose leto lera egberun marun o je pe o ti pe ka arun Ebola to ti gina ya ni ile olomi inira Congo DRC isele on lolede ninu osu karun si tin ran kaakiri ekun mefa ati agbegbe ila orun arewa ile ohun ninu osu karun orun ta wa yi awon eyan ti won le die gbe mata ti dagbere faye latari arun ohun ti awon eyan ti won le ni ekan mefa ti abo se ti fara kasa se fidi e mule ile hun o ni ko ni awon to le lo lati ti pe ka arun ti won ko nipa ti araba kan ara to si nfa eje ko ma yo ni agu ara awon eniyan se fidi e mule atowo ajo to wa ni janu arun ebola ni ile hun arun ebola to gbe naya oni won pe ni bodimbuyo strain se pe yure ko fe siri won si ti ri apere sara tan le lo lati ri pe won fi le pe ka re ni abala iroyin orokowo ile nigeria ati le indonesia ati setan lati ri pe ade won rese wale si ni eka epo robe ati eka agbara pe nigeria se kesi awon dokowo ni le hun kan gbe isan wa kan wa dokowo ni eka epo robe ati afa gasi Mr. Keje nile ye fun alumani epo robe senator enika lopobiri salaika nigeria oni o setan lati na owo re sile indonesia papa julo fun dagbasoke ile mejeje lopobi lo fun lede nigba to soro nibe pade kan to lede atowo awon asoju ijoba ile indonesia ti asoju ijoba ile onile yi Bambang Sahato kosodi lopobiri tanuma wipe ile nigeria oni eka epo robe re je ibi ti awon fe lati ma dokowo si kakiri agbalaye ni abala iroyin awon amorodun olori omo le yi aduke setan lati fi osutun da awon alati leyin re laraya leyin bi odun mefa to se osutun olori hun omo ile nigeria setan lati ko orin mena to je arin adako to pe ni ara lamo orin lo rede to ba di ojo kokanla osu kesan odun ta wa yi ni abala eroyin ere idaraja again nfl ti fi die mole pe iko agba bolu okunrin agba gele super eagles yo wa ko pele le russia ni papa isere nikni nongorod to ba di ojo kefa osu kewa do ta wa yi fun idije olore sore saaju wo se gba kan seyin ni kan bi osu meni deni ogun seyin nff fun de ku po sr lo ni salaye pe idije ohun oni won gba leyin kan ti won gba ni odun to koja ninu osu kefa tan jo gba omeyu re kokan ni idije ohun le russia lo kara won he nigba ti agba bo lowo eyin omo le yi sami ajayi gba bolu sinu awon re àmọ́ tí wàá dọ́kọ́ rẹ̀ dápadà fúnlẹ̀ nàìjíríà ìlẹ́jẹ̀ wọn fi lò láti gbáradì yìí fún ìlẹ́jẹ̀ tó ń bọ̀ lọ́nà fún ilẹ̀ méjèèjì agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin àgbà ọ̀jẹ̀lẹ̀ super falcons deborah abiodun òní yóò jókòó fún ìparí sáà yìí bó ṣe kéde rẹ̀ látọwọ́ ikọ̀ agbábọ́ọ̀lù washington spirit nílẹ̀ america o se sabe ninu ose ta wa ye won fi die mule pe eni odun mege logun yo joko fun ipade sa ye abiolu o te gba bolu fun igba mesan ni sa ye fun ko washington spirit o si se nigeria lo je awo bi to wa ye ni ile morocco agba bo ton rin ri ninu iko dallas trinity star yo joko ta ba won ako pelu ile comoros ati iko super falcons yẹ́sì ló kópa nínú ìdíje olympics tó bọ̀ ní ọdún 2028 tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé a kà fún yín pé ààrẹ tinubu ti dárò látàrí ipakòdà abẹ́ṣẹ̀káwọ́ lórí ọ̀rọ̀ ròyìn kan nílẹ̀gbẹ́ ààrẹ ilẹ̀ yìí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti gbé ètò láti ṣe àgbéyẹ̀wò ìwé ẹ̀rí lọ sí ojú òpó ayélujára a kà fún yín ní ìpínlẹ̀ taraba wípé ìjọba gómìnà ìpínlẹ̀ ọ̀hún ṣíṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ẹ̀lẹ́nu márùn-ún láti mójú tó àwọn iṣẹ́ ọ̀nà àkànṣe tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà ní ilé òkèrè àti pé a sọ fún yín pé ilẹ̀ north korea ilẹ̀ russia ti ṣe àfarató ṣẹlẹ̀ méjèèjì papọ̀ láàkótán àkàá fún yín super eagles yóò wá kó pẹ̀lú ilẹ̀ russia nígbà lọ́rọ̀ sọ̀rọ̀ tó bá di oṣù kẹwàá ọdún tá a wà yìí 1971 ó ní wọ́n fi ẹ̀yìn ọ̀jìmí adigunjalè ìṣọ̀lá òyìnlúsì àti àwọn mẹ́fà nínú igun rẹ̀ fún ẹ̀yìn wọn ti àgbá tó sì yìnbọn fún wọn ní ẹgbẹ́ òkun tó wà ní ìlú èkó tó èyí ló pin ìròyìn ọ̀hún abiodun akínwùmí ní olóòtú ìròyìn taiwo adéyẹmí lótú tó ká sí ẹtí gbọ̀nyìn aso fun yin pe o da ro.

0: committee ni olukede ṣugbọn Ọlọrun gbe awon kan kale to fi won se alase e kale e ku le loruko Ọlọrun ba tori pe awon orun sorogo Ọlọrun furufun fi se owo re han ojojojo fohun orudi orun fi imo han pelu ko so nkan tabi ede kan bi ti a ko gbo iro won iro won la gbogbo aye ja tori e la se wa bage lori eto lale yi e wo e kale ni bi gbogbo te tin gbo mi e ku asale e ku dede akoko yi e ku boju ojo se ri e gbo saro o lebi tori pe gbogbo e se gude gude abo sibe sibe o tope tori po tope lawa tun se wa nbi loni te ba ti ri mi nbi odekun le jaye ola jaye foreign o kankan mo mu wa fun ye kesi gbogbo awon to ye ke kesi eni kini otun ti de ta le ni ohun ololufe yen ni te feran julo tori pe mi o le mo mun to da wa fun yin be se mo e pe gbogbo eni to ye ko ja anfani eto yi eto ta pe ni nje mo le ra anu gba gbogbo awa ta nilu anu ejo ko daada awa ta ti gbagbe le bu wa ta nda gbe eni ti o ba yin gbe olorun ti so kale lasale ke se tenu dido ki se ti polowo e wo nigba ti kini on ba daarin tan fun rayin le ni ase bo se ri ni oda emi ni kankan mo wa nbi tori wakati ati akoko baba mi iranse olorun alaye ta ajo wa lati nu ijo
1: Chairman of Serafu Church Ghost and Prayer Ministry Wonderland headquarter
0: o lengbo yo
1: to so kale si opopona Asadam Road
0: ni telepa nbi
1: telepa ibe ni olorun tin tu tolorun sin di
0: to baba e daruko yin fawon ara ile
1: oruko temi o yi pada mo ki gbogbo yin ti en bo mi lasale yi ile ato nawa o ne baje amo lori amo bori loruko olorun edumare oruko temi ni primate joseph abiodun one alaga ati oludasile kerubun and seraphu ghost and prayer ministry to wa ni ilu ilorin lofa garage itelepa junction e ka le o
0: on baba le ti gbo e wo kini odun to kan gbogbo daada be ba ri baba e mo ni se jesu oyinbo ni abi bo ni e wo iroyin ta foju ba sugbon e je kin na kini isodo yin tori pe awon mi kankan na wa nagbe mi nbi mama wa e ba mi kawun eyan ton wa nle
2: e ka le o gbogbo eti tun gbo wa nile loko ni bi kibi te tin gbo wa oruko mi ni prophetess mary folakemi olayiwola oni
0: mama yi o la po ojo mi abi be ko ni omo boli ke se be lori tori pe won la pe mi na jo mama wa woli afolakemi oni awon na nki yi iranse olorun alaye ni won to olorun nlo won bakan na awon nikan kan tun wa ani lori eto loni e wo e gbadun olorun bi ka si nkan baba wa ta tun wa lapa alafia mi opa otun mi nbi baba e ke won ara ile
3: e kale o oruko temi ni pastor additional latunde ibilola
0: se ri baba nti won awon o ti eso apon kankan mo ra papa emi na na tun jo e ri pe bo se wa so awon pastor won ile apon pupo bi ti wa bayi won ki yin won ni e ka ile e kule bakan na apon bi dada eda ti won je eda victor won wa nbi ajo wa nbi ni ibi ikun dada ile igbon safefe wa lale yi agbalejo original bakan na baba wa mr pedro ta ba tin gbo pedro pedro gbogbo aye lo mo oruko yen o pe meji e je wa se bayi tan yan yan pa okan le okan lomo e won gbogbo loruko lo ye ki n pe baba yi baba wa mr daniel musa won wa nbi aladura daniel musa awon na nke eyan ara ile o sugbon ta mu wa lale baba nibo la nlo gan bi ta nlo ni pe ita agbeda ni ani nje mo le ra anu gba abi be ko ni baba sugbon eto kan be gude gude to wa nwaju wa ni ojo otun la ko lo ma je ti se ojo thursday baba kini to fe sele bawo le to yi se lale wu gan
1: ah yo dara fun olotu inu me dun ayo me kun tori pe ojo ti nkan yo waye latenu ranse olorun ni lati ilu abekuta ni odun 2020
0: okay
1: ngba ile program yen waye iranse yen wa npe iranse yen oloruko mi ni iranse yen abiodun mo ti obirin ni nlo ni baba mo riran o mo ni ruran wo ni mama o ni mo ri wi pe orun ke ma se program annual program ni ododun a ma poruko e ni ojo kan pelu olorun ta npe ta won leyibo npe ni one day with god todun yin ni o pe igba keje ni episode 7 odun keje la wayi ti o waye ni ojo thursday to nbo yi ti se alamisi ni on the 10/9/2026 pelu ogwolo ni dede ago mewa owuro si ago merin irole
0: o da baba iko atotonu lati ekan baba ti mo fe bere ni pe se eko ti ero ni pe se n pe gbogbo awon pastors prophets reverend awon igbalode wa ni eko ti wa pe committee jo wa ni eko ti jaro kini ohun wu kowo tun le wonu jo baba se eni oro olorun lo gbe jade ka so wipe oro jade lati enu iranse olorun kan pe ke gbe eto yi kale
1: be ni ma
0: baba e wa mo binu se tawo yan ba nbo wa biro eto yi won mo nko bi owo dani abi bi kankan dani ti o ni ti won mu wole se won ni be ba ti fe wole kan ba ile gba wole se ko ni kankan ti won
1: bu wa ori be o
0: so bo lo wa ri
1: wa ko mu gbagbo e dani olorun tu lojo yen olorun asi wo san lojo yen
0: oda baba kini awon ileri to so e mo bi yan ba ni oya omo wa no ba nra kini iwa bo ba de fun oni nkan se mo awon ileri kan lo kini awon ileri to so mo ru program yi so po lo po fi bi ba lo mi ni lo lasan
1: awon ileri po to rawon je awon eyan je risi ori ofe olorun
0: na won to olorun ohun mo se
1: ni to olorun fe se nbe alabo yin re nti oro mo bi yoro mo bi eni ti o ni se lowo orun a pese se fun eni ti o lade lori orun a pese fun e o loye ojo pupe yo bi were aga to wa laboso
0: kabiyesi
1: idi ati tuma to olorun fi gbe kale ni pe ojo kan pelu olorun ni akole todun yin lo fi ni pan a ti debe bi titi soro sugbon ta sale ni pe nje mo le ranu gba o le ranu gba ruwo to eti to ngbo mi la sale o le ranu gba
0: ni ojo kan pere mi ba bo olorun pade
1: a yo ranu gba no fun
0: a ni kete logan to de
1: yo ranu gba
0: o da baba e je ise bayi tori wipe gbogbo kini ohun oro kunu e dada eni akole todun yi gbogbo odun kokan le mo fun ni akole kokan
1: odun kokan lo ma ni title titi ti title todun o ti wa
0: kini title todun
1: todun title ni agbelebu
0: kabiyesi
1: agbelebu to ni oruko to ni kimi
0: oda ngba te wa so pa agbelebu orisirisi agbelebu lo wa baba se pe agbelebu orisirisi ni kaluku ngbe ninu le agbelebu gan ti fe yellow mi lorun bi ta fade baba o rorun pe bawo eyan ba wa agbelebu yan di fufuye
1: pelu ogun olorun o gbodo fowo ka agbelebu Jesu Christi ko ma ri yanu olorun ko olorun ma tu e sile
0: kabiyesi oda baba ohun ti o tun wa ye mi re ti mo si fe ke la ye mi atawon to wa nle se mo pe beyan ba nlo si bi adua mo so le kan eni won mo mu nkan kan da ni afi gbagbo e wa ma gbo baba nigba te ti bere kini awon eyan ti nwa ton mo wa jeri nodun to koja iru eri be ti wa ni
1: iru eri be wa to ba tun dro tun la jeri si o tun wa tori o tun wa live wa to gbe live
0: ki se pe agbegbe Kwara ni kan na
1: ti ki se agbegbe throughout the world
0: kabiyesi oda baba eni odun ilopodun meje te ti se iru irin ajo yi won ti mo wa fe so ni wipe nigba te eni ki se pe boya se le ro kowo le mo wole e se mo pe opodopo ijo lori owo na ni wa e boya oro aje ijo ti di business bayi lasiko ta wa iko lohun ko saanu olorun o se todo yin be o
1: olorun o je
0: ki se pe won gba form oda se bawo yen ba wa lojo ni won le tun ri yin
1: ton ba tun wa lojo yin won tun ri mi
0: pe a fe ri wo ni
1: a tun gbo wole wa lori ti o ke soro won si di fufuye
0: ah ase pe anfani to po janti rara ni nbe lojo na abajo te fi pe ni ojo kan
1: ojo kan pelu olorun
0: mo didi ojo kan le yo fi bo olorun dowo po
1: be ni sir
0: ni gbogbo wakati to wa ninu ojo kan le yo fi bo olorun pade
1: ojo kan ni kele temple fire
0: kabiyesi olodumare
1: ojo kan ni osodoru ojo kan la mu jesu ku onu binu boji tan pe ni ton ta gbe jade kuro ni be to si ro ki orun to lo joko se wo tun ba beledumare
0: oda baba e mo ti mo wa fe ke se bayi iyanju wo le fe gba won ara ile lati ri pe won ko pa won si nipin
1: iyanju ti mo fe gba won ara ile gogo bi te tin gbo mi jake jadu ko si bi ta ti gbo eto yi diamond fe ejo e ba mi pade loju ala mi se tan pe ni thursday on 10/9/2026 pelu igbagbo re ni ko mu dani sugbon mo bi o to ba nbo mo wa nkara mo wa salara mbara what anything to ba ti je white ko fi bo lorun pade to ba bo gbagbe ma ro mi wa lati le wa bo mi pade nu jo lorun ta wa angeli ti gbadura si ti mi si ti wa nbe ki se lasan en to ba ni ko so pe en to ba so pe ko so lorun ti ku
0: kabiyesi
1: olorun wa to sise olorun to tun to nde oba to se kini oloyin ojo pipe to odun ka tabo to mu jeri wa eni tan ti ro pe ko le loyin to loyun
0: kabiyesi
1: oba to wo adetesan o re ti ati se kini ati wo wa san lojo yen
0: baba iyanju te gba yi iyanju to ni tumo ni pe kawo eyan sipa ko mura giri lati lo ba jesu won pade lojo na tori pe ojo kan na le yen mo n pade olorun ojo te ba si ti bo olorun re pade won lojo na lo yo ri dalare gba oda nipa agbelebu ta n soro nipa re eyan ara le la la la la elomi o tun ma so elomi ati le mo wi pe bo se n wi na won mo n po lowo jesu ni gbogbo igba e wo e bo je kan gbele ika omo le kan mo royin fun iwo gege sipa gbera tori pe beyan ba ra ro ko le se ra oto ti e lo lodo jesu wo ko wa ro pe rere loluwa amo gbo kini le kan si gbo le kan si gbogbo kọmitì àjọ̀dọ́dún yìí ni olùkéde torí pé wọ́n gbìyànjú àwọn náà ti ń jorí ọ̀fẹ́ lábẹ́ kristi tipẹ́ ẹjẹ́ sáré ṣe báyìí pápápá bàbá wa pastor senior pastor adésínà ìbílọ́lá wọn wà ń bí bàbá ohun tí mo fẹ́ bí ni pé ǹjẹ́ ẹ ti kópa nínú program yìí rí tẹ̀yìn náà ti tẹ́ẹ̀tì ẹ̀ ti là kọjá kí ni àwọn tẹ́ ẹ lè fi gba àwọn èèyàn níyànjú láti lè wá gẹ́gẹ́ bí ẹni tó ti dánkan wò rí pé èmi náà ti jàǹfààní kinní rí.
3: Bẹ́ẹ̀ni, mo ti kópa díẹ̀ méjì sí ẹ̀mẹta. Mo sì rí ọwọ́ Ọlọ́run. Mo sì nígbà pé ẹnikẹ́ni tó bá wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò rí ìyanu Ọlọ́run. Torí èmi rí ìyanu. Mo sì rí ohun tó ṣẹlẹ̀ nínú ayé títí mi àti tẹ̀sí.
0: Ọ̀rọ̀ lẹ́gbọ́n iṣẹ́ mọ̀ pé kò rọrùn kan fìyẹn jẹ́rìí. Wọ́n ní bí èèyàn bá parọ́ nílé rí òun bẹ níbo. Wọ́n bẹ ní kútú wẹ́ngi ẹlẹ́rìí gangan là ń rí yìí. Kì í ṣe pé a kàn gbé wọn wá pé wọ́n máa sọ pé ó dùn ó dá ó dán wọ́n ti tọ́ wò wọ́n rí pé rere lorúwa. Bákan náà mọ̀mọ́ wa prophetess Afolake Oni Olayiwola mọ̀mọ́ ẹ ti ẹ̀ sọ díẹ̀ fún wa nípa bẹ́ẹ̀ àwọn tẹ́yìn náà ti rí nípa ètò yìí torí pé mo rí pé kínní ti dùn yín lá dáadáa bí ẹ bá wò yín gẹ́wà Jésù wà lára yín mọ̀mọ́ ẹ ṣàlàyé fún wa nípa ètò yìí.
2: Bẹ́ẹ̀ni mo rí ọwọ́ Ọlọ́run torí pé a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ni láti ọdún kìíní tá a ti bẹ̀rẹ̀ títí dé ọdún keje mo dẹ̀ rí ọwọ́ Ọlọ́run ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò yẹn púpọ̀ fún àwọn ènìyàn lọ́tún lọ́sì olóyún bí wẹ́rẹ́ kò ń ṣe wípé èèyàn ń dánu leléyìí ohun tó ṣẹlẹ̀ sí èmi tí mo jókòó mo rí ìyanu Ọlọ́run tó pọ̀ nínú ìrìn àjò yẹn.
0: Ẹ wo mi ò mọ bí ò bá ṣe rí lára yín ẹ kàn tí ẹ sọ fáwọn tí ò gbé tó yín lálẹ́ yìí ẹni ní àjò kan bẹ tẹjọ rìn lọ́jọ́ Thursday ní dédé aago mẹ́wàá ẹ kàn sọ fún pé aago mẹ́wàá kó ṣe tán kété kẹ ẹ wá fara yín lọ́wọ́ kẹ ẹ jọ lọ jàǹfààní Jésù níbo lẹ ti jẹ́ bàbá ọ̀dọ̀ yín mo fẹ́ darí sí ibi tẹ́ ti jẹ́ ni mo darí sí tẹ́ ẹ bá ń tẹ̀lé mi ẹ̀yìn aráalé bàbá ìyẹn ju tẹ́ ẹ gbà wọ́n aráalé yẹn nípa pé gbogbo èèyàn máa ń rò nínú ọkàn ṣé èmi gan tiẹ̀ ní ráàánú gbà mọ́ bàbá ṣé dandan ni kí gbogbo èèyàn ráàánú gbà.
1: Dandan ni kí gbogbo èèyàn ráàánú gbà.
0: Fúndì wo.
1: Fúndì tó pọ̀.
0: Ẹ ṣáwo bàbá.
1: Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin aráalé ẹ fìdí lé nǹkan kẹ́ ẹ gbádùn mi dáadáa inú mi dùn mú kí olóòtú wa lẹ́ẹ̀kan sí ìyáàfin Ọdẹkùnlé Jayọlá
0: Jayé Fọrin
1: ilé àtọ̀nà yìí ò ní bàjẹ́
0: mọ́ àmì àmì Jésù
1: ṣùgbọ́n gbogbo etí tó ń gbọ́ mi láṣálẹ̀ yìí ẹ gbọ́ mi jákèjádò lè àgbáyé pátápátá o lè ráàánú gbà ẹnìkan tó bá sọ fún ẹ pé o lè ráàánú gbà sọ fún pé rọ ni kò sẹ́ni tó yorí ibú látọ̀run ìyẹn tó fi mú Jósẹ́fù ọmọ Jákọ́bù tó ṣe kíni tó ṣe rere ní gbèsè ayé kí ló dé tí wò ní ṣe rere mami dadi olórí rẹ ni ọ ta ló sọ pé olórí ibú ni ọ ó máa ṣe rere torí pé Jósẹ́fù ráàánú gbà ẹnìkan sọ fún ẹ pé ò lè ráàánú gbà Jósẹ́fù ráàánú gbà ata sóko ẹrú ṣùgbọ́n ẹnìkan gbé jáde
0: kàbíyèsí
1: ẹnìkan gbé alẹ́ ara ilé rẹ lè máa bínú ẹ kábínilera ni òpè kẹfàrí ẹni ẹni o ara ilé ẹni lọ́tà ẹni
0: kàbíyèsí
1: wòmí ayé lè gẹ́mí rẹ kúrú mọ́ gbà fún wọn àdúrà ló lè fi jagun ara rẹ tó fi ráàánú gbà mọ́mì wọ́n sọ pé o máa sọ oríire wọn lóríire ní ohun jókòó sínú ilé oríire ò ní wá bẹ́ẹ̀ nú ilé o wà á toríire lọ fúnra ẹni Jósẹ́fù àlá ló gbé Jósẹ́fù débi tó dé lóde ní torí pé a ti kọ́ mọ́ Jósẹ́fù wípé yóò ráàánú gbà àwọn ẹbí àwọn ẹgbẹ́ ẹ tiẹ̀ wọ́n jù sínú kòtò wọ́n sì tún gbé jáde ẹgbọ́n mi ṣe bá wọn lójú sínú kòtò ṣùgbọ́n àwọn kan ló gbé jáde kúrò ní kòtò tá a bá lọ sínú ìwé genesis genesis 37 tá a bá gbé láti orí kẹwàá yẹn ṣùgbọ́n ká má gbára wá lásìkò tó orí afẹ́fẹ́ láwà ẹ jẹ́ ká gbé ní 22 to 36 yẹn ẹgbọ́n tí joseph ẹgbọ́n ìlàkọjá joseph ibi tí joseph ti ráàánú gbà torí wọ́n ti rò pé pé sóun ló fẹ́ la ìdílé ni gbọ́n mi àti kọ́mọ pé lóríire ni ọ́ ọmọ ènìyàn lè yí ọ̀dà lọ ṣùgbọ́n máa nígbàgbọ́ wípé èmi á ṣe rere ẹ jẹ́ ká gbọ́ ohun tán kà ń bẹ̀.
2: Rubeni sì wí fún wọn pé.
1: Ó sì wí fún wọn pé.
2: Ẹ má ṣe ta ẹ̀jẹ̀.
1: Ẹ má ṣe ta ẹ̀jẹ̀.
2: Ṣùgbọ́n ẹ sọ sínú ihò.
1: Ṣùgbọ́n ẹ sọ sínú ihò.
2: Tí ń bẹ ní aginjù.
1: Ní ń bẹ ní aginjù.
2: Kẹ má sì fọwọ́ kàn án.
1: Mọ́mí ìdádì ìwọ tó ń gbọ́ mi láṣálẹ̀ yìí wọ́n ti tà ẹ́ dànù ṣùgbọ́n má ní ìrètí wípé ò lè ṣe rere. Àwọn kan wà ẹ gbọ́ mi olóríire kan wà tó ń mugbó lọ́wọ́ olóríire kan wà tó ṣe wípé ó rìn kiri báyìí inú gbé aginjù ló wà. Tí o ti mọ̀nà ibi tó fẹ́ gbáyọ ẹ tẹ̀síwájú màmá.
2: Nítorí kí ó ba lè gbá lọ́wọ́ wọn.
1: Títorí kó ló ba lè ẹ̀gbọ́n nìyẹn o tó jẹ́ Rúbẹ́nì tó jẹ́ àkọ́bí ilé. Ó wò wípé ẹja ká lọ sọ́ sínú kòtò tó bá tán bá ti lọ tán máa lọ gbé jáde padà. Ọba wa fi ọlọ́run mi wá fi òpè dàmú ọlọ́gbọ́n.
0: Kábíyèsí.
1: Ẹ kàwé mọ́ mi.
2: Láti mú padà tọ bàbá rẹ lọ. Ó sì ṣe nígbà tí Joseph dé ọ̀dọ̀ àwọn arákùnrin rẹ̀. Wọ́n bọ́ ẹ̀wù Joseph. Ẹ̀wù alárabàrà. Aṣọ tí ó wà lára rẹ̀. Wọ́n sì mú. Wọ́n sì gbé sọ sínú ihò kan. Ihò náà sì gbẹ.
1: Ó sì gbẹ.
2: Kò sí omi.
1: Kò sí omi.
2: Wọ́n sì jókòó láti jẹun. Wọ́n sì gbé ojú wọn sókè. Wọ́n sì wò ó.
1: Wọ́n sì wò ó.
2: Síkíyèsí.
1: Síkíyèsí.
2: Ọwọ́ ẹ̀rọ Ismaili. Ti Galadadi. Ó ń bọ̀.
1: Ó ń bọ̀.
2: Tí àwọn ti ìbá ká
1: sẹ́. Ìyẹn ni àwọn tó fẹ́ gbé lọ sórí ire. Ẹnìkan wà tó fẹ́ gbé sórí ire. Olóòtú. Ẹnìkan wà tó fẹ́ nawọ́ yín sókè. Táyé ò tí ì jẹ́ kẹ́ rí. Fún etí tó ń gbọ́ mi láṣálẹ̀ ni bobi tẹ́ ti ń gbọ́ mi àtẹni gbogbo àwọn olóòtú lè sẹ́yìn pátápátá alága lè sẹ́yìn ọwọ́ tó fẹ́ ràn lọ́wọ́ yẹn tó wà níbi tó wà ọ̀run ràn sí aláṣálẹ̀
0: yìí
1: ẹ tẹ̀síwájú mọ́ mi.
2: Àti àwọn tí bá kásẹ́ títúrarí àti ìkúra àti òjìá wọ́n mú wọn lọ sí Íjíbítì Júdà sì wí fún àwọn arákùnrin rẹ̀ pé èrè kí ni ó jẹ́ bí àwa bá pa arákùnrin wa.
1: Ẹ gbọ́ àwọn kò mọ gbà ọ́ àwọn kò mọ pa ọ́ tó wọ́n ti mọ̀ pé ó máa ráàánú gbà àní mọ̀ rọra ẹ̀pẹ́ láṣálẹ̀ yìí ètò yìí tí ó máa ń lọ dáadáa náà ìjẹ́ mo lè ráàánú bó lè ráàánú gbà ta ló sọ fún ẹ pé olóòsì ni ẹ sọ fún wọn pé ìṣòro sì ẹ ṣàdárì pásọ Joseph wọn ti kà pẹ́ni tí ò lè jẹ́ èèyàn ó padà di prime minister ẹ já kúrò mẹ́ lọ sí genesis 41 torí àkókò wa 41 ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ 38.
2: Fáráhùn sì wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé a lè rí ẹnìkan bí irú èyí. Ọkùnrin tí ẹ̀mí Ọlọ́run ń bẹ nínú rẹ̀. Fáráhùn sì wí fún Joseph pé.
1: Ó sì fún Joseph pé.
2: Níwọ̀n bí Ọlọ́run ti fi gbogbo nǹkan wọ̀nyí
1: hàn. Ẹ gbọ́ mi alẹ́ nìkan fẹ́ràn ẹ lọ́wọ́ tó wà níbi tó wà táyé dè mọ́lẹ̀ lónìí mo gbàdúrà láṣẹlẹ̀ tó bá ráyè ìsàmì dáadáa níbi tó gbé wà ọ̀run máa tú ẹni náà sílẹ̀. O lè ráàánú gbà ta ló sọ fẹ́ pé o lè ráàánú gbà ǹjẹ́ mo lè ráàánú gbà yìí tó fi mẹ́mi Abiodun wòlíì Abiodun tí mo fi ráàánú gbà mo ráàánú gbà ni kìí ṣe pé mi náà níṣẹ́ lọ́wọ́ kìí ṣe pé mi ò mọ sẹ́sẹ́ mo níṣẹ́ lọ́wọ́ mo lẹ́sìn lẹ́ẹ̀kan dáadáa ṣùgbọ́n Ọlọ́run nípa gbogbo ẹ̀ tì gbé àgbélébù mi kó o máa tọ̀ mí lẹ́yìn ẹ̀sà olóòtú ǹjẹ́ àgbàpá nìkan ti bú mi rí tó sọ fún mi pé èmi ò máa gbàjẹ́ lọ́wọ́ àwọn ọmọ òní fẹ́ gbọ́ tó ó ti rò pé
0: nìyẹn
1: wípé sí ǹjẹ́ èmi wà lè ṣe rere ṣùgbọ́n lẹ́nìí mo dúpẹ́ lọ́wọ́ Jésù Kristì mo dúpẹ́ lọ́wọ́ Mẹ̀sáyà ó ń kúnlẹ̀ fún mi dènà ni ọba tó ṣe tèmi tó ṣe ti Joseph kí ló dé tí ò lè ṣe tiwọ́ má rọra ẹ pé inú ilé ló wà yẹn orí mọ́yìn yẹn rédíò yẹn pa má yẹn pa gbọ́ mi dáadáa láṣálẹ̀ o lè ráàánú gbà má sọ pé ó ti tán ṣé torí pé oúnjẹ alẹ́ yìí kò tóra wọn o jẹ tànà omi ló mu sùn tèmi náà nkọ gàrí ló tún wà mọ gbọ́ mi o lè jọ̀rọ̀ tó bá dọ̀la n tó fi mú Joseph tá a fi gbé Joseph jáde láti inú túbú àwa sọ di gbákejì ọba ẹ kàwé mọ́ mi ọjọ́ ti lọ.
2: Kò sí ẹni tí ó ṣe amòye àti ọlọ́gbọ́n bí ìwọ. Ìwọ ni yóò ṣe olórí ilé mi.
1: Ó ní ìwọ ni yóò ṣe olórí ilé mi.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀.
1: Ìyá
2: ò sì máa ṣe àkóso àwọn ènìyàn mi. Ìtẹ́ ni èmi ò sì fi tọ́jú wọn.
1: Ẹ rí kàdáda mọ́ mi. Ìtẹ́
2: ni èmi ò fi tọ́jú rẹ.
1: ite nikan le mi o fi se kini
2: le mi o fi toju re faro si wi fun joseph pe wo emi o fi o je olori gbogbo ile
1: emi o fi o je gbogbo olori ile mi
2: faro si bo oruka owo are kuro
1: o si bo oruka owo re kuro
2: o si bo joseph ni owo
1: e ni ko fe fun eni letter promotion eni kan lo fi sabe chair eni kan fe fun eni owo eni kan so gbe ko mo olotu ani won fe ra moto fun mi lati lo yibo
2: kabisi
1: eni kan ba wo photo mi oni woli fa wa nelele yo oni woli yawo ni eni e wa ni ara won tin gbadura fun mi tele tele lati nigeria oni oni ora e je mo bi pe ri ko je kara moto yen fun mi
2: kabiyesi
1: eni ti eni to tu eni to wa julo lo ra moto yen eni to julo lo ra moto yen eri gbona o se kini olorun olorun dara si wa pupo ije mo le ra anugba pastor se ra anugba ni olotu se ra anugba gbogbo awon kristu mo ko da ni won ra anugba
2: beni
1: ati to nwo mi na ra anugba iwo to nwo ni lo ra anugba ma je ka so fun po le ra anugba le ra anugba e ka we ga lo le
2: o si fi ewon wura si ni orun o si mugun keke keji to ni won si ke ni waju re pe kabiyesi o si fi je olori gbogbo ile egypt
1: o ti daraba yo dara fun gbogbo yin ten gbo mi la sale
2: amen
1: enu mi dun pelu olotu wa yo dara fun yin
2: amen jesus
1: ati wa jaye
2: e se gan sa
1: e gbo mi o le ra anugba
2: yes
1: o le ra anugba joseph ra anugba daddy aso the prime minister babe lo se kini o lo pada wa joro to je gbogbo e adupe lowo olorun oba to ni dede akoko oba to fun wa lakoko oba to fun wa ni igba ta to ro ni mo gba ladura ti to gbo mi ni leti yin o ni di ìṣẹ̀dá gbogbo àwọn ẹ̀ gbàbọ̀dù àṣẹ́gun ọ̀rọ̀ sí ìdí díẹ̀ jésù kristi olúwawa.
0: Àmì àmì àti àmì gbogbo ẹ̀yin ara ilé ṣẹ̀mọ̀ pé ìjẹ̀gbádùn kristi láàrin ìṣẹ́jú wọ́n ń wẹ̀ yìí ẹ wo ibi tẹ́ ti jẹ̀gbádùn ẹ̀ jù dáadáa ọjọ́ tọ́ọ̀zẹ̀ ni a ní ẹjẹ́ pàdé ọjọ́ àlàmísì ló ń jẹ́ bẹ́ẹ̀ lómi òní ní ọjọ́ òtún ní jẹ́ tọ́ọ̀zẹ̀ ọjọ́ àlàmísì àwọn ìyàwó ní ọjọ́ àlàmísì ẹjẹ́ pàdé láago mẹ́wàá nínú ìjọ kérúbù and seraph god's time prayer ministry ní asadam ló wà nítẹ̀ ẹlẹ́pà ẹ wo tẹ́ ẹ bá ti débi evergreen yẹn kan ti ẹ̀ bọ́ lẹ̀ nítẹ̀ ẹlẹ́pà junction ẹlẹ́ ń lọ sí wonderland ẹ yẹ kan ti ẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n mú yín débẹ̀ ní lọ́gán ẹ̀yin náà wọ́n bá jésù yín pàdé torí pé àgbélébù yẹn ò di fífi ẹ ẹ jẹ́ sáré gba ìpè kan tàbí méjì ẹ dákun torí ọlọ́run torí pé àwọn èèyàn fẹ́ pé bàbá ẹ pè kẹ́ ẹ gba ire preamble leleyi e kan pe keyin gbare e pe ke gbare ke wa pinu lati wa lojo tozde abi be ko di baba number te pe si ni yajo yajo eni to ba ko wole e je mo pe bayi 0913655 6952 eni to ba wa loju opo
4: e kale mo e pe to mo
0: olodun lo leto yin oruko yin ati bi te tin pe
4: e soje lati gaudota
0: lati
4: gaudota
0: ita yi sabi te lepa
4: ga odota
0: e seun e dekun e sare gba ire yi baba e ba sure lu won
1: gbogbo bi te tin bo wa ni wakati yi mo sure fun eni wo to kokoko pe wole o ke soro re la sale o ti fufu ye
0: ami
1: ipoju e bo mi o derin

ìròyìn jìn ó sẹ́ni tó mọ́nà ọmọlàkejì ẹ̀yẹ gbọ́dọ̀ máa gbìyànjú láti gbà wọ́n bí wọ́n bá ṣe ń bọ̀ náà ni ojú òní tí wà bá ṣe ń bára wá rìn nílé ayé tá a wà yìí 0916-159-1011 ó ní nọ́mbà tẹ́ pè sí láti sọ ó síta ọ̀rọ̀ tó bá ń dòyìn lọ́kàn ẹ lè sọ sórí voice note náà láti bẹ̀ 0916-159-1011 àwọn èèyàn ti fàtẹ̀ ìjíṣẹ́ ránṣẹ́ sí wa látọ̀rọ̀ WhatsApp àgbègbè gbogbo ẹ̀yẹ̀wò lọ́lọ́kọ̀ọ́ ọjọ́ kan. Well,

0: now I am in fact, you say, Oda, a Java Beretto, Lasha Letoni, Cabisi Modupo, along by me, a dupelo worry, phone your friend Lato Fuma. Afe bere to buy, show out. I'm at a Jessica Rick Bambi. She won't fi call, we run share. I might be in Julatillo. Ṣùgbọ́n ìtò àsìkò kojú ni pé àwọn kan fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ voice note a máa gbìyànjú láti lò náà mo fẹ́ kí àwa nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan láti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí.
1: Ẹ kalẹ̀ o, Mr. Adetula.
0: Ẹ kalẹ̀ sir.
1: Mo fẹ́ sọ síta ni o, ẹ jọ èmi lẹni tọ́lọ mọ̀ ní àdúgbò tọ́lọ mọ̀ ní àdúgbò mi yẹn ilé tí mò ń gbé ilé tí. O jẹ ile awọn parent mi ni. So ni community yen won sa se pade won ni awọn ti so fi wipe ile kokan won gbodo se drainage gutter siwaju ile won won de lawon mandate ile kokan pelu period of time pe ko gbodo pe pe ile to ba ti ko lati se within the given period of time yen pe community ma wa si se yen fúnra ara wọn wọn dẹ máa task ilé yẹn then tí ẹni yẹn ò bá wá sanwó tán task yẹn wọn máa sí lọ fún ilé yẹn. Mo wá ń wọ́ndà pé ṣé ilé dẹ̀ ni àwọn ìnáwó tó kù lára ilé tó yẹ kéèyàn máa mójútó tó yẹ pé a sì ń wò pé táwọn tó rẹ́ǹtì ilé bá sanwó a máa ṣiṣẹ́ yẹn díẹ̀díẹ̀. Ṣé ìgbà tán tó ẹ̀ tó wá gbé òfin pé dandandan ká lọ́ mọ́ lagọ́ta ká mọ̀ tó búlọ́ọ̀kù sí pé ẹni tí ò bá ti ṣe wọ́n máa gba ilé kúrò lọ́wọ́ ẹ̀. Mo wá ń wọ́ndà pé ṣé òfin dè mí láti ṣe irú nǹkan yẹn by all means pé kí n lọ yáwó ni àbí owó iṣẹ́ tí mò ń ṣe tí mo fi ń tọ́jú ìyàwó àtọmọ tèmi kí n lọ mọ fi tún gọ́tà ṣe torí pé agbára ń da ojú títí láàmú adẹ máa ń dáwó most time máa ń dáwó tá a máa fi ń la gọ́tà tí wọ́n máa fi ń gbẹ̀ wọ́n máa pe àwọn èèyàn síbẹ̀ tí wọ́n máa fi ọwọ́ wọ́n máa fi ń la gọ́tà yẹn. So kan tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbófin eléyìí tán gbédè yìí ó ń yà mí lẹ́nu. Mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà kan gbà mí mọ̀ràn ṣé òfin de ilé kọ̀ọ̀kan láti máa ṣe gọ́tà by all means pé dandandan ẹ lọ máa la gọ́tà kẹ máa fi blọ́ọ̀kù kẹ máa fi mọ́ so that àgbàrá ò ní mọ kọjá lójú títì. Ẹjọ ẹran ẹ gbà mí nímọ̀ràn ẹ ṣe.
0: Ẹ̀yin aráalé mo lérò kí ẹ gbọ́rọ̀ ìdàdà ṣófin mu ṣófin sọ bẹ́ẹ̀ ẹ̀dákun ìdábọ̀ ẹ̀là wà lọ́yẹ̀ 0916 159 1011. Àwọn ìbéèrè tí àwọn èèyàn wá ń béèrè nù ṣófin sọ bẹ́ẹ̀ àbí nǹkan míì wà bẹ́ẹ̀.
2: Abájí sàn àkótó.
0: Yes.
2: Èmi ni ẹni tọ́nà ọmọ láti ìlú ọfà ẹni tó kọ láti ìlú ọfà. Ẹjọ mi mọ bí a mo lè sọrọ yìí sí tàbí wọn ṣàníjì ìrànlọwọ ọmọ nàìjíríà ìgbésẹ nípa títọ owó tó fi lè gbọgbọ ni pé so mo ní fámìlì tara tèmi mo dẹ ràn án ṣiṣẹ àtọmọkùnrin investment kankan wà tí èèyàn tí mo ṣe láìpẹ́ yìí tó yẹ pé ó jẹ́ kí gbèsè ṣẹ́sì mi lọ́rùn. So ìṣẹ̀yìn tó ṣẹ́sì mi lọ́rùn mo dẹ́ gbìyànjú pé kí n fi rí àwọn owó yẹn san. Ọlọ́run ká dára nǹkan yẹn kan tí mo wá ní tí mo lè fi rí owó yẹn san náà ní ilẹ̀ tí mo ní. So ìyẹn ni mo wá fẹ́ bọ̀ mọ́. Bí kí n fìkan sọ síta ní òye àgbáyé báyìí pé ẹ lè sọ ẹni tó ń gbọ́ ìpínlẹ̀ nìkan lè wà lára àwọn tó ń gbọ́ ètò yìí fọ́nrán ni pé kí wọ́n ní ti ilẹ̀ ọ̀fà ni ilẹ̀ náà wà. So ẹnìkan lè wà pé kọ́lákútọ̀ náà ẹni tó bá ní ìjẹ́ kó ń bá mi ra sínú ẹ̀kọ́ wù mí láti tàbọ̀ ọ̀nà.
0: Arákùnrin ti ń gbìyànjú láti ta nǹkan tó ní bí dúkìá ṣùgbọ́n ó lóun ò retà. Bàbá rẹ̀ yàn ti gbà nímọ̀ràn lórí àwọn nǹkan bíi ilé ó lóun ti fi lọ ohun lita nje sapere wa nbe ni soro wa nbe ni so ni tumo ni 0916159101 amo ro meji ti mo iri gba monu tori awon kan si nbe nbi ti mi ti si rara e ka le o je soju pele e ka le sa se o
3: kola ala su ti ko de le ka bo bole lo
0: e se o
3: ri le so so ala ti ko le ko ara ala se ta ko pa ti to ta ba ka le pa le na ti ya de lo se ti o go ka ti ko po ti da ni le no ma ta ama ko mo ra te ne ba de la ni ka mi ti ta de tu la ta ba ti la e ko ni za no ka ka ma o so si ta nko ta do to sele ka ba ti lati sele ka ti mu ko mu sele o ba di je mi dele eni ko ko se ke na yo para block sele ka ba do community chan ba le mi si ye se mi ba na di ja so ni ko pele pele yi chan ba so pele pele pele ni community ye na o ri ye to se sai ti mo na ti di mo na ko wo wa ti sai o ke si ni pe po fe ni ko ti se lo o jo se community definitely loju ti mi ni o boya mo lo ko don ti mi se dada ti da ba lo awon o ni eto lati nawo lati so fi ti won o si leni kan se kon ja won legba e da fi su fun awa die ti da ko se ti o mo ti se na ati ko yi fi wa ni tu to awon se fun na ko se su ama community ko ye ko je fun wa ni ba o tete ti e ko je ba lo fun ya lo fi o te wa na o ni community go ni di stop so just that why no be security issue that is community go be lower that by as in go go go ni for the ba ba ni o se si lo ko go ayo lo pa lo aba si clear na ni go are di by community wa go go go e ti that lo do ko ko si da da da because it all must be lie lie no so as it to be
0: issue
3: o ka go ba di so ka ba ga go ni ta si da
0: oda beba fa so sita isi wa agent sari bu voice note ye buna
4: e kale mi study tuna
0: yes sir
4: e ku je meta ni si to si la baro de se dame di ni jona uru ko ni bi orun ba lugun lati lo ni e ni to ko so sita la ko kon yin ro to so yin ro to lagbara ni lo ko to ko me ti lagbara ba ko me ti o le gbese lele won so eto community na ni kun wo se atunse nto ba wa ladugbo ti joba oba ti ba won se ijoba lo entitle ati ba won se gota tu ba ja ti pe to bo ti rai ba won se kun wo dawo kun wo se na ni ameto won so pe awon gbese le fun anfani ile kaloku won na ni tori eni ti omi wa wole yo so le yin di nkan mi na ni o ke ni na ko lo ni so lo lawo bo la so ye ko wa wo ko fi se
0: oda number test sosita se 0916159101 eja sari taja bi aba padade elanfani lati sosita elanfani lati gbumo awon eyan wa ti won sosita eto lanfani lati gba won ni mona ambo e ma ri kun be

0: Ekaabo kwada, sori ituwa, lawa lisun, ni ikani Diamond FM. Ekaale, ele mpe mwo, eshe onte mbewa, mi ikba bubu. Adope lwa yi, amu lori, beshe mbewa, lori kuri, eshe mbubo. Ija te wajuba, kera ije padu intu idada. Ona ay 16-159-1011. Oni number, te epusi. 0916-159-1011. Ante siwaju, lale oni. Awon yan ti won so sita, eni akoko soro nipa gota, ti won ni kan da owo. Eni keji, o menuba awon kan mi to ta koko lawujo ti won lohun be. Eja bi yewo, awon imo ran ti wole o. Ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n sọ síta.
1: Adétúlà ẹ pé tó sá ọ orúkọ mi ni Samson láti Basin ní ìlọrin Kwara City mi báyìí. Mo fẹ́ dájú ti arákùnrin tí wọ́n kọ́ sọ lórí yóò ṣe gọ́tà kò ṣe gọ́tà ní community. Community ò lè gbẹ́sẹ̀ lélẹ̀ wọn. Ṣé máa wọ èèyàn dúdú? Tá a bá tí mo bá ti fi kinní kan lẹ́lẹ̀ tí ó ṣe bí ẹrù bíi kinní kan. Ṣé ti yẹ yín gbogbo àwọn ẹ̀yìn tí wọ́n gbọ́rọ̀ yẹn náà ní community wọ́n máa ń pè wọ́n lè gbẹ́sẹ̀ lílé wọn bọ̀ kán lè bá fi jágìrì kẹ́nìkan lè fi lè jágìrì síwájú ta ọ̀dọ̀ ẹ̀ òun náà fi sọ rọ̀ báyẹn kò pọ́síbù kò dẹ̀ sínú òfin pé túláàsì pé kinní kan but nígbà tó ti jẹ́ pé community ni wọ́n ń ṣe meeting bẹ́ẹ̀ yẹn fún community wọn dẹ̀rẹ́ fún àǹfààní everybody náà ni wọ́n fi ń sọ kò í ṣe fún àǹfààní ẹnì kankan so ẹni yìí ni kò jígìrì síwájú ọ̀dọ̀ wọn kó má yẹ kọ́dọ̀ ti ẹnìkan ni ló máa yọlẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi so kò sí nǹkan kan tí wọ́n á fi lẹ́ẹ̀ṣe wọn ò ní sí ní kinní kan kó lè ba àìfi jígìrì náà ni kó lè ba tètè fi wá owó yẹn pápápá kó má jẹ́ òun nìkan òun náà fi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn so èmi ò rí gẹ́gẹ́ bí threaten dẹ́mi rí gẹ́gẹ́ bí pé kinní kan dẹ́n òun náà kó lè ba àìfi tètè kó lè ba fi tètè ni ó máa wá ya náà ni ó máa kó máa ya náà ni kó lọ wá bó ṣe máa ṣe wọ́n á pé òun nìkan ni so community wọn ò lè sí nílé ẹ̀rọ ìrẹsẹ́ ní ti nílé ẹ̀ bọ̀tọ́ba jẹ́ pé wọ́n ń ṣe meeting ní bẹ́ẹ̀ yẹn tí wọ́n tẹnu wọn bẹ́ẹ̀ kó ìyẹn yàtọ̀ pé but to me èmi rò pé ọ̀rọ̀ yẹn yẹ kó bà lẹ́rù pé kankan òun ni kó wá bó ṣe máa ṣe wájú ọ̀dọ̀ títí ẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi o máa bí tó bọ̀ Samson láti Basin.
0: Ẹ ṣe mo dúpẹ́ fún ìmọ̀ràn tẹ fún wa Mr. Samson. Ẹ dúpẹ́ o ìdáfílẹ̀ kún.
2: Then ẹ tún pé ètò ọmọọba ẹ tó sọ̀rọ̀ gọ́tà yẹn ó dàbí ẹni pé mi rò pé ó gbọ́ ohun táwọn association ẹ sọ̀rọ̀ kò sófin kankan tó máa mandate ẹ̀ fún landlord association pé dandan gbọ́dọ̀ gbẹ kọ́tà pé kí wọn bá wá gbẹ wọn á tilé ẹ ta ni wọn tí àwọn náà bẹ̀rẹ̀ alẹ́ ni bóyá kò fi threaten ẹ̀ ni kò possible. There is no constitution that Nigerian constitution that give backing. The body ni community constitution ti enter right here. Ni be pon ko fe ko lo si wala ni. Iyan oni ko ma se o. Tori un ti emi ro kan se so re ni pe ki adugbo le ko mi le flow ko ma ye pe bi ti iwaju le ti won ba se lo ma je ediwo fa won ton ba se. So patapata o le wa bo se ma minimize the cost bo yo ma lo wa bo yo ma yo block fun re ni. Tó máa kóyẹ̀ pẹ̀lójú ibi tó bá lè ti rí kóra símẹ́ǹtì kan bá gé blọ́ọ̀kù ju pé kó lọ ra blọ́ọ̀kù 1,500, 1,002. Àmọ́ pé wọ́n á ti ilé ẹ̀ toró òṣè gọ́tà wọ́n fẹ́ wọ́n ṣeré ẹ́stéètì gan-an ò lè dánrú ẹ̀wò kó má gbẹ̀mí rẹ̀ sókè bọ̀ kó cooperate pẹ̀lú wọn torí gbogbo wọn lọ́jọ́ máa jàǹfààní nǹkan yẹn ládùúgbò yẹn yẹn dé àmọ́ pé kó má mí pé wọ́n máa ti ilé pa. Ó dàbẹ́ ni pé skit maker ni ogbó wọn bẹ pé tó.
0: Ṣé mo dúpẹ́ o láti bí ẹ̀yà gbọ́dọ̀ ìbò.
3: Hello Mr. Adéfilà ẹ̀ka lẹ́ o mo fẹ́ sọ síta ni èmi lẹni tọ́lọ́run mọ̀ nílùú tọ́lọ́run mọ̀ o ẹ gbà mí gbogbo ọmọ Nàìjíríà o ó rẹ ọkọ mi láti bí ọdún méje sẹ́yìn láti ń bùká láti ń ṣe gbogbo ẹ̀ lọ́sípítù bíi stroke. Ọlọ́run tẹ̀tẹ̀ gbogbo ẹsẹ̀ tó lọ gbogbo nǹkan gbogbo ẹnu tó wọ́ tí ò lè sọ ọlọ́run dá padà ẹ̀lú àdúrà ti ogun hospital but mo mọ̀ gbàdúrà náà ló ṣiṣẹ́ but this time around akàtẹ́ máa wọ̀ sí kò tẹ̀ rántẹ́ anything ti nkan tan mi se fe fi le ba eto to ye ke arigo igbese to ye ami de awon omo to ye ka jo ma toju gbogbo ti omo emi nikan gbogbo family o ri je te o leni awon family ti temi tolorun dun ran lowo lati gbe atawon ko kan to wo pe a ise sugbon gbogbo bi sinu nde won lo lowo nu ni e gba mi o emi o me ni to ibi ta tun to omo e sanu mi eyan omo Nigeria o de tun mi to je se mo ni mo fe fi le sugbon mi o papa e ko ye kin tun fi le awon obi mi to ba fi le ta lo fe fi fun ko ni baba ko ni mama aburo re to tun wa o na ntira ka ni o na lo nse baba lori re to mo lo wa fe fi le si iyen lo wa toju su mi ngba bo te so fun won pe to emi ni mo ma so si ta pelu program ta n do yi o ya ni mo ni mo so ka ti ma ba lo bayi ni oni dide for da ku o ti su ni egba mi o omo Nigeria to e da kun e da kun
0: toro ba ri bi ile fu benin eyin baba wa eyin mama wa abeyin kile wo para benin le se kile awon kan to gbodo fi sokan gege bi obin eda kun eda gba mo 0916 159 1011 elembe wa kale o
4: ele ale o
0: ese mu dupe o
4: ano lo de goda
0: ami
4: sabe gaji ni ele ta kota
0: oni kota de
4: oni kota de
0: o da ti so waju
4: o ya re ko ma ko ya to pe ko possible kan ba le re ijoba no te kota ijoba awon community ti ko pe ti ba wa la ara won won te kota fun awon awon pa ti o ba ti lagba awon yo do awon yo dogba lo ba won so na ni la ke ma so mu ko won fu ya e do ke ko ma wo ke ara a do ni ijoju le kan lo ko wallahi ta lai ah ko yi si ba ala to wa na muhammad ele ko ele ke ba to ma ni la o
0: o da se
4: o o gba wa
0: se o o da ba iya yi e ma je ka fi oro re sere e da kun ja gba mo lara kunrin to soro le lekan elo le nbe won e ka le ba mi gbo un soke e dakun
4: elo lutu
0: e ka le
4: ani sa
0: e se mo gbo yin o
4: pa le ne le tele ro mo
0: o da o
4: mama ma to so na pa soki
0: to soro ni pa
4: ni pa soki
0: ni pa stroke okay
4: bàbá kan wà ní gomina níbi ẹyìn gáàsì yẹn ní gomina yẹn bàbá kan wà bẹ ó mọ nípa ẹ ẹ yá tọ́jú lọ́bẹ̀
0: ọ̀dà
4: nípa oníkọ́tà náà nípa oníkọ́tà àdúgbò ẹ sọ fún ẹni tàn kẹ́bàá sì lágbára búlọ́ọ̀kù kẹ́bàá sì lágbára èèyàn ẹ sọ pé kó lọ bá haúsá ẹ àwọn sáà gbẹdẹgbẹ àti sọfẹ kan bá la ìbòjú ọnà àti iwájú ilé ọdọ ẹ kò ní ìdílé bá kọjá ẹgbà tí lágbára tó méjì ẹgbà tí lágbára búlọọkù ẹgbà tí máa bí tòbọ.
0: ẹ ṣeun ẹlọ ẹ ká lẹ o ẹlọ ẹ ká lẹ o ẹlọ ẹ ká lẹ o 0916 159 1011 ẹlọ ẹ ká lẹ o. Ekale. Yes sir, sure.
5: Hello.
0: Ekale sir.
5: The
0: adupe o. Yes sir, sure.
5: Mo pe lati ipetele.
0: O da sa mo gbo yin.
5: E wo ya to so kwale to. E to mu e number mi. E try to
0: send fun yan ni number. Emi ẹ le fun nọmba kí n má dàgbé bá mo jà yín tán mọ mi ẹ le
5: fún
0: ibẹ sá.
5: Ok dada ẹ pẹ tó.
0: Ẹ ṣeun.
5: Bí Ṣọmá yóò mú.
0: Ẹlọ ẹ kalẹ o.
6: Ẹlọ ẹ kalẹ o.
0: Ẹ ṣeun.
6: Àgbà kú ètò.
0: Yẹ sá.
6: Ìmìlẹ́ni tọ́lọ̀ mọ́ láti ìlú tọ́lọ̀ mọ́.
0: Ẹ ṣeun.
6: ẹjọm fẹ sọ síta ni.
0: Ẹ tẹ̀síwájú.
6: Ó ti tó bíi 2006 báyìí. Mo rí àpẹẹrẹ ojú dúdú. So mo ti wá try, mo ti ṣe oríṣiríṣi test. Yàtọ̀ 2018 mo ti ṣe test kan ní aṣú bí aró. Dókítà tó wà tẹ́lẹ̀ sí mi jọ yẹn tó mẹ́jọ. So ìgbà tán ṣe wọ́n ṣá wọn sọ nǹkan kan wọ́n ṣá kọ fún pé kí n lọ ya X-ray ẹ̀ wá nígboro. So mo ní láti lọ mo wá ìyáde. Mo ṣe mu dọ́dọ̀ wọn, wọ́n pera wọn. Wọ́n wo wọn fẹ́ máa sọ fún ni pé kí n lọ máa gbàdúrà pé àwọn ò rí nǹkan kan. So àtìgbà yẹn mo ti wá ti ń tẹ̀sẹ̀ bọ̀. Ọ̀rọ̀ náà ni kì í ṣe pé mò ń ṣiṣẹ́ o, ó jẹ́ kí n máa ṣiṣẹ́, mò ń ṣiṣẹ́ dáadáa. So àgbàdúrà máa December ọdún tí a lò tán bí station ṣe jápọ̀ ní nǹkan dàrú ṣe gbé white wá nìyẹn. Mo white ló kàn gbé wá mi wá mi ò lè ṣe nǹkan kan mọ́. So lẹ́tà mo sáà bẹ̀rẹ̀ sí ní náwó náwó náwó wòlíì gbá mi àfá gbá mi. Mo sáà ná ọ̀bọ̀ kò ṣe náà. Mo wá sáà fi lọ ẹnìkan ní wá ní ọ̀fà ni. Pé ọlá pé ó ti pẹ́. So mo sáà ti ṣàwọn kan wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ kí ni ọ̀fà yẹn sáà orí ti fọ́ tó ń wá. Ó ti kúrò ń bẹ̀. So kí ni kùrukùru yẹn ti wá yàtọ̀ dé àmọ́ kò tí ì yàtọ̀. Àwọn ọmọ mi kẹ́ lórí pé mi ò lè ṣiṣẹ́ mi ò ti mo ti náwó náwó náà mo wá fẹ́ gbọ́mọ nàìjíríà kan jọ ẹni tó bá mọ tí kíní kurukuru yẹn tiẹ̀ fi lè kíní ọ̀fà yẹn ti kú bọ̀ kurukuru yẹn dámẹ́jì tó ti kọ́ọ̀sì sí ojú yẹn o ti lẹ́yìn kíní dúdú wáì kíní dúdú yẹn ẹ̀yìn ojú dúdú yẹn nìkan ni ẹ̀gbẹ̀gbẹ́ ẹ̀ kí ẹ̀bọ ẹ̀yìn ojú dúdú yẹn nìkan tó gbé wáì wà dọ́mọjà ẹni tó bá mọ tẹ́lẹ̀ fi ràn mí lọ́wọ́ kọ́mọ kí n ráyè ra kí n bójú tó ọmọ kí n tọ́jú ọmọ kí n tọ́jú ìyàwó ẹni tó bá máa ti ń bá lè lùkán sáànú mi.
0: Gbọ́dọ̀ ẹja mi sọ̀rọ̀ bí àwọn Nàìjíríà bàbá rẹ̀ ni tó mọ̀ yóò dà sí. Ẹ ṣeun. Ẹ lọ́ ẹ kálẹ̀ o.
7: Ẹ lọ́ ẹ kálẹ̀ sà.
0: Ẹ ṣeun.
7: Ẹ kú àtàrọ̀ sọ lọ́wọ́ ní jẹ́rìí sà.
0: Àmì sà ṣeun.
7: Mi
0: ò
7: ní sẹ kí ìyá sùkúra mo kí kọ́lá aláṣọ òkè mo kí àlọ́ ló kú erin bàbá olówó díẹ̀dẹ́ àbọ̀ ọlọ́lá mo kí àwọn náà àbúrò mi sọ̀rọ̀ kọ́ọ̀ká ń gbà kọ́ kàṣà bàbá tí wọ́n sọ̀rọ̀ kọ́ tó ṣe kọ́tà ṣà tó bá yẹ pé yọba rọrùn ọyẹ kí wọ́n ṣe tí kò mọ̀ ní ti fẹ́ torí kò kú nǹkan tí yóò lè ṣẹlẹ̀ sí wọn nínú àdúgbò ní ẹsẹ̀ kí mọ̀ lẹ́bí wọn kan tó lè jáde kọ̀mínítì náà la àkọ́ tí gbogbo wọn kọ́kọ́ máa rí tó jẹ́ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí wọn àkọ́kọ́ sá
0: kí
7: wọ́n bá ọ̀pẹ́ẹ̀tì pẹ̀lú kọ̀mínítì pẹ̀lú tí kọ̀mínítì fẹ́ tó jọ tán bá ní sòrò tó ti bí wọn ṣe wúlò fún kọ̀mínítì pẹ̀lú nǹkan tí kọ̀mínítì fẹ́ yẹn wọ́n máa dífíkọ́ọ̀tì fún wọn díẹ̀ láti ètò rí
0: àdúgbò
7: omi ọmọ rí ibẹ̀ gbà lọ tó bá ti wá ń gba bẹ̀ lọ tí bá ti wá ń padà bí wọn mọ̀ pé kí kó lásán làwọn máa kó yí ìpinnu rẹ̀ kúrò àwọn kọ̀mínítì náà mọ̀pẹ́ wọn tẹ̀lé àti àwọn owó ni wọn ò tí ì lọ́wọ́ láti fi gé búlọ́ọ̀kù wọn tá máa yarí kanlẹ̀ fáwọn ò ní mọ búlọ́ọ̀kù àwọn ò sì ní gbẹ́ ilẹ̀ wọn ibi tí wọn padà yọrí sí kò ní ọdún wọn lè má bá wọn jà o wọn kàn máa wò wọn níran but kò ní dáa tó.
0: Padà ẹja sáré polówó ọjà lórí àwọn èèyàn tí wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n ń dojúkọ yìí bóyá bẹ̀bá lè bá àwọn tí wọ́n bá wa àwọn tí wọ́n ń ṣe polówó ọjà lọ́dọ̀ wa bẹ̀bá lè bá wọn dòwò pọ̀ bóyá ọ̀nà àbáyọ yóò wà nígbàládùra pọ̀ kí ọ̀nà àbáyọ wà fún yín 0916159101 à ń lọ à ń bọ̀ ẹ má yìí kó ń bẹ̀ orun burúkú ni kún wa o ìkànnì Diamond FM.
8: Àwa la kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
9: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
8: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: sa kokoro nkin yo seni to ba moju ogun ni pabi nire gugu eyi je ti dagba darugo te re yi jeran be se nfe esun moto si omo oba iwe dola baba oni pasan akokoro baba 30 minutes loko gbogbo n to ba jo ma kokoro eyi tabi kokoro to ba ndani la mu ninu enu boda anti ti o le rerin laarin eyan tori pe gbogbo eyi ti jera ona bayo si gbogbo osoro eyi nbe lodo omo oba iwe dola baba oni pasan akokoro 30 minutes kini tumo 30 minutes yen gan o ma yi eyi nigba te ba debe itoju akokoro nilana ti bile omo ni radani ma lo yo o gbogbo eyi to ti jera eyi to mi ka ma fonu ko ma seje omo oba iwe dola baba oni gba san akokoro ni ke kan si kokoro ti ma dani la mu ninu eyi ni won pe ni sagowo bi kokoro ohun ba gbile ninu eyi o le fa kenu won ma run si omo oba iwe dola baba oni gba san akokoro 30 minutes loni ni Racial Travelers and Tours Head Office ladojuko gere alimi hospital gere alimi roundabout ilorin e pe sori 08057466077 eyi to mi ti o ti yo e kan si baba oni gba san akokoro 30 minutes.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. O kin lokunrin mo kin lobirin o. Adura wa yo ma gba o. Anu Olorun atati leyin re. Oni for dede ni kokan wa le. Oruko timi ni omo ba iwe dola. Baba oni pasan akokoro mi si nkan meji lodo timi o. Ni to ni se pelu akokoro. E ma bo wa du mi omo be iwe dola. Se ba ti de lorin ni Kwara State. A wa ni roundabout Gere Alimi ni Rashaw Muto. Awon ti won gbo ko Eko Eko ni. Ibe gangan la wa e bere baba oni pasa kokoro te ba ti de be phone number mi wa ni yi 08057466077 le kan si 08057466077 eyin lu oni o abeyin tin je abeyin meri fo abodi gba ti kini ba bere irigi wa nwu abo fonu eje wa njade abi ngba mi ahanyan abi awon nkan bi kokoro abi bi awon nkan mi bi egbo ninu enu boya nu enu omode abi tagbalagba abi ti ba nwo se o ba sokunrin o ba sobirin bi eyin ba ti lu o abi irigi lo lu o tawon nje teyan ba nje ba sapa mo sibe pe tun ma da kokoro tawon le ibun pe ni sagowo sangowom lolo ibo npe o ni kokoro te npe ni yoruba ni kokoro jeyin jeyin ara ti gbianju ati rin rin ajo sotun ati rin sosi pe ki lo le mu eyin ti won yo yo yo yo elomi yeyin yin tan lenu elomi o ti ju omo 35 years lo keju 40 years lo eyin ti tan lenu bi en to ti wo 80 ati nkankan o ye ko ri be o yeyin kini ikeji mi tun mu tun da laamu o ti toju ta po tun tan o ti tun bere lapa osi won wa yo eyin toki won yo ti sale ki lo wa ku teyan ma fi wa jeun o wa di eni ti o wa ma lo wara fun abi ko ma lo eran fun o ma di monu bi awon arugbo ti mu asa o da tete ma jade bo boye yin re lu oni o abi ori pe eyin re mi to mo to se boye rigi lo ti da laamu abi ona fun ma jo ni gbogbo gba ku gba awon kan to jo mo bi kokoro a ma fa eyi to ba si ninu mejeji owo enu le lu mi npe ti awon mo de ba ni kokoro enu e ma bo wa do baba oni pasan akokoro won pe wa ni baba 30 minutes e ti won fin pe wa ni baba 30 minutes te ba de be ogbon seju na ni nkan to ba jododo bo ba ti jero le yan lo opolopo wakati nipa oro to ni se pelu akokoro e kan si mi omo ba iwe dola nta tin se ti pe ti pe ni e ma bo wa e to ti fe yo abi e to ti yo ni abo mi tun wa ndun to wa tun ba je po ma fe fori fifo elomi oni le sun nitori akokoro akokoro akokoro lodo temi baba oni pasan akokoro aba ise la ba de be araye lo fun wa lo ko na ma bo olodun lo lanu e si se pa wa ngbo kan dabi alara a toju re loju ese gbianju ma bo wa e ma wa pe number mi yi akokoro yi o le ma merunu ti ba tin yo etutu tete ma bo wa ni Gere Alimi roundabout ni bile se Rashaw Muto ibelawa abi ke pe number mi yi 08057466077 08057466077 aisan ti ogbogun olohun ni bi se yin o iwo teyin ba nda laamu gbogbo ru eyi ke yi ti ba nwo se
0: boya nyo etitu ni abi nyo eje
1: ma bo wa de mi babo ni pasa kokoro
0: eku dede wi o se n tolohun kuku firan kaluku ototo ni dr gambari oba kokoro nu eje fu gbogbo n to ba ni se pelu aise dede nu eje te ti o mo oye ka ro mo kuriri kuriri elomi ti hora hora gbogbo ara ti da padi a mo so gbadumo de ni yeye ka mo hora kura laarin eyan olomo ge mi o lewe lojumo mama tori bo ba ti
2: fomi ara bayi ni omo dabi eni fomi atapara kokoro tin jo si olara bo se ntoju e tun lo lo tun pada o se kan si Dr. Gambari oba kokoro nu eje
3: ni office won tin be ni Racial Travelers and Tours Head Office
2: ladoju ko Girialimi Hospital
3: Girialimi Roundabout Ilorin
2: e le pe Dr. Gambari oba kokoro nu eje sori 081 444 222 92 aisan ti ogbogun ko ni se nikokan wa
4: ami akudede woyi o gbogbo ara ile oruko temi ni Dr. Gambari Muhammad Bashir alase ati oludari Gambari Trado Medical Clinic bayi ati wa ni Girialimi Roundabout ni ori oke Racial Traveler ni abe Omega Educational ni Roundabout Girialimi number tesi ma pe mi si ni 081 444 222 92 lekan si 081 4 le meta e tun wa te 2 na le meta e wa fi 92 pari e oba kokoro nu eje na le nke si yen Dr. Gambari oba kokoro nu eje ba le kokoro nu eje awa na ni tori kan ta nsin ile ise wa na nu won si ti mo wa mo debi wi pe olodun fun wa lati yori lati odun to ti pe seyin olotu itara ti mo jade so ara omo kekeke ni gba miran o le sagba na o itara won o se gba bere si e la lapadi ni ara tita ara yiyun ki ara ko ma papo ki ara ko ma bo ki o si ma seje ki ara ko ma so bi gba ti won de omi gbona si yan ni ara ara apere kokoro nu eje ni to ba ti ko ba kokoro nu eje a ma ko ba awo ara ide eniyan elomi oyun ra titi yo so bi gba ti won de omi gbona si yan lara to ba wa be yo wa di egbo to ba wa pe pupo ju ti ba tin damu e da miran a ma wa je pe apa kan o wa pupa yato si apa keji bi eni ti won domi gbona si lara ti o ba tin yun opolopo elomiran a ma yun won debi pe ti ba yun won debi abe a ma wa mu idamu wa be ni o ma dumo won be na ni o si ma ta won be na ni o si ma bo ti elomi ba we tan ara yo si tun ma ta tabi ko ma yun ara kokoro nu eje ni elomi yo ti ora debi wi pe ti ara ba wa yi a wa dabi eyin opolo aisan ti ogbogun olohun ni bi se ko ni bi se ran e opolopo nkan to ba nse awo ara eda eniyan lati nu eje ni bi ara apere te mo ri ni ti nkan ba ti rin kaakiri ti ba nse seki seki bi igba ti won ba gun ya labere yo mo rin kaakiri ninu ara igbogbo bi to ba rin de wahala ni ma dale sinu ara eda eniyan bi kokoro nu eje yi ba pe nu ara lapeju a ma fantelomi ma ru o si njeun dede ama yo mo ru yo mo gbe nkan mi ni won pe won ni mo pe eje o na la lafi ara eje lemi ti e ba ti wa contaminated ninu ara to ba rin de bi agbari o le fa oju sisu o le fa kelomi kirina re o ma se dede abi ko ma ri bi gba ti oju nta ohun to si yajule tabi ko ma ro ti o si nkan mi bi e ba se pe gba ti eje to ti wa contaminated yi ba ti rin de be ta n pe ni kokoro nu eje oyoju a ma kelomi to ba bere pe ko won gbalẹ ko se awon ise ile to ye ko se boya lokunrin lobirin abelomi ni ko won bere ko won saluwala ti o ba didi oyo mo wa ko oju mo wa pori ara isa kokoro nu eje to ba ti rin de bi agbari a ma fi ri fifo ti o ma lu korokorokorokoro e wa se ayewo to peye lodo Dr. Gambari alase atoludari Gambari Trado Medical Clinic nta wa n pe ni kokoro nu eje yi to ba ti wa wa chronic to ti di nkan to ti gberu ninu ara o le ma ko si ta n pe ni thicker blood eje kini yo ba n pe ta wa n pe ni clot blood to ba lo di oju kasan nibi titin gbeje lo ti eje be ba stop teje ori bi lo bi to yo ko lo lasiko a ma mu awon aye bi to ye keji lo ko ma gban ririri abi ki eyan ko ma rin bi bati bata bo lese abi ki eyan o dabi igba ti apa kan ati ese kan o fe sise mo dabi alara ti eje yen ba tin di pe ko lo bi to ye ko lo eje opolopo are lomi o peye bo se ye ko peye o ama eje ori bi debe lasiko to ye ko debe ti o ba de ti debe wahala ni o mo dale bi riru bi tita bi ese mi ngban bi ese mi kuriri bi pe won fowo kan bi abe fun ti eje lomi ko ni mo pe fun jeun be jale kan na ko ni ma ona wo la tun wa tun le gba ko awon nkan woyi abi to le gba fi da wahala le sinu ara aleri lati nu afefe ya afefe ba fe eyin ma wo ye rupe yen elomi tin lo o seyo sibe eni to seyo sibe won boyo ti laisan kini keji aba isan gbajumo ninu ara bakan na ori ye rupe te ri yen aja eran ati nkan miran alangba o ti seyo sibe tabi ko ti se ibere sibe abi ke ede eni o ti se bere sibe ti kini ye ba pe lori rupe yen a parapo mi rupe ta fe ba wa fe to ba fe sinu nje te da ba ile fi je o le ko ba nu ara ti o wa din ti won pe ni bacterium o ni pe to ti baje to ti di bacteria yen to ba de nu ara e de ni yo form bacterium to si le ma ko sin ta n pe ni iba je fun je do ti won pe ni typhoid a le ko na bakan na latara ile igbanse ti o ba wa with good hygienic condition ti o mo toni toni to teyan wa lo ti nkan yen wa se si ninu ara o le sakoba to ba ile fowo kan eje o ti din ti eje yen o ma fun mu idamu wa fun eda eniyan adura mi fun gbo eda eniyan olohun ni jari ogun ti won pe ni hepatitis iwo to ba ti wa ri pe damu kan ti wa fe wa ninu ara to ni si pelu nkan nu eya nu ara ta mo si nkan nu ti won pe ni alimentary canal to si ni fe si ati lo ogun bile si kan si emi Dr. Gambari alase ati oludari Gambari Tadu Medical Clinic oba kokoro nu eje ti o je ba tun pele nile na to ti pe onje to ja si pe o ti tutu lati bi jeta leyan wa gbe wa wo pe onje yi sise je o tun wa tun onje na je o ti le ni nta npe ni bacteria abi fungi ninu teyan ba je o le gba odi lara ti o si ko ba eje eda eniyan bakan na iyan le ko lati bi ifi eje kan eje ni won fi ni ka sora blade telomi ba lo abi nkan mi telomi ba lo teje fi jade ko ma kelomi lara latara yi pe eje to ba ti ni isoro o le ko ba are enikeji paapa julo latara awon eda eniyan mi nipa ka fi enu ko enu fun eni to ba ti ni awon soro kini keji lati nu enu fun gbogun ta ba ma si ka ri pe nkan to mo toni toni to si daju wi pe nkan yi o laba won kan to le ko ba ara iwo to ba ti wa ra awon apere tin so ye ma bo wa do Dr. Gambari oba kokoro nu eje olotu kokoro nu eje mo wa ni ilu Ilorin ni round about gere alimi e bere rashiao labe omega educational center ni ilu Ilorin te ba ti de gere alimi abi ke pe number is 081-444-22292 bakan na awon omo kekeke to ba sun ara riro ara nro abi ko sunkun loju orun pe ara nro tomo ororun sun omo le jeun dada lati bi omo odun kan be lo e ma gbe won baba do Dr. Gambari oba kokoro nu eje egun ni so omo ni o egun ro ni o ara ndamu omo ti wa sunkun otutu nigba toru ma won ara yoku re omo ti o sere dede abomo ba nsunkun jade loju orun latara bi inira kini abi keji egbe wa ka wa se ayewo to peye fun omo na ka le mo ki lo le je ran lowo fun omo na olohun ni gbo omo yin lowo oni gbo omo lowo re ko ni gbo omo temi na e ba sami e ola ti to bi anabi wa muhammad sallallahu ta'ala wa alaihi wasallam oba kokoro nu eje Dr. Gambari alase atorudari Gambari Tadu Medical Clinic e kan si mi ni round about gere alimi rasha omoto ni e bere fun te ba ti de round about gere alimi e bere rasha omoto li abe omega educational center ibe gangan ni mo wa leti riwa round about gere alimi ni e ti bere nilu Ilorin nipinle Kwara iwo to ba ngbo mi boya lati gbogbo ilu te ba tin gbo mi ilu Kwara lawa te ba de ilu Kwara nilu Ilorin e bere gere alimi te ba ti de gere alimi ni ke pe number 081-444-22292 number ina ni WhatsApp number to ba ni nkan kini keji te ba fe so gbogbo awon nkan te ba tun fe mo nipa nkan ta nse ni ile ise Gambari Tadu Medical Clinic a so fun yin lati ago mesan aro di ago mefa ale e mo ba wa nbe imi na le mo foju orin ju pelu Dr. Gambari alase atoludari Gambari Tadu Medical Clinic iwo to ba ti wa gba card ile ise ti wa abi oni card ile ise ti wa lowo ayewo ofe o wa fun gbogbo en to ba ti ni card wa lowo ngbogbo gba ku gba te ba wa mo fi gba lare dola o tete kan si Gambari oba kokoro nu eje aisa ti ogbogun olohun ni fi se niko kan wa o omode ni o agba ni o ti ba nri awon apere nkan ti mo so yi e mo bo wa do Dr. Gambari inu nkan ta fi se igbiyanju olohun o gba fun wa mo wa fi gba lare dola tete ma bo wa si round about gere alimi ni ilu Ilorin ni Kwara State ti e ba de office wa ayewo lako si fun yin leyin gba te ba gba card yin lo fe e se ayewo yin o je a mo ntoju ti a se fun yin ni agbara olohun a si si pelu owo perete aisa ti ogbogun olohun ni fi se ko ni fi se niko kan wa o ami
5: abi ati block emi kan ti mo so ran e jan papa emi na la ni o Omo se ran pa be lo jeje mo to block in ti onoju oni yosu to lo kin to block si kan o ka to block si le mi o mo gan ko mi o fi le ma lo ke ko fi le ma lo ni ti o ba ti ni agbara ko ma ka ya soke papa ko lo ma ja ku ki ko to ko fi o kan ara re bale ti o ba ti lagbara community o le bale won si le bale tori kota tawa ni pe eyan lo wa waju ta en to wa leyin pure nko kini ko si e ko to ta lo ni jasi mo to ba ti lagbara kota korora la be si wi o nge si la fun ara re to ba lagbara re tori bi mo lati mi fun ara mi o bo sa agbara ju agbara ani ati ti yan jura wa lo ko kan mo dare la mo ni pataki e ko to ta lo ni jasi mo ru ko mi ni komisela lati odo fe community
6: Eshon. Hello, Kale.
7: Hello, Kale.
6: Eshon.
7: Mi da de vla.
6: E Kale sir.
7: Ya mo de so mi. Da lo mi ni gba je o.
6: Ami.
7: Oruko mi ni abate dagba, atoke bonke.
6: Eshon.
7: Seri etun fe da ti. Oni ti omokunrin to lo on fe gbe kota. Seri kota. Kota. Ko agbe kota alafo ti e won ni se kan ti o ba ti lo lo ko agbe iwajo ojo ti e to ba ti gbe tan ko ku yan re ku me kan mu aye mo lo ko se ti o ba ti pe se ri amon community won go ro se be fun o lo ni wa community dede mo wa community dede ti community wa ti strong awon le so be mo le so be fa won yan ki lo gbe yan lo le da tan o gbo an ti e wa be na pon o pelu mi ni mo ti rowo gan àmọ́ wà lóyá la igbó gbà tó ń ní tó ń ní wákò mí ti dé ní wọ́n fi halẹ̀ mọ́ tó bá kó mọ́ sọ pé wọ́n ta dúkìá wọn ọlọ́run bá yóò sànù ìyọ̀n àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní kìyà tí ó sọ̀rọ̀ pẹ̀lú omi ojú tó ní ọkùnrin tí ń ṣàìsàn láti ìjọ ẹ̀ ọlọ́run bá kó sànù ìyọ̀n ni àsìkò tá a wà yìí kò sẹ́ni tó mú oògùn kankan ọlọ́run bá náà lọ Ọlọ́run bá yóò tún ṣe Amẹ́ríkà kan sún mo fẹ́ sọ fún tó bá àwọn kan tẹ bá kó lè já ìwé kan tó mọ kó mọ kí nǹkan kan fún tánú bá ní owó lòtítọ́ wà láì ọ̀rọ̀ ló dayọ̀ bọ́lá ìwé àwọn ìwé kan bẹ̀rẹ̀ pé tẹ́ ẹ máa ń jẹ́ wà láì bàbá mo dá tẹ́ ẹgbàá ìwé kan náà lòun náà jẹ́ ó ti ní nǹkan tí ń ṣẹlá fún tó lọ bá wo dáadáa. Ọlọ́run bá yóò bà sí rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lòun lọ báhùn. Ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹta èyí tó ní ó rẹ àwọn ọmọ òun tí ẹ tọ́mọ rẹ̀ yìí kọ́lọ́run bá kó sànù wà kò sí nǹkan tó wà ní ayé tí òun bá ti ní sẹ́ lọ́wọ́ kò sí èyí ò lè rí oúnjẹ jẹ fún yàn kọ́lọ́run bá kó sànù ọmọ èyí mọ̀jọ ọmọ ọlọ́mọ ọlọ́run bá yóò sànù àdá máa ń dẹ̀ bẹ̀ lọ. Orúkọ mi náà bá ṣẹ́dọ̀ àgbà látòkè bọ́ǹkì.
6: Ẹ ṣeun. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
8: Kọ́lá aláṣọ́kè ló kọ́ mí ta gọ́wọ́lé lọ́rọ̀
6: mr adébíyà.
8: Obìnrin kí àwọn àdúmílẹ̀ arago ọlọ́run níjẹ́ kó bàjẹ́. Mo sì kí àwọn àgbàlagbà náà àwọn ará ṣukúrà wọ ẹ̀mọ̀dì náà. Àti kọ́ mi ju ogó láàrin ọ̀sán ọlọ́run sànù wa. Sẹ́ni tó lórẹ̀ òun tọ̀ ìwé ń bẹ ògún bẹ àmọ́ ṣíìtì náà fẹ̀rọ pé wọ́n wà wọ́n ní àwọn rúlà rẹgúlẹ́ṣà kan láti àwọn tẹ́sì kan àwọn sì ríhun náà àwọn ẹbí ká dàkún tòmítọ̀ náà ẹni tó bá jẹ́ bí ẹni lé bí ẹni o tó bá rẹ̀yàn tẹ bá gbìyànjú láti gbé lọ sí tẹbí bá dárúkọ pọ ó torí tó bá ti pé nìyẹn wọn wà láwọn sùnkú lẹ́yìn rẹ̀ ìbò tábí wẹ ẹni láàárẹ̀ mr adétúlà látàbá péjú sí ẹkẹ́mi ogún jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ló bàjẹ́ ṣá ọlọ́run sànù wa níbi tí nàìjíríà wà náà nìyẹn tí ìyá òun náà lẹ́bíbọ́dì ń ṣe báyìí àwọn ọ̀dọ́ ká mú gbàdú kójú kó sọ́kà kára tí ọmọ ẹni táwọn ṣe táwọn.
6: Ẹ̀lú ẹ̀ka lẹ́wọ̀.
9: Ẹ̀lú ẹ̀ka lẹ́wọ̀.
6: Ẹ ṣeun.
9: Kọ́tà rẹ̀ pẹ̀tọ̀.
6: Yes, ẹ ṣeun.
9: Nípa ti ọ̀rọ̀ kọ́tà yẹn mo fẹ́ dá sí. Ẹ̀ka pé kọ̀míkì yẹn wọ́n kọ pé kì í ní bá dá lábàá pé ṣé wọ́n yí dáwọ́ kọ̀míkì kí wọ́n lè dáwọ́ pọ̀ kí wọ́n jà wá pọ̀ pẹ̀lú wọ́n lè dáwọ́ yẹn pọ̀ náà pé kí pọ́síbù fún kò ní tó tẹ́ nìkọ̀ọ̀kan máa ná láyé pé wọ́n kọ pé kì í kọ̀míkì yẹn ni so wọ́n náà máa pé mọ́là ní abáwọn là tó tó bá dẹ̀ ti rọ̀ wọ́n á dẹ̀ máa ra ọ̀sán tó ṣe kí ò ní fi dí ìgbà tó bá yá tọ́wá ti rọ́ gbọ́kù so wọ́n á tó ṣe dáadáa báyìí kò fẹ́ dájú náà nìyẹn.
6: Ẹ ṣeun. Ọ̀dà ọ̀rọ̀ kọ́tà kò jẹ́ mọ́ kọ́tà ọ̀rọ̀ yẹn ti tẹnu bí kúrò báyìí. Ẹja wá dá sí àwọn ọ̀rọ̀ mi torí ẹ ń bá máa pè wọlé báyìí kò láǹfààní láti dá sí ọ̀rọ̀ kọ́tà báyìí.
10: Ọmọ Bajilu Adetula kalẹ̀ ẹ̀pẹ́ ètò ẹ̀pàtàárọ̀ ẹni tí ó sọ̀rọ̀ lẹ́rìn mo kí kú oríire o oríire tó fẹ́ ṣe òní ò jẹ́ oríta. Èmi náà wá ń bẹ lọ́run náà nú ẹ̀ pé ọlọ́run ní jẹ́ kó ríta. torí tó bá rí ta a nira fún àti rà o òun lòun lérò pé gbèsè tó wà lọ́rùn òun yẹn ohun tó yẹ kó ṣe ni pé kó para mọ́ kó kúrò láyìíká abẹ̀rẹ̀ ọ́sùn kan ló máa lọ ṣẹ́ńbì kan ni o bó ṣe kó lo kó lébírà kó mẹ́kì ọ̀pẹ́ ohun tóun níbi property yẹn torí ta bá wádìí lẹ lọ́wọ́ ẹni yẹn mi rò pé ó ṣeé ṣe kó ní nǹkan tó jẹ́ asset bẹ́yẹn lọ́wọ́ ilẹ̀ dẹ̀ máa appreciate ni to depreciate so tó bá wà tà ó máa le díẹ̀ o àti rírà so ó bẹ́tà bí ọlọ́run ṣe ń ṣe tí ò rí ta wọn ó má rí ta three àmì ni bẹ́ẹ̀ ni ló jù tèmi and I'm certain mo ti lé experience tó jọ mọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ yẹn so you should not even attempt selling it kó wá order miss bó ṣe kó lọ ṣe àárò kó má ta o mo dé kí kú oríire pé kò rí ta mo dé tó wá ń bẹ lọ́hún pé ọlọ́run jẹ́ oríta ṣeye kéré jù ń tọ́lọ́hún fi ṣe tó fi rira tó wá ń ronú títà ń sìn torí pé òun fẹ́ san gbèsè nàìjíríà gan jẹ gbèsè kò dẹ̀ sẹ́yìn tí ì jẹ gbèsè so kó sáré bóyá máa yanjú ẹ̀ ní kọ̀ọ̀kú wá kúnrin ẹsẹ̀ ó lè rìn kúrò láàyíká bi tó wà kó travel lọ kó lọ ṣe at least ó máa ní iṣẹ́ kan náà ló ṣe tó fi ra rẹ̀ bóyá ó máa jáde ni àwọn tó bá rí pọ́n ṣe ń rí iṣẹ́ gbà kó súnmọ́ wọn.
11: ọ̀dà arákùnrin ọ̀gá o ọ̀dà arákùnrin kan fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ ẹja àgbò kó lè bá àjọra
12: wọn. mo láti ìlú tó lọ́run mọ̀ ó nìkan tó wọ́n ń kun mi lómi ní ẹ̀kọ́ lọ́gbọ́n ẹni nípa ti ìyàwó mi ó ní ọjọ́ iṣẹ́ ló gbé mi wá láti èkó de ìlọrin bí àdéhùn ọlọ́run ọmọ kan ní obìnrin kan tó dẹ̀ wà ní bìyí àbí tí mo gbà mo dé sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi bí wọ́n dẹ̀ gba lẹ́sí fún mi ó jìnà síbi iṣẹ́ mo kó tó kún wọ mọ́tò lọ kún mọ́tò bọ̀ mo ṣàbẹ̀ sí wa mbẹ́ àdẹ́mudẹ́ wa bá ọmọbìnrin náà ẹ̀jọ́ ó dẹ̀ lé àfẹ́sọ́nà ó dẹ̀ ń pa èmi ló gba àfẹ́sọ́nà ẹ̀ mọ́ mi ọkùnrin ọ̀tí wà lẹ́kọ̀ọ́ ó dẹ̀ ní pọ̀kì pé àwọn wà lé o ó dẹ̀ bá mi jẹ́ tìlé pé ọ̀dọ̀ àwọn pẹ̀lú kan sẹ́ẹ̀ kó bẹ̀ ẹ̀ ó dẹ̀ jẹ́ tìlé fún mi gbàgbọ́dọ̀ ìmọ̀ inú ní gbogbo kọ́pàdé èmi àti ẹnìkan la kàn pé òkè pé ọ̀nà gẹ̀ẹ́tì fún àdé mo dẹ̀ mọ́ ibi tó ti ń tajà èmi ti bẹ̀rẹ̀ mi kò lè jìnà sí ọ̀rọ̀ ibi tó ń tajà jìnà sí ibi tó ń tajà ilé ọ̀rẹ́ mi níbí ọ̀rẹ́ tí mo mo dẹ̀ sọ pé kòkó máa wá lé nítorí ìyàwó mi ń bọ̀ nígbà tó dẹ̀ gbá lé tán mo dẹ̀ ìyàwó mi dẹ̀ kò ju bí oṣù kan ṣá ìyàwó mi ṣá dé ìyàwó mi dẹ̀ ṣe dé inú àjọ wa ìlépò wa ìṣe ibi tí mo kò sí problem but ó sì báwo ni mo ń ra tó àkọ́kọ́ jù lórí iṣẹ́ ló bí mo ṣe bí ìwé tí wọ́n àti sọ̀rọ̀ yàtọ̀ sí ìyá ẹ̀kàrọ̀ mo lè ṣe ẹ̀wọ̀n ìyàwó mi ẹ̀jọ́ mi ò wá rẹ̀ because even ìgbà tí mo ṣe débi mo ti rí kí àmì tó dé ìgbà mo ti wà bẹ́ẹ̀ bí oṣù kan kí àmì tó dé gbà tí mo ti rí pé bó ṣe ń ṣe ni ti àwọn kan sọ̀rọ̀ lọ́yìn náà báyìí kan tọ̀rọ̀ lọ́rọ̀ rẹ̀ pé ìyàwó mi àjọ ò ibi tí mo fẹ́ sí lélẹ̀ gbàgbọ́ dẹ̀ débi mo dẹ̀ fi sí ibi tó ti máa kọ́ṣẹ́ ibi tí mo fẹ́ ìlàwọ̀ iná mi ò fẹ́ rí ìwàṣẹ lágbájá bọ̀ tí irú tẹ́lẹ̀ tí ó gbalé fún mi tí ó yẹ ní kí mo fi ara gbalé mo dẹ̀ ṣàlàyé fún pẹ́tò nǹkan bó ṣe rí bí mo ṣe gbalé lé ọdún ṣàṣọ in case tí wàá mọ̀ pé ọba tẹ̀lé ìdẹ́ni tí bá a because ìgbà kí àmì tó dé ìgbà mi wà ó máa bá mi pọ́n mi ìyá kan náà tó wà ní ilé wa ó máa bá mi pọ́n mi ìgbà tí àmì dẹ̀ dé ohun tí ló sì ń pọ́n mi ìyá máa ń pa pé kò sọ fún pé mo dẹ̀ sọ fún yàrá pé ẹ̀jọ́ ibi tí ẹ ti pọ́n mi fi ran ìyàwó mi ó lè fi ran ìyàwó mi náà everybody kò sí problem kò sí anything bó mo sọ fún àmì jọ o ẹ̀kàrọ̀ mi ò wá ọ̀rẹ́ because mo ti rí bí o ṣe àpọ̀ nílé but àwòsí pọ̀ jù tó ń bá yìí náà kó máa sọ̀rọ̀ ẹnìkan kó máa sọ̀rọ̀ lágbájá kó máa sọ̀rọ̀ kan rẹ̀ kí o fẹ́ o ṣe wá ọjọ́ ìyẹn ò wá di àná ìyá òun wá bèrè lọ́rùn pé tí ìyẹn bá ti ń bọ̀ láti ṣọ́ because ìyẹn máa ń ṣe ìrìn òun máa wá láti ṣọ́ bóyá ó lè jẹ́ ìlú ìdẹ́ nígbà yìí máa lọ bọ̀ ìgbà yìí máa tàwọn ọ̀rẹ́ mi ìnú a máa yọ ṣeré jáde àwọn ọ̀rẹ́ mi ọkùnrin ìyá mi dẹ̀ mọ́ ami wa ba mi di e ma le ba mi di o to di wole wa mi o ma to bi na ba mi bi na te ti go si bo mu je ba so lo nsi ba won wo bo but you know o sa anu lo sa aro e o pin bi ah eh ti ya la ba ya wa ti wole emi na igba ti mo an fi wole mi pe wi ah ti si ba ko si denti ki yen ko mi lo gbe ni because mo wo pe because I think the people can do you know the people can do is that in the lens two more coco. Who know at least because she all the people are imagine for that matter they say show my jay at you at your one lady who jay at you at your one lady show me my so come for fail because don't do many because suppose it's so long because we like one line in that year abi ko gba to pa en ti la gba ba ti de asiko yin le nuno ma di ah se o fe kun su sita ni okay eyan to le ta ja ti e gba mi wa se ko ya igro so ma ta yu do mi en sa awon to se do mi ni n ta su ta rice n ta spag no gba mi de da won ma fe jo je le gba mi le je bi 11 lo ma wo le gba mi le je bi 10 lo ma wo le ya ma lo pe gba ti pe ko pe si ra di na wo le no ko wa inu oro yen kan because mo fa ki awon mo Nigeria ko kan wa kan gba mi ni mo because mo fe n ba ti cashion inu inu bi mi se bi mi laaro e mo ko wo ki bia because iru iru iwa iru oro wo ni because inu bi mi laaro e pe ah se kun ko inu mi n ba fi inu mi o n ba mo ma gbe kun fo kan ada kan mi o de wa lara meji tori e ni mo pito e ma inu because inu pito e je
11: ti la gbaja ba ti wole time yen na ni bo na ma wole se ti se pe en rira won itumo e ko nu eyin omo Nigeria bo le se roro isi kini ki ara kun yin se se nkan to wa nle ko le ba jura mu dada kini ko se 0916159 1011 oni number te pe si lati da se oro 0916-159-1011. Ambo, e ja soju opole. E ka le o.
13: E ka le,
11: sir. E se on.
13: E se le kwetu.
11: Yes, sir.
13: O wo yin le ri beto yin agbaro lo.
11: Amen, sir.
13: O kwa ja di mo la la di ta oge pa ni lo.
11: E se on.
13: Se li mo ki o bini ye da da. O ni fi oko re.
11: Mm.
13: E bo si si. Bo si wa biri. Ko ti mu da wa ko ti mese ka wa so ko ni ni la ti sala ifu pe la ni la to lo ko se ka la mo
11: oda
13: mo wa fa ka ti o ni ti lese de ko wa da kun tu lo lo o be ni wa lara bi ju wa lara ka mo si owo re no be mo na ya wo mi ri o si ma dun mi lo kan to bu che gbe gbe se yen ri laye ni kọlọ kò dákun kò tọ wa sọnà
11: amen
13: ìyàwó rẹ tí kọjá rẹ kò sàlàyé fún mi nítorí bínú bí
11: ẹ ṣeun
13: god bless nigeria
11: ẹ ṣeun dúpẹ o ẹlọ ẹ kálẹ o ẹ ṣeun amen ẹ ṣeun
14: ìgbà tó ń dọ́sí tó ọlọ́wọ́ ní gbálẹ́ wa mú
11: amen ẹ ṣeun
14: ilé tí mò ń dà mú
11: amen ẹ ṣeun
14: orúkọ mi wà pé sí ìlú dáadáa
11: ngbà yín
14: nje mo da tin le mo se kokun eyan ko te ni ipo o ju ko so bi en afa mi ni se ro ni won o ma de en wo mo se ba tin bi bi wa tin soro ti en mi se bi nu o si wa o se en to ko si su bi se wa ni se bo se bere o ju ko na ni sa la e fon lo bo se bi bo se bere yen o bi ni no bo si ko bi ni kokun e ba ti ti o wa ti lagbaja ní àti òṣìṣẹ́ kan láàrin ní àti ẹni yìí tí yẹn tí yẹn ó pèsè òmíì pé kí ọmọ tí wọn fẹ́ra ẹ̀yàn tó òṣìṣẹ́ kan láàrin wa. kọ́lọ̀ ọdún bíi tí wà mẹ́wò tí wọ́n kan láàrin wa lẹ́yìn kíkọ tí wọ́n kàn kíra ẹ̀yàn kò jù báyìí náà lọ kò lè tún bá àwọn ọmọkú náà kó sàánú kó mọ̀ dáadé wa rí.
11: Amina ẹ ṣeun ẹlọ ẹ ká lẹ́rù.
15: Ẹ ká lẹ́rù.
11: Yẹ sá ṣeun.
15: A ti ìlú rẹ̀ ti ní ọjọ́ sọ̀rọ̀.
11: Padà.
15: Gẹ́gẹ́ bí ẹni ọjọ́ sọ̀rọ̀ kalẹ̀. Sùúrù náà ló gbà á rí pé obìnrin tí ó bá ní ṣe ọkọ náà ni ó máa ń jowú láti béèrè pé nǹkan tí ó ń da ọkùnrin sí ojú papọ̀. Wọ́n dẹ̀ ní àìṣẹ̀lẹ̀ tí bò sí tó ní àìmọ̀ bí èyí ṣe tí ó ṣe àbí kọ́nà tí ó sọ gbòdì wa. Tí ọkùnrin yẹn kó fẹ́lẹ̀ da obìnrin yẹn lóhùn ó bá ti jẹ́ ó sọ ọ́ ọlọ́run dalẹ́wà ọlọ́run dalẹ́wà rú.
11: Ẹ ṣeun ẹ̀lú ẹ̀ka lẹ́
15: Kade.
11: Ẹ ká lẹ́ sá.
15: Ẹ kú ètò náà.
11: Yes sir.
15: Ọlọ́run ni yóò bàjẹ́.
11: Amen.
15: Ẹ rí obìnrin yẹn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ síwájú. Obìnrin nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Ìwá obìnrin ti ní ìwá obìnrin ti ní. Àfi ọkùnrin tí ò bá ọdọ sáǹdì obìnrin dáadáa tó lè ní ìwà òkúta lójú ìwá obìnrin ni. Kòtò yẹn náà kò ní sùúrù. Kòtò tí ní ẹ bá lọ lẹ̀ bá di ọjọ́ kejì tó kò kó àtàlà ìṣòro ìṣòro ìmòjì. Ọ̀gbọ́n obìnrin ni kò má fi inú lọ́lọ́ ìmìdálé ẹ rí. Ìmìdálé gbogbo wa rí.
11: Ẹ ṣeun. Ẹ̀lọ́ ẹ̀ ká lẹ́hùn.
16: Mo ká dé tula.
11: Ẹ ká lẹ́ sà.
16: Ẹ ká lẹ́ ẹ̀kú ètò.
11: Ẹ ṣeun sà.
16: Àgbà wa gbà ẹ́ láti yọrí.
11: Àmì sà ẹ ṣeun.
16: Mo kí gbogbo olólùfẹ́ dayamandi pátápátá.
11: Ṣeun.
16: Àdúrà wọ́n gbà wá láti yọrí o.
11: Àmì sá.
16: Kí n tó dá sétò mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìyá kan rìn máa rí lórí ètò yìí. Oṣù màmí rí. Àwa pàdé ní POS mo lọ gba owó kan lọ́dọ̀ eré ògo ní sáìdì olúọdẹ. Ìyá yẹn wá gbọ́ tí wọ́n dá akọ babalájì fẹ́ ó lése mi ni mo jẹ́ bẹ́ẹ̀. Mo lé mi ni njẹ kọ́ngbó kọ mi wá ó ló mọ̀ mí lálẹ́ káàdì bọ́yá gbọ́ ètò torí ó ní òun fẹ́ pè lálẹ́ òun ọmọ bí wọ́n ti ń pè mo wá fún nọ́mbà stúdíò mo fún ní gbogbo ẹ̀ bọ́yá gbọ́ ètò tí mò ń sọ yìí káàdì 1000 lọ́rà fún mi lálẹ́ yìí o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ ògùnkò olólùfẹ́ dayamandi fm.
11: Èyí
16: tí mo wá fẹ́ dá sí lórí ètò yìí àwọn community àṣegọ́tà àṣegọ́tà ẹni ọba ṣe kọ́lé tálà wá sí ààyè bá wà fún tọ́ba ṣe gọ́tà ọlọ́ òun náà ti mọ̀ pé dandan lòun ò ṣe káwọn community wọn dákun wọn oníṣòwò fún wa ìjọba kù díẹ káàtó fún ọlọ́run máa bọ gbogbo wọn láti rí o ẹni ó ti dèrò òkè kò ní dèrò olè lágbára ọlọ́run èrò wájú òní dèrò ẹ̀yìn o wọ́n dànù rẹ o tèmi nu ẹ máa ń kí ẹni tọ́ra káàdì 1000 fún mi lálẹ́ yìí o
11: bí
16: máa ń kó ètò lálẹ́ yìí o dúpẹ́ lọ́wọ́ rẹ o.
11: Ẹ ṣeun.
17: Kí ni èmi fẹ́ dá sí níbi tí ọkọ tó sọ wípé ní ìyàwó ó lérò pé bóyá òun àti ẹni tó bá wọn gbalé wọn jọ ní nǹkan kan pọ̀. Ṣé ẹ rí irú ẹ ti ṣẹlẹ̀ tó ti sún mẹ́mi náà rí tó ṣẹlẹ̀ sí ni ẹ rí lálẹ́ pé ṣó ti yé fẹ́rẹ́ pé àwọn tá a jọ wà nílé wọn fẹ́ máa fi ba inú mi jẹ́ láti fi sọ pé kí torí wọ́n sọ statement kan rí pé èmi àtọkọ mi àwọn ìgbọ́ já wa rí. A dẹ̀ máa ń jàbọ̀ àárín ara wa la ti máa ń parí ẹ̀. Ṣòtìyé wọ́n ṣáà sọ̀rọ̀ yẹn bọ̀ mú wá sọ fún ẹni tó jẹ́ àǹtí mi kan máa dúró dádì mi tí mo gbé bẹ́ẹ̀ péyà àǹtí mi báyìí báyìí ẹni yẹn ló wá làmìyàn yẹn pé má kọ̀fọ́ǹtì ọkọ ẹ̀ má bi lórí ẹni tí o kò rí bẹ́ẹ̀ pé àárín wọn ni wọ́n rí wúmà yẹn ni kó ní sùúrù kọ́kọ́ náà dẹ̀ ní sùúrù wọ́n ṣàlàyé fún kó má gbọ́ wọn ni wọ́n pé tọ́láwọn míì wà nínú ilé tán máa ṣe sọ́kùnrin tọkùnrin bá ti wojú wọn báyìí kò sí nǹkan tán lè ṣe láti fi dánú ilé wọn rú ọlọ́ọ̀fun ní ṣeun àtọkọ ìyàwó àwọn nìkan jọ ní sùúrù fúnra wọn ó dàbò.
11: Ẹ ṣeun dúpẹ́ o ẹ ṣeun. Bọ́dà ẹja sáré tajà kí n tó tẹ̀síwájú olọ́rọ̀ kan tí màá tún lò látọ̀dọ̀ arábìnrin kan àwọn arábìnrin méjì ni wọ́n sọ̀rọ̀ yìí. Taba padà di láǹfààní láti dá sí ọ̀rọ̀ náà nọ́mbà tẹ sọ síta sí 0916 159 1001.

0: understanding is painful, no? But still, imagine can get carry. Come on, don't go to bring a problem in your marriage. It's just really long. It's pretty cool. It is salary fun. It is so fun. We come up to my Jackie. We repeat our emo. And you talk things through and be happy.
1: Hello, Mr. Adebola Kale. Hello, my dear sister. At your job. Yeah, Saturday, so we posted so on Monday. No, ma can listen to radio.
2: It's on fiance, Larry Shajonta.
3: Hello, Ekale, who will come then? Hello, Professor Sipanu. I don't know, Professor Bamon. As you may pay, be on your marriage, yes, be on Meji. So for our Korea, Lokoria, Quebukon in only. Maybe after the new year, Kiro Kuni by it, she might be, baby, confer padassi, or dog bringing a padda. I was your possible to the equate, or bringing alone she responsibly to some of the tone she got, don't shower. Call that to the book when you don't only lay. Sometimes all this of confer pad will be buying. So I drew there for me, new one.
2: That's a well. In a carapace. Mo mọ pe arabinrin lasan boya o ti gba o boya won ti gba o a ba mo ṣugbọn imọran o le ni fun arabinrin number te pe se ni 0916159101
4: ikale ejo mo fe so sita ni mo fe so sita bi of a very close friend to wa ninu wala kan to ye po lagbara wala yin lagbara gan Ejo, iba mi gba ni mo. O ti marry for like 16 years. Ko somo ko sin kankan. Family o ko fun ni simi. Ko ti ri simi anyway. Bi ko lo ni. O so sha trampo ni lo. So le ni jo meta. Ni bi last 2 months, less than 2 months sha. O wa lo se ase masi kan. En to ti fe ri gba kan ko gba to fun wa si ko to marry. O sha pade somo somo. Nkankan da won po ye balasepo lekan o ba do yin o yin tin lo bi 2 months bayi ninu e so sha last lo se church so fun pastor pe nkan bayi ma lo sele pe to nkankan bayi lo nse o o de ti loyun o ko won de ko lo loyun o so pastor won wa ni pe oyun yen ko lo yo ah ko lo yo We could look to Baby on my point and have any problem. A joke, why in the state of dynamo or rainy animals of we rainy? We could loyo. We could loyo a combe. A joke in the cush. Could he suffer? Could he suffer? We could loyo. Could they confess for a joke in the cush? We could also start to look at a minute a joke in the cush, a joy rainy lily, a joy shaman, Bammy Bannimon.
2: 16 years ko gbo pa ko gbo po olo jagunta lo ba di nkan mi mo lowo hey olorun ba awon kankan wa ti a ma n ba yan so pe ko lokanu ko mo epo to wa o fi n ba n ba wi pe arabinrin ara iya o le gbọmọ awọn kan ti n fun wa nimọran pe ko si imọran fun arabinrin ti pe ko mu ọmọ ko mu oyun naa ko fi pamọ wọn ni ti gbeyawo ba ma tuka ko tuka ẹnikan ni kini re obinrin lalai lọnu laye oga o da.
5: 0916159101 Ekale. Yes, sir.
2: Kí wá ni kí wọ́n ṣe báyìí?
5: Orí nǹkan tó máa ṣe kókò ní ìpínlẹ̀ gbé yẹn ni. Òun ló tó wá kọjá ìdí ẹ̀ tó ń lọ sọ́dọ̀ ẹnìkankan. Sọ́dọ̀ ẹnìyẹn lọ́dọ̀ pásítọ̀ lọ lọ rí tọ́nà ti sọmọ fún. Pásítọ̀ ló nílò lọ́dọ̀ pásítọ̀ kó tó sọ. Ọ̀rẹ́ ní pásítọ̀ sọ̀rọ̀ ọ̀sọ̀ gbogbo arábìnrin yẹn ti lóyún kábìnẹ̀ pé pásítọ̀ yẹn rí ìrìnàjò náà lọ. Ń jẹ́ pé òun gangan ni kókò ìbìrí gbé àdúgbò yẹn. Ẹ ti kì í ṣebi ni pé nínú ẹ̀dùn kọ́ lọ láńgbé nínú ẹ̀sìn lẹ́nu gbogbo sọ́fẹ́sì wà. Èyí ti kọ́ káńsọ̀ ìbí ọ̀bá sẹ́gbẹ̀ ẹwọ́ títí kálukú ti wà náà.
2: Ìwé
5: ṣe iṣẹ́ já pẹ́ẹ̀sì káwa lára mú lọ́wọ́ ta ló lè gbìyàn tu wàhálà pọ́wẹ́sì. Ìyá tó ń pẹ̀ ní kéṣù náà ni wọ́n ti ta ló lè gbìyàn jẹ́. Ayé ti sọ́ọ̀sì ń ká lọ sí wọn sí ìgbẹ́ rẹ kọ́ wá máa kọ́ ọ̀pá sọ̀dà ni kọ́ wá kún fún àdúrà sàrà ju àdúrà náà ó ti sàrà tó pọ̀ ọmọ yẹn á jẹ́ ẹ̀jẹ̀ nìyẹn ó sì kú ọbẹ̀ àtàpàtà kọ́ àkókò ṣe jùlọ nígbà tó ọlọ́run wá ṣàánú ẹ̀ ní ṣàánú àwa náà ọ̀ àwọn ọ̀dọ́ ká fún gbàgbé ká ní ìrìnàjò mẹ́rin tá à ń ṣe.
6: Kalẹ̀ olóòtú ẹ̀mí dandan lọ́hún mọ́ láti ìlú tọ́lọ́hún o ti wà lé ọkọ fún 16 years yẹn olùfàyọ àwọn wòlíì wòlíì ẹ pé kò lọ yọ o ìmọ̀tẹ́ máa gbà ábìrin yẹn ni pé kó máa yọ o tó ti wà ọdún 16 years o wá lọ o.
2: Ṣé ti ń gbọ́ báyìí kò sọ́nà bẹ́ẹ̀.
7: Kò ní ì sí ìgbà padà torí láti ìgbà tó ti lọ yẹn ọ̀dọ́bìnrin náà ló ṣí tì. So ẹni tó lọ sí gan bí ẹgbẹ́ yẹn ni so bẹ ó ṣàwà ń bẹ̀bẹ̀ àsìgbà ẹ̀dẹ̀ ni kò ṣe nǹkan kan lórí àwọn ọmọ pé bíyàwó sanwó sukúù àbí oyin kankan kò sí nǹkan tó ń ṣe so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bẹ̀bẹ̀ ẹnu bí jọ ẹnu bí tó sì lé ní èyí ọlẹ́ṣẹ̀ wá padà ń bẹ̀ mí tó ń pe àwọn yẹn bẹ̀rẹ̀ mi dẹ́sọ mi pé ìyẹn sì lọ ó ti lọ nìyẹn so mo fi wá rò pé kí n sọ síta pé kẹ fi lè gbà mí ní ìmọ̀ràn pé kí n kọ́kọ́ gbọ́ ìmọ̀ràn náà sókè tó mọ what next to do sọ́nkà tó ṣẹlẹ̀ ní ẹ̀ṣẹ̀.
2: Arábìnrin tí wọ́n ń sọ síta yìí ìbéèrè tí mo fẹ́ bí ni wípé ẹni tọ́mọ ọdún mélòó ẹ̀yìn jẹ́ àkọ́kọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe báwo ló ṣe ṣó ń lọ ṣówó oṣù ẹ̀ ń lọ déédéé. Ìbéèrè kẹta ni wípé ọmọ mélòó ló wà láàrin ẹ̀yìn àti arákùnrin ẹ̀yìn lẹ̀ ń tọ́ àwọn ọmọ náà. Ìtọ́wájẹ́ bambaba rẹ̀ ni wípé kí ni àfojúsùn yín gẹ́gẹ́ bí obìnrin ṣé láti gba arákùnrin padà ni tàbí láti tẹ̀síwájú láti gbà tí o ti fi yín sílẹ̀. Nítorí arákùnrin ta nípò padà tẹ ń bèrè ọ̀rọ̀ yìí àmọ́ kan kó tọrùn bọ̀ nígbà míì a máa ń sọ fún àwọn èèyàn tí àwo yín tàbí ọkọ yín bá fi yín sílẹ̀ fódìdí oṣù méjì mẹ́ta sí mẹ́rin àbí bíi ọdún kan sí mẹ́ta. Pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó da kóhun tó ń lọ ṣe àyẹ̀wò ara rẹ̀ kẹ́ yẹ wò bó lára rẹ̀ ṣe rí ṣé kò ní nǹkan kan tó ń kó bọ̀ láti ta tóra ti rẹ́ lòmíì tó kó ìjákulẹ̀ ara rẹ̀ tó bá kó báyàwó nílé tàbí ọkọ nílé. Àwọn ìbéèrè tàbí tẹ bá lè dà wà lọ́rùn yóò ṣe wá láǹfààní 0916159101.
1: Ìtàlẹ́ o Mr. Dítùlà.
2: Yes sir.
1: Ẹ kú ètò sọ́ńtàn lè fẹ́ dá sí program láti ìlọrin kwara state ń bí fẹ́ dá sí títí arábìnrin tí wọ́n sọ láti ń sìn lórí ọ̀rẹ́ wọn tí ó ti pastor fún lóyún àbí ẹnìkanṣá fún lóyún ta after 16 years. Ọ̀rọ̀ yẹn lágbára o but gẹ́gẹ́ bí màá tèmi kó foyún yẹn lẹ̀ o nǹkan téèyàn ti ń wá láti over 16 years ago tẹ́nìkan wá fún ẹ̀ńtà ọdún náà kò tọ̀nà ọ̀nà tó gbà wá yẹn kò tọ̀nà but all way na way o ọlọ́run ṣe gbà pé yóò ṣe lọ́mọ láyé ti ẹ̀ nìyẹn pátápátá ní pé lọ àbọ̀tì eléyìí bẹ́ẹ̀ ọ̀kan tọ́lọ́run fún láyé lọ́run nìyẹn tá dẹ̀ ṣe tí a jẹ́ olú ọmọ fún ló tún fẹ́ padà nìyẹn bẹ́ẹ̀ kò tún ní gbọ̀n kankan mọ́ títí yóò fi wọlé ọlọ́run sùn. So fún tèmi kò rọra foyún yẹn kalẹ̀ lẹ̀ kó dẹ̀ rọra divorce ọkọ yẹn kó dẹ̀ ọ̀rọ̀ a máa da ṣe báyẹn tọ́lọ̀ bá kó wá fún lágbára ọ̀rọ̀ a máa dóyún yẹn rọ́ báyẹn gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi o tí pásítọ̀ bá ní pé kó lọ ṣe kó má ṣe o
8: ko ma se obo ko confessionity yen ko confessionity yen ko lo sibomi ko lo bere live mi ko de mi so ko bimo yen olorun ba ba to ke bi mo ran temi o ma bi to bo samson lati busy
0: ah mo tara bere to ni o ti pe 16 years ni le oko to si wa ro ni nuni isin ah nkan ti mi fe so ni pe se oko o wa plain si oko wa truthful si toko ba wa truthful si is a big thing o so re ke yan foro oro ara eyan wo na it's not easy but still no me advice mo pe kan yo yin yen o me advice mo pe kan yo so advice im te me fun won ni pe won pe oko won joko won de salaye fun won de be lo ba pe awon ba pe awon mejeji ma mo bi won se na se ko ba ro plan ara won yo si bi omo re to good oko ba de ni ko ma lo ko gba ni faith e o si lo tojo omo e but right now ko ma ti e make attempts at yo yin yen this way
2: re ja gboro lati nu arabirin tabi nbere
7: question akoko ti e koko bere yen pe ise omo nse mo n taja ni so business woman ni mi so awon omo ti mo de bi na omo meji pere na ni o wa laarin wa so ele to tu je siketa te bere 33 years ni mi so asa n dupe pelu bi nigeria bi de ti se ri na asin gbiyanju be tin ba daru ko se ti mo se any time mo ni so nkan to sele niye
2: e ja yan da yin gba na mi baba ri ba eyan mo nigeria ati gba awon alaye lekun rere ati nkan ti arabirin ni lo se ko wa gba oko re pada ni abi ko file itesiwaju arabirin se koko ni kurita ta bayi e ka le e ja soju opole 0916159101 e ka le at that point, Bami Bones, okay, a gent boy. Yes, sir. All right.
9: And it's no while Malak is 15 years. So, Padalo does not seem that to Padalik. If Maratin is only two, and it's two following your doma.
2: Ah,
9: your cotton, your lay, following Penny and Push Alive and Padaka Lepito. Come by, if you say, lie, and you
2: Oh, that's sure. Sure. But I came to test Wajun. Only I want to buy your coca, tell your man that. And when you be your drug time, when your man buy you. I didn't bear a palo anything. Iyawo re fi esun kan wepe ago to wole be na ni ago ti iya en wole arakunrin to bere fun moran pelu won ba ogbon ti olorun fun wa ati moran ta mo nigeria ti ngba yin mo fe file ikun tori awon menuba ipo ti iyawo yin wa ipo to je pe ipo legen awon kan mi wa ti won ro ele o le dana ton sa le ohun jeun ele ma jeun ba o le so pe bredi bi kan ba ba lo fe je mo fe ke fiyen se siro because ipo to wa ara eko awon kan to wo pe ba kan ba lori sugbon awon afikun ti mo fe fikun ni wepe ebi yawo yin jade bi jade bi ago te ba nbo nle bi ago merin si marun bi won jade e je ko ri bi nkan se nlo e je ko mo pe e le se ju be lo nitori ngba mi eyan ma wo pe bi eyan ba ni fe yawo re ko ni lati fi ife kun ife to ni si yawo re eyan ma fi ife kun ife iyan de ma n dagbasoke ninu ife eyan ki ma n wo pe boya emi ti ni fe o ye ko ti to bayin eh o loyun mo mama fun ni kan to nfe sugbon gba mi eyan gboro funu kuro ni ayika to wa e bi nbi re pe se ka kuro ni le yen nitori nkan to fi kan esun to fi kan mi yen o je nkan ti o da len gba te ba bi nbi re pe se ka kuro ni le yen isi to ba fun yin tori emi o fe nkan kan to ma di e lowo tabi ti o ma tabi ogbe okan si mi te ba wa so yen tan nkan to ba fun fun yin le wa mo nkan te se te ba ri wi pe nkan wa ti o fi yin lokan bale eyan ma yera fun mi abi yawo yin ni bere ki la foju sun yin fun ile ta wa yi se ka kai ma te waju ni kai ma lo tori mi o fe ki awon nkan ta awon eyan se nu leyan ko ba padagba tebi pe yo ma to ba bi mo si bi o ma ma de bi pe won kun letun won kun lo si e bi gbe yawo yin de ri ki la awon kankan to nfe te ba ti jade ni tori ngba mi bi yan ba kuro nle ti yan ba nsoro nta lati je ke yan mi a meji mo bi ti mo nlo o ma je ke yan ronu jile pe ibi ta de yi ki n se ibi to ye ka wa o a si ma ju bayi lo sugbon a nilo lati se bayi se bayi se bayi olorun ko yin mo se be ba le jade e le so nu le yin o be ba ri pe e fe lati ma jade arabinrin ti won loyun leyin 16 years awon eyan so pe komase kawon eyan to fun yin ni imoran kun mi ti fe soro lori ena sugbon ma tun gbe oro mi wole sori oro yi sugbon be ba so sita je kin mo latori WhatsApp 0916159101. E ja gbe imoran yin yewo na ni papapa
10: takale ni study to le pe to akata oro olorun ma fun yin se seri ile te n fe da se ni obirin ti o ti wa le oko lati odun 16 years ti o gbo pa ti o gbo po to di ko wa ni oyun fun ex boyfriend ye ti paso wa gba ni mo ko lo yo oyun paso yen ko ni fe o paso yen o ni fe ara kan ta so na niyan ti paso le ma gba eyan ni moro pe ko lo yo oyun omo e je to wa fi oro lo to le ko lo yo oyun e to ti wa le ko for good 16 years ti o bi kankan ti o loyun ti o si kankan eh to le da ni kan ti paso ni ko lo yo e paso yo ni fe ba yen paso yo ni fe ara si dara imoran temi fe niyan ni wi pe ko sala ifoko te ka tele ga won oko family oko no.

0: kò jẹ́ ìmọ̀ràn tèmi pásọ̀.
1: Ká tó tẹ̀wájú kí n tó fáwọn míì nímọ̀ràn. Pásítọ̀ kọ́ ni a ní láti dá lẹ́bi. Ṣé pásítọ̀ fẹ́ tún lè ní? Torí gbogbo àwọn èèyàn ti ń tẹnumọ́ pé èèyàn burúkú ni kò nífẹ̀ẹ́ kinní kan. Irú ìmọ̀ràn wo ló fẹ́ gba arábìnrin náà? Ṣó fẹ́ kí ilé ẹ̀ tún ni? Bó ṣe kọ wájú sí pásítọ̀ ni pásítọ̀ ṣe dá lóhùn. Ẹ má fi ti pásítọ̀ kún ìmọ̀ràn tí ẹ bá fẹ́ gba arábìnrin. Ibi bá ilẹ̀ ń lọ ẹ lọ síbẹ̀. Ó dá o, ìmọ̀ràn tí wọ́n fún yẹn ó dá náà, ṣùgbọ́n kò tún wá dá. Kí làwọn nǹkan tárábìnrin lè ṣe? Ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé arábìnrin tí à ń wò yìí, ǹjẹ́ ọkọ ẹ̀ gan jẹ́ nìkan tó ṣe déédé pẹ̀lú ẹ̀ for the 16 years? Ẹni tó sọ síta, ẹ dákun, ṣé ọkọ arábìnrin yìí ṣé alábàgà alágàbàgebè èèyàn ni? Ṣé ẹni tó jẹ́ pé dúró tì ń gbà tí àwọn mọ̀lẹ́bí ọkọ mọ̀lẹ́bí rẹ̀ dé tí wọ́n ní pé àfidàna kí ìyàwó yìí lọ? Irú ìhàwó ni arákùnrin yìí ó kọ sí ìyàwó rẹ̀ fódìdí ọdún 16 years? Ṣé ẹ rò pé 16 years dàbí Monday to Friday ni? 16 good years, ọdún kérésì 16, ọdún iléyà 16. Ṣé ẹ rò pé ó ní nǹkan tó tún wà ńbẹ tí mo fẹ́ ká fikún rẹ̀ ká ronú jinlẹ̀ sí? Ó ní wípé ǹjẹ́ ẹ mọ̀ pé béèyàn bá bá obìnrin míì sùn nínú ilé fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn 16 years, kò lè dàbí obìnrin tó ti ń bá sùn fún 16 years? Olófà tẹ bá ń rí wípé ó máa ń nira fẹ́lòmíì láti fi rọ́pò bóyá ìyàwó ẹ ń tàn jọ́lọ̀ ń pè o àbí ọkọ ń tàn jọ́lọ̀ ń pè lẹ́yìn bíi ọdún 10, 16 àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ti jọ wà, nítorí pé ìgbà ayé gbádùn, ìmísí ara olúkánukú ó ti dààmú ara. Tẹ bá máa gba arábìnrin nímọ̀ràn, ẹ máa rò ó kó máa lọ kó tọ́jú ọmọ. Ó dà ẹni tó jọ kọ́ ńkọ́. Tó bá jẹ́ pé ọkùnrin ló fún yàn míì lóyún ta, a máa sọ wípé orí ọmọ ló ń pọmọ wáyè. Bẹ́ẹ̀ ni pé kí ìyàwó yìí kó fi nura kó gbà mọ́ra. Ṣùgbọ́n ó wá di ìdàkejì báyìí, ẹni àwọn kan ní kó kẹ́rù kó máa lọ, àwọn kan ti ń dájọ́. Ẹ ronú sí dáadáa, ìdájọ́ kọ́ ló kàn. A ti ń wò à ń lọ sí ìparí ìrìn àjò, àti ẹ̀ tí bẹ̀rẹ̀ àti ń parí ọ̀rọ̀. Ọ̀dà ò mọ láti tún ọ̀rọ̀ náà dáadáa fún yín kẹ mọ bí tá à ń lọ. 0916 159 1011.
2: And so yẹ kí pásítọ̀ ìránṣẹ́ Ọlọ́run sọ fún. Hello, tẹni tó dẹ̀ ní ọkọ̀ ń ti lọ, ó fọmọ́lẹ̀ pé ó wá tó padà wá pé ṣé kò ń gbà àbí kó mọ́ gbà. Tó bá wù ú pé ètò gbígbà tó ń padà gbà kò ní sí wàhálà, kó gbà padà. Ṣùgbọ́n kó rí pé òun wá ó ṣe wádìí rẹ̀ dáadáa kó tó di pé yóò gbà o, kò ní gbà kú mọ́ra o. Tó bá ṣe wádìí ọkùnrin yẹn dáadáa, tó rí pé ìwàkuwà kò sí lé ọwọ́ rẹ̀, torí ẹni abímọ fún gan ń pa ni o, kọ́dọ̀ má jẹ́ àgbẹ̀ ni tí ó pa wá sínú ilé mi ò ní yóò pa o. Èmi kàn ní tò kó fi ẹgbẹ́ Ọlọ́run, ọgbọ́n Ọlọ́run kó fi tò o, kó sì béèrè fún ìtọ́nà lọ́wọ́ Ọlọ́run. Lóòótọ́ béèrè fún ìtọ́nà lọ́wọ́ wa náà ni, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, àlè pé kó gbà sì lè pé kó mọ̀ gbà, torí pé bàbá ọmọ ẹ ni. Tó bá gbà kó kàn jẹ́ kó wá fún just 1 month kan fi jọ gbégbé ayé ná. Tó bá ti ri pé ìwé ò bá lára mọ̀ kò ṣe, kó sọ fún pé òun fẹ́ travel, kó padà síbi tó ti ń bọ̀, kó sọ pé kó máa fowó oúnjẹ ránṣẹ́ sáwọn ọmọ ìtọ́rọ̀ ọkùnrin sí Ọlọ́run, ó sànú ayé gbogbo àtọkùnrin àtobìnrin wa. Ẹnikẹ́ni ò ní yẹ́ ẹnì kankan wà lórúkọ Jésù àmì bọ́wọ́ ló bá tọ́jú àwọn ọmọ.
1: Tẹ bá sọ síta, ẹ dákun, ẹ kàn fi àmì ìdánimọ̀ hàn látòrí WhatsApp kí n mọ ilé tí máa lò ń bẹ̀. Kí n tó ṣojú òpólẹ̀, ẹ já gbọ́rọ̀ ká fi kún ọ̀rọ̀ arábìnrin.
0: pẹ̀lú ẹ̀ka lẹ́sà kò ní dáa kíyàn gbẹ̀ṣẹ̀ ọkọ̀ èèyàn ọkọ̀ dáadáa ni ó dúró ti gan ni ó dúró ti wọ́n jọjọ ṣe so many things pọ̀ ọmọ kan wa náà ni ọgọ́ nífẹ̀ ọkọ̀ yẹn náà dẹ̀ nífẹ̀ ó dúró ti ó dúró ti ó defend ẹ̀ gan from the family but ọmọ ni ọmọ ò wá ni ọmọ ò wá wọ́n ṣe wá confused kò mọ what to do then ṣòro yẹn náà ló ti lọ bí tó lọ ọdún wọn tó ṣe ò dá o but ọkọ̀ náà dúró ti.
1: ṣe ti wá gbọ́ báyìí wọn ẹni tó mọ̀rọ̀ wá wọn lọkọ̀ tó dáa ni àwọn ọ̀nà àbáyọ kan wà tá a lè fi sí kinní tá a lè fi yanjú ọ̀rọ̀ yìí tá a lè fi yanjú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀nà àbáyọ ọ̀hún òun la fẹ́ gbọ́ láti ẹ̀yìn tẹ́ ẹ máa ń ronú jinlẹ̀ tẹ́ ẹ máa ń fún wa ní ìmọ̀ràn tó dáa àwọn kankan wà tó jẹ́ pé kò sẹ́nì kankan tó gbọ́dọ̀ mọ̀ kò dẹ̀ sí ẹnì kankan tó gbọ́dọ̀ mọ̀ pa ẹ̀ irú àwọn nǹkan bíi eléyìí ni etí méjì ò gbọdọ̀ gbọ́ ẹ kaalẹ̀ o ẹ ṣeun ọ̀rọ̀ arábìnrin tí wọ́n sọ síta nípa ọkọ wọn mọ̀ ń bọ̀ lọ́dọ̀ yín o ẹ fọkàn yín balẹ̀ o ẹ já gbọ́rọ̀ lórí ọ̀rọ̀ yín náà nǹkan tá a bá máa sọ ẹ kaalẹ̀ sà.
3: Bọ́lá Aláṣọ òkè mi
1: nígbà gbọ́mọ́ nílọ. Gbọ́dọ̀ mọ̀
3: tó jẹ́ kókó ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí a ń fa lé ọ̀rọ̀ tó bá kọjú sẹ́nìkan ó máa kẹ̀yìn sẹ́nìkan ni àwa gan èmi gan mà lọ́kàn tìbílẹ̀ pé ọkọ̀ yẹn try yẹn náà fi mọ̀ ló pé ìyàwó náà try tí ká bá ka ọléyà káàka christmas ṣe káàka délé ìjẹ múmu gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ìbátan ìdọ́ra ìyájú náà ni àmọ́ kí ni wọ́n pè lérè ìgbéyàwó ọmọ fọkànbalẹ̀ ni àmọ́ àwọn ìgbéyàwó kan wà sẹ̀ báyìí mẹ́rin pé àgbọn ọkùnrin wà àmúmọ̀n scarf láti rí àgbọn ọkùnrin wà dáadáa àmúmọ̀n scarf láti rí àmọ́ tóbìnrin ló máa ń yá tí a bá wà ní ìṣẹ̀ṣẹ̀ nínú ìgbéyàwó obìnrin náà làwọn yẹn máa ń fọ́ọ̀tì jù ní ayé dídá ìdílé ìyàwó ọ̀ ìdílé ọkọ̀ ọdún 100% ẹgbẹ́ obìnrin yẹn náà ká kíhun náà á ti rí àwọn ọ̀rọ̀ tí tó pọ̀ gan àmọ́ wẹ́rẹ́ wá rí bí àdúrà bá fẹ́ gbà nígbà ni bí ẹ̀gbin ni wọ́n ti ń wá fẹ́ lómi o àmọ́ bí àwọn solution conclusion tèmi ni pé kí ìyá yẹn pò ní inú ilé yẹn ní kò tó ọgbọ́n mo bá fọ́sùn ó lò wọ nǹkan wọ́n ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fọkọ yẹn ó tún wọ nǹkan kan yẹn tó ti ní plabinita mi dìbẹ̀ yẹn èdè ìtàn bá gbé wá náà la máa dá sí wà lè torí náà lérí ti ẹni tó sọ pé ìyàwó òun pé òun lòún bọ owó nulé méjì náà lọ̀wọ̀ sí yẹn náà lọ́dọ̀ tèmi náà akí àti yẹn náà pọ́n fìdí nílé àmọ́ kọ́ wọ́n ti bóyá kádàrà máa yẹn náà làwọn náà tún fi gbà síra wọn o ẹlòmíín bẹ láàyè ara wa síra ní sadífìlà tó bá wà lọ́dọ̀ yín wà láì máa máa rí sí i ìdí mo kàn fẹ́ ní kwẹ́sọ̀ àmẹnukú wọn jọ ń gbé wọn jọ mú yẹn nẹtíwọkì yẹn ń papọ̀ tí obìnrin yẹn náà bá tọ̀ láti fi ọkùnrin lẹ̀ ó ṣe kí nẹtíwọkì yẹn ó sì dúró nínú ayé tá a wà yìí àmọ́ sọ́kùnrin yẹn ní sympathy sọ́kùnrin yẹn ń fẹ́ ṣe tó náà ń go out láti struggle láti wá àwọn sẹ́mi fún sẹ́mi àmọ́ gbogbo ohun tá a wí náà bóyá kádàrà àti òfìdí ní olé yẹn di kí ayé ọmọ fìdí nínú sẹ̀lí ayé tá a wà mi ò ní gbẹ̀bẹ̀ mi ò ní ṣe gbá mi ò ní ṣàrò ẹni tó bọ̀rọ̀ lọ ní ìjẹ́ tó burú ju tẹlòmíì lọ o tó jẹ́ pé òun náà fìdí inú ilé ní í ṣe gbogbo ẹ̀ láwọn ọ̀rẹ́ sọ́rẹ́ yẹn àmọ́ gbogbo ẹ̀ náà ibi tọ́lọ́ bá kọ̀ jẹ́ mú kálukú sí ọlọ́run jọjọ́ náà tó tù fẹ́ fúnbọ̀ jù mo bá arẹ́gbọ́n àti ìbàrẹ́gbọ́n mi náà tó jẹ́ pé àbúrò ló ẹ tó bá wù ní kábíyà lámúyà ṣáà ọlọ́run pé ààrẹ kò sí tí ò lè dáná ara kò sí kankan tọ́lọ́run ò lè dáná ara ìjọba kágbó sí kálukú kọ́ mánéjẹ̀ àwọn ọ̀dọ́ ká mọ́gbàgbé kó jòkó sọ́kàn o kárántì ọmọ ẹni tí àwọn àṣẹ ó dàbọ̀.
1: ẹ kalẹ̀ o padà ẹlẹ́ ẹ kalẹ̀.
4: ẹlẹ́ rárá.
1: yẹ sẹ́.
4: ẹ
1: ṣeun.
4: ọ̀rọ̀ àwọn.
1: ẹ ṣeun.
4: ìgbà wọn dáńdá sí pẹ̀lú ọ̀tọ̀rọ̀ wọn ló ti kú látà ẹ̀wọ̀n.
1: àmì.
4: lè kí àzùkúra kúra lásìkò ní sáà ẹ̀wọ̀n ìyá dàmọ́lá ń jalè bá wà
5: wọ́n ti sì sátọ́ ní ọkọ̀ wọn lọ ó tún wá padà tèmi ni pé ẹni tẹ́mi fẹ́ sọ fún wọn ni pé àdúrà wọn ló gbà ṣé ẹ fẹ́ kó padà tẹ́lẹ̀ ni àlẹ́ìsọ́ ọlọ́run ti gbọ́ àdúrà yín ẹ gbà padà but under conditions condition yẹn ni pé ẹ máa fi sí under test ẹ dẹ̀ ní jẹ́ kó mọ̀ pé ẹ fi sí under test kẹ́ ṣe pé bóyá ó ti dé ẹ sáré máa ṣe bíi lọ́kọláya no ẹ máa fi sí under test maybe like for 6 months 8 months ẹ máa watch ẹ tó tó bá pé ìwà yẹn sì wà nínú ẹ náà yóò sì tún display ìwà rẹ but tó bá pé ó ti change tó ti change truthfully ẹyin náà máa mọ so you back it up with prayers kò sí nǹkan tádùra ò lè ṣe torí àwọn ọmọ yín ẹ lè sọ pé kó máa lọ torí àwọn ọmọ yín torí wọn ní ẹnìkan téèyàn ti mọ tẹ́lẹ̀ ni ó sàn ju ẹni téèyàn ṣẹ̀ṣẹ̀ tó ń pàdé lọ àbí so God be with you.
1: Pẹ̀lú ọ̀rọ̀ tarabirin sọ ó jẹ́ nǹkan tó dáa tí a dẹ̀ ní láti kí lẹ́yìn ṣùgbọ́n a ní láti jẹ́ kárabìnrin mọ̀ pé bí bàbá yìí bá fẹ́ padà ẹni kò lọ gbalẹ̀ kó wá ilé bóyá 2 bedroom bóyá ẹ̀rú má pa lọ ẹlọ́mọ méjì ó gba 2 bedroom bẹ́ẹ̀ ni kò lè wá máa bá yín bí tẹ̀ wá ẹni tí yóò bá sanwó orí yín ẹni kò ṣiṣẹ́ ọdún kan náà kó gbé ìgbésẹ̀ kó sanwó orí yín torí tí ẹ bá gbà padà kò lè ṣe kankan mọ́ o ẹ gbọ́dọ̀ gbé arákùnrin lórí àwọn nǹkan kan tí yóò jẹ́ kí ẹsẹ̀ yín múlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń gba ọkọ padà nítorí pé wọ́n nífẹ̀ẹ́ ṣùgbọ́n wọ́n gbàgbé pé àwọn kankan wà tó yẹ kóbìnrin náà fúnra wọn ní láti ṣe láti lè jẹ́ obìnrin lágbájá fẹ́mi tarákùnrin bá ní dúkìá ẹni tó bá ń tà ǹjẹ́ mọ̀ bí a ó ṣe kan pẹ̀lú ẹ̀ ni àwọn kankan wà téèyàn gbọ́dọ̀ dùn lórí rẹ̀ gbígba ọkùnrin kọ́ ni solution bí kò ṣe wípé nǹkan téèyàn bá ń fẹ́ ẹ kalẹ̀ o
6: ẹ kalẹ̀
1: ṣe yes sir.
6: Èmi ni ẹni tọ́lọ̀ mọ̀ láti ìfẹ́ wa.
1: Ẹ mo
6: fẹ́ dá sétó obìnrin tí ó lóyún after 16 years. Most time ọ̀dọ̀ obìnrin ni first man wa. Tí ọkùnrin bá ṣe bẹ́ẹ̀ ṣe sọ sí lẹ́ǹkan ẹ̀ à ń complain. Ó lọ́bọ̀ ọkọ ẹ lọ́bọ̀ ẹ ọtí ibi jọ ń fa bọ̀ for a long time. Nǹkan tí mi ò bá advice ni pé ọ̀rọ̀ yẹn kò ṣọ̀rọ̀ tí èèyàn púpọ̀ ń gbọ́. Kó lọ bá mẹ́lẹ̀ pt ẹ gangan yìí obìnrin yẹn kó pè sin tó lọ́ọ̀bù ìyàwó ẹ tó lọ́ọ̀bù ọkọ ẹ káwọn méjèèjì jíjẹ lọ bá ọkọ yẹn àwọn fámìlì tiẹ kọ lọ sọ fọkọ yẹn pa òun ó ti rí báyìí o báyìí ló ṣe rí o ó ti ṣe nǹkan tí kò yẹ kó ṣe o but orí ọmọ ló ń porí ọmọ wáyé o òun náà ló wá sọ fún wa o àwa bá a bẹbẹ ni o bóyá o máa lè fẹ lóòótọ àárín ló máa wà ọmọ ẹ kọ ọmọ yìí lè pèsè ọmọ fún ẹ is not the first time kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ nílé ayé yìí so kò nǹkan tọkùnrin yẹn bá sọ ṣáá lẹ́yìn ìgbà tó bá ti lọ bá ló máa decide nǹkan tóbìnrin yẹn máa ṣe so fọ́tò ní sí lọ́dọ̀ ẹ jù ọ̀rẹ́dì ó ti ṣe mistake ọwọ́ ọkùnrin yẹn ló wà báyìí kó lọ bá kó sọ fún òótọ́ ni ó dẹ̀ máa ń kóró kó sọ fún ohun tí ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ yẹn òun náà dẹ̀ ti wálé padà wàá rọ ọmọ lẹ́yìn torí ọmọ yẹn tí gbogbo ṣe rí nìyẹn bí mi ṣe fẹ́ dá sọ́rọ̀ tẹ̀mí yẹn kò jẹ́ ẹ máa bẹ́ tó bọ̀.
1: Ẹ kalẹ̀ o yes sir.
7: Ẹ kalẹ̀ sir.
1: Yes.
7: akwepo
1: adupe lowo
7: olorun olorun ni
1: baje amen
7: ah on to to bi ni o mo ja yi wa lo
1: amen
7: obirin lo man do ki oko re lo pe yawo wa
1: e ba mi gbon soke dada
7: abi ma bo okunrin ti obirin lo o ti biyan ti pe na yawo eto ile gbo pe okunrin mi wa legbe ipe tan ni o ipe tan ni e bi ba tun ma jaju ma pa ndu wo pe to bi ba ti pe won ni to po ma ti be mo to ba ti ba di be ko le yori ju ko o ti di oro olorun ati ti olorun oko ma ti
1: ese Amen. E ka le o.
8: Do e pa le.
1: Ese.
8: Apo ko pa ta.
1: Yes sir.
8: Mi en to lo mo la ti le to lo mo.
1: E da ba mbo so ti dada.
8: Se ri ki obirin to akusi oko re. Ipe eni ti o ba won gba le e pe won jo won la ti se ta. Se ri ita won bi se ma bi se ra won lopo. Seri iru nkan ye obirin ye gangan lo ni di alfa yi tori pe obirin ti o ba won gba le ye ko gbodo gbo siru nkan be o ko nkan to bere si mi o ti mo pa to na se okunrin mi to ba ti mo pe obirin ko ni jo ni pa pe oko un o se si o ma nta le lopolopo ni
1: pada ti wa ni mo fa na kure
8: ọkàn ọgbọ ọkùnrin yìí ò bá pa sọkùnrin yẹn tẹlẹ ọkùnrin yẹn lè máa pa sí.
1: kí wàá di kí arákùnrin yìí ṣe.
8: kí arákùnrin yẹn máa ṣe òní pé kó pe ìyàwó ẹ báwọn méjèèjì jọ sọrọ ní kùbìlì bí láyà ara wọn tí ò bá tẹ lọrùn wọn kó pé bẹyẹ kó kó kúrò ńbẹ ṣùgbọn kó má jẹ kí ọrọ yẹn kó hàn sí obìnrin tí ó ń ṣàlẹǹjì yẹn kò gbọdọ mọ. O lewu pupọ.
1: That's him.
8: O bi ni ba ti tọkọ tẹ lo le ni tọkọ rẹ to le. O mu ba
9: je. E ba le Mr. Dixon. E ko eto. Mo ni mo fe da si awon obirin mejeji yen. Mo fe fun iya ti o so nipa ti ore won. Verse to wa nu bibele. O ba awon mejeji wi, o ba iya ti won ni oko won fe pada wa. Vase yen o ba meji wi ti o ba le ko kale ti o ba ka won nkan ti be le so especially ya ti won ni oko won fe pada ti o ba ka won re everything ti be le so them the same person na ti won lo loyun tori won se loyun fun elomi won ti already se agbere ni e and bibele si ni ohun ti oko ti o fi le ko yawo e sile ohun ni pe to ba fi le yin si agbere abi to yan ale sugbon gbogbo awon ese mi ti yawo ba se oko ni eto lati le yawo re jade bibele e ni 1 Corinthians chapter 7 ti won ka lati verse 1 is the 16 to end it.
1: Sure.
9: 1 Corinthians chapter 7 from verse 1 to 16 awon mejeji yen bibele yen ba awon mejeji soro everybody yo ibi ti bibele yen ti ba wi
10: tori awon
11: e kale
10: e le so to ko ma
11: de tula e kweto pelu ma ba yin se o seri ti iya to to loyun ninu enile nita e mistakenly yen oda da koko isupo fo lo soro lati osogbo seri ya to lo se mistake in ta to loyun yen imaran temi ni wi pe ko foyun yen le o le je eyo kan ti olorun ko mo laye niyan to ba gbianju lati se oyun yen o le mo gbo pa mo laye at the same time at last I mean at end of the kini oko yen le o le je pe yo awon idile bo iya oko e wa le jade last man ni ko ma se o sori se ri olorun wa ase yo wu ni o Ọlọ́run wa se yo wu ni o. Ko mo se o to ba gbile lo ba laya lati so foko pe mistake kan waye lati ta. Kini ka se si toko ba ni ah o fe gbo o better ko lo gbale ko de inform eni ti o fun loyun pe omo eni o mi o se ta ti dale eru o tori boye eni na ti wa mari o ti wa mari o ti wa nu marriage already pe omo eni o mi se tan lati dale eru sugbon gba pe omo eni o oro mi oju be lo isubo fun la to sugbon
1: ese on be se saben ko
12: mo wa le tula e ku se opolo lo san obirin e to lo ni uyin fun yan kan nita to je bo de si si ye si le oko ti o si ran mo nti emi ro pe ko ba se ni pe ko ba pe oko re joko ma je poko wa nbe fun bele to ko na se duro ti ko wa si alaye fun mistake to wa to waye ni kini pe kan si bali mi da ku dari jim ku bon ti o ko re u do mo step to le take ku mo kan bi ki ati o ko re bayin lati ku nbe yen yen
1: ora ki ya to ku lori oro yi imoran temi le yato sugbon tele ti arakunrin mi nfe ma soro se na mo ro bi le sugbon tori ti bo se je nkan le gesi
13: lẹyin ba yen awon ati oko ojo ni nkan kan papo ko ma se pe asiko ti olohun ko o ma loyun foko e lo loyun foko to ro pe esi ina loyun fun nje nkan kan pa won ati oko e papo leyin to pade esi ti o na ojo ni nkan papo ko loyun yi so atoko e se won ojo ni nkan papo leyin ba na ko to mo ko loyun to ba se pe nigba ti o ate esi jo ni nkan papo o atoko e na tun pada ni nkan papo boya sa o lo ba ko si nkan ti o le se o le je pe atoko e to ti wa lati je ti o form o le je po lo form o to n si lero pe boya ntori pe o ti ba esi se lo je ki ohun loyun so tori iru oro ba yen o ta koko die sugbọn to ba se pe looto o atoko ojo ni nkan papo leyin to ba esi ni nkan papo to oro won gba suru pipo ni o gba suru pipo ni
1: oda ya to te waju la koko awon kan wa ti won gba omo ti won gba omo odo lati pe lati ipo ti won ti gba omo odo lọmọ ọdọ ti di ọmọ wọn tí wọn fi pa orúkọ ẹdá ọmọ ọdọ náà ní bàbá ọdẹ níyà ṣùgbọn àwọn kan wà tí wọn jọwọ ọmọ fún lágbájá kó jọ ọmọ ọdọ bóyá ìyá ẹ ò lágbára tàbí bàbá rẹ ò lágbára àbí kò ní òbí mọ àwọn kan wà tí wọn lọ sí ilé ọmọ bàbá àwọn aláìníyà aláìní bàbá lọkọláya tí wọn ń gbé ìgbésẹ wípé ẹ ti fún wa lọ́mọ tó máa máa jẹ́ orúkọ àwọn lọ́kọláya bẹ́ẹ̀ àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ náà ni àwọn mọ̀lẹ́bí kan wà tí wọ́n ń wá àtọ ọkùnrin tí ọkọ àtìyàwó ti fi oríkorí wípé ta bá ti rí àtọ ọmọkùnrin o a máa ra láti rí wípé ó dọmọ tí àwọn èèyàn máa ń tà bákan náà làwọn obìnrin kan wà tí wọ́n máa ń bá obìnrin ẹgbẹ́ wọn gbé oyún tí wọ́n dẹ̀ sanwó fún wọn wípé nǹkan báyìí ní báyìí báyìí òye báyìí ni wà gbà kò dẹ̀ sẹ́ni tó máa mọ̀ bóyá ìyá yẹn ló gbé oyún náà o àbí bóyá kinní o ṣùgbọ́n wọ́n ti bímọ àwọn èèyàn ti gba arábìnrin nímọ̀ imoran to de temi ma gba won ni wepe eni lati ba oko yin eni lati be mo eni lati salaye sugbon nitori ti kini ba tin bo si eti meji meta merin okunrin yen gan adin kan itiju fun wepe boya on gan ni o le se toropolopo awon eyan ti won gba ti won mo ran jade mo ro tarakunrin yen gan tori to ba parakunrin lo fun yan loyun o ma din kan itiju fo benin wo ko le bimo to ma nda bi ogbe okan bo se ma ri bi ogbe okan fun okunrin be no se ma ri bi ogbe okan fun benin bawo la won mejeji se le basiri ara won ti arakunrin ba se tan lati gba yin towo tese o ma pon dodan fun yin lati je ki arakunrin itako ma gbon kankan te ba ti so fun tori enen kan soro pe bo le se mo o se se ti oko yin ba sumo yin ti arakunrin na sumo yin lasiko kan ka ma mo ile tolorun se mi si nbe ko ma di wi pe e lo ri tebo ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀ tó bá pàlàfo wà ó fi hàn gbangba wípé ẹni títa ló ní nǹkan ṣùgbọ́n tí ẹ bá lè mọ orí ọkọ yẹn wálẹ̀ láti sọ fún yín pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí torí èèyàn gbọ́dọ̀ la ọ̀rọ̀ ni labalábájá mo fẹ́ kó kúrò nílé ẹ̀ nǹkan báyìí ló fà nǹkan báyìí ni ẹ ṣe mo ti rò mi ò fẹ́ kó di wípé bóyá èdè àìyedè wáyé mi ò fẹ́ jẹ́ kó di wípé bóyá àwọn èèyàn gbọ́ǹta nǹkan báyìí kò yẹ kí n ṣe o mo kàn wò pé bóyá tí n bá ṣe bí eléyìí bóyá nǹkan mi wà ń bẹ̀ ló fi di báyìí mi bóyá ọkọ yín mọ ẹni tẹ ẹ bá ṣe nǹkan o bóyá kò mọ ẹ má jò ó mọ o tó ló máa ń dàbí ọgbọ́n ọkàn nínú ọkùnrin ni tí wọ́n bá ti mọ ń tàn ṣùgbọ́n èmi gbẹ̀yìn wípé ẹ ṣàlàyé àwọn kankan tẹ ẹ fẹ́ ṣe àwọn ìjákulẹ̀ tẹ ẹ ní sẹ́yìn tó lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ẹlòmíì ò mọ bí èèyàn ṣe fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ bá máa gbé ọ̀rọ̀ yín kalẹ̀ ẹ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ arákùnrin ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ wà pẹ̀lú wọn ẹ gbọ́dọ̀ sọ fún wọn àwọn nǹkan kan tí ẹ ní àfojúsùn láti jọ ṣe papọ̀ lẹ́yìn ìgbà náà lẹ wà bọ́ sórí ọ̀rọ̀ tẹ bá lè bọ́ sórí ọ̀rọ̀ ẹ yóò mọ̀ àwọn nǹkan kan tẹ fẹ́ ṣe tí ò ní fi ti lójú torí a ti rí àwọn kan tó jẹ́ pé irú nǹkan ìṣẹ̀lẹ̀ àárín àwọn méjèèjì náà lọ̀rọ̀ náà parí sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọwọ́ ta fi ń mu ni wípé yálà kó bàjẹ́ kí làwọn aráàlú máa sọ kí làwọn èèyàn máa sọ ń pa mí kí làwọn èèyàn máa sọ ń pa lágbájá èèyàn ti gbàgbé wípé ìgbéyàwó láàrin àwọn èèyàn méjì ló wà tẹ́ ẹ bá lè wa ojú rere ọkọ yín ó ṣeéṣe kẹsẹ̀ wà ń bẹ̀ o bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe rí ìgbésẹ̀ tẹ́ bá máa gbé ẹjọ́ wà láàrin ẹ̀ tí ọkọ yín náà kó tó di wípé àwọn aráàlú máa gbọ́ torí àwọn ọmọ nàìjíríà wọ́n dánilẹ́jọ́ ju nǹkan míì lọ eré o.

0: arábìnrin kan sọ̀rọ̀ ọkọ rẹ̀ síta lẹ́ẹ̀kan ni ìmọ̀ arábìnrin náà ò tí ì sun o tí mo ní kí wọ́n fi voice note ránṣẹ́ 0916159 1011 ìmọ̀ bí a sọ síta lílé ìwà yìí.
1: Ẹ kálá o, ẹ kú ètò. Orúkọ mi ni Fọláwí Ajíkẹ́. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ nípa ti wúmà tí olóyún yẹn ni. Ṣé rí kinní kan ni mo rí pé gbogbo ọ̀nà tí ẹ̀dọ́ gbà sóríire láyé ọlọ́run nìkan ló mọ̀. Ọba tó kọ kádàrá nìkan lójú kádàrá lọ. Bọ́lọ́run ṣe kádàrá rìn àjò náà torí mo rántí sídẹ̀ǹt kan tó ṣẹlẹ̀ tí mo gbọ́ tí mo dẹ̀ mọ ẹni náà. Ìyẹ́ wà nílé ọkọ fún àìmọye ọdún kò bímọ. Ó wá yan máa nǹkan lálé máa tó wá yàn lálé o. Ọjọ́ tí wọ́n jọ ṣeré eré doyún inú àtẹrẹ doyún ìyá yẹn owó olé òun fóyún ilé ọmọ oyún tóun ti wá tipẹ́tipẹ́ tọ́lá jàjà ṣe fún un òun òfin òun àkátì ju kúrò lára òun òfin ẹ̀ ìyá yẹn fi oyún yẹn kalẹ̀ ọmọ kan tọ́lá ń bò yá yẹn nìyẹn ṣé wá rí ọmọ kan tọ́lá ń bò yẹn ọmọ yẹn wá níláárí dé bi pé ó níláárí gan tí n bá sọ àdúgbò tí ọmọ náà wà ọ̀pọ̀ èèyàn ó mọ àdúgbò yẹn ọmọ yẹn níláárí gan ṣé wá rí nínú àlè tíyà yẹn yàn bàbá tó fúyà yẹn lóyún ọmọ tí bàbá yẹn náà ti bí tẹ́lẹ̀ kò séyìí kankan tọwọ́ rẹ̀ lókè tí kì í máa ṣe ọmọ tíyà yìí bí ó tún wá ṣe pé ọmọ tíyà yìí bí àwọn tí bàbá yẹn náà ti bí tẹ́lẹ̀ àbí ọmọ yìí náà ti jẹun bàbá yìí ló gbórúkọ ọmọ yìí ló gbórúkọ bàbá yìí ga òun ní tọ́jú bàbá yìí ṣètúnṣe ó ní pé ìrìn àjò láyé yìí ọlọ́run nìkan ló mọ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ sẹ̀dá láyé kò sí èyí tọ́lọ́run ò mọ̀ bẹ́ẹ̀ o tí yorùbá máa ń sọ pé ẹyin sábàbí kan àti kádàrá àti sábàbí ta ló ní ọba tó ní wa lónìí so mo fẹ́ rọ ìyá pé kí ìyá yìí ó fi lẹ̀ ìrìn àjò tọ́lọ́run ni yóò rìn nù kínní kankan ni pé tó bá ṣe wípé ó máa ní iṣẹ́ gidi lọ́wọ́ àbí mọ́ tí ó bá já sí pé ẹni tó fún wọn lóyún tó bá lè gbà wọn fáìní tí ó bá sì lè gbà wọn torí ìyá tí mo sọ ìyá yẹn sọ pé kódà tí bàbá yẹn bá lóhùn ò ní ṣe nǹkan kan kó fóun lẹ̀ fọ́nà bàbá yẹn dẹ̀ mi wá mọ àárín wọn bàbá yẹn bó ṣàṣeṣe dé gbọ́ kínní kan ló fàá pé ọmọ kan tí ìyá yẹn bínú kò bí mi mọ̀ ọmọ yẹn wá níláárí débi téyẹ kódà kò sí nàìjíríà.
0: Ẹja gbọ́rọ̀ mi yẹ̀wò ká tó máa lọ lálẹ́ òní 0916159 1011 tẹ bá sọ síta ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yín bá yín dákẹ́ lálẹ́ yìí 0916159 1011 arábìnrin tó sọ̀rọ̀ pa ọkọ rẹ̀ ṣe ti gbọ́ o wọ́n ní kẹ́ni sọ̀rọ̀ ẹ jẹ́ ń gbé ìmọ̀ràn yẹn wọlé náà kí n tún bọ́ sí àwọn ọ̀rọ̀ mi.
2: Hello Mr. Adetula, ẹ kú ètò ẹ kú àtàárọ̀ o mo ṣe wọlé nírun ọlọ́run mọ̀ fún yín ṣe o àpinnu mọ̀ tí o Ayọ̀lá fi bẹ̀rẹ̀ ọdún gbogbo Ayọ̀lá fi parí oṣù bàbá Baláwa àbúrò ní Bàṣìlẹ̀ ní kọ̀ọ̀kan wa o àní ṣèjọ́dá o olùkọ́ Jésù àmì tẹni tó ní ó wà lọ́kọ̀ fún 16 years. Wo bí ọmọ ó wá pàdé ex boyfriend àbí má friend jẹ wọn wá ríra wá lóyún kó má ṣe o kó mẹsọ kó bí ọmọ yẹn nǹkan tí mo ti rí ni bí ọmọbìnrin yẹn ṣe ẹni tó súnmọ mi gan ni bó ṣe lóyún fún ẹlòmíín ta tó kúrò lọdọ tí ọkọ ẹni kó máa lọ níyàwó náà sọrí ni ọkọ náà fẹ ẹlòmíín tí ọkọ náà fún ẹlòmíín lóyún tí yẹn bímọ ọkọ ọkùnrin yẹn náà bímọ obìnrin yẹn náà bímọ wọn sì ń kíra wọn ò bára wọn jà olúkálukú wà ní ayé ọtọ ọkọ fẹyàwó mi ó bímọ fún èyí obìnrin náà wà lọdọ ẹni tó lóyún fún òun náà bímọ wọn jọ ń gbégbé ayé àlàáfíà ọlọ́run mọ̀ sí ohun gbogbo láti ṣe ní ìrọ̀rùn fún ẹ̀dá bóyá ẹ̀jẹ̀ wọn ò papọ̀ tàbí kó jẹ́ pé ìgbé ayé star tí wọ́n jọ mú wáyé pọ̀ ọlọ́run kọ̀ọ̀kan bímọ fúnra ohun gbogbo látọ̀dọ̀ ọlọ́run ni o. eni ko ma se ko bi mo yen toko ba get po loyin to ba ko to ba ni ko fi le fa to ba de ni ko mo lo gba to ba ti meni to loyin fun o lo je ko ru layo ko so layo yo jeri omo na ko ma se yun yen o boya o me yo kan pere tolorun ko mo niyan ko mo olorun ki koko kuko sugbe je ka gbe gege bi okin niyan loruko jesu yo da fun wa mi
0: oda eja bi oro mi ye o awon kan so sita latori WhatsApp ti won ti da wa lo tori mi o fe lo oro ta ni pe e ti da soro mi eja kuro nbe ta ba riyan da se oro tubo on sita latori WhatsApp eja suju pele beyin na ba n gbo wa lale oni ta ina fe so sita ayi ti se sile bayi 0916159 1011 ofeka ni soro ofeka ro mi si dada e ma fi rokun oro te ba fe so sita boro n ba se je ni ke se so oju ni tin be se n so e ka le o e ma da ko yin o e ja gbe call mi e ka le o e ka le o e ja gbe call mi e ka le o
3: e ka le o
0: e ka le sun
3: oro nipa eni to wa ni ile oko to le fe lo ni meta
0: pada
3: islam so pe eni ti o ba ti oro ba mo ye ki mo bi kan te ni o ko mo lo de yo wa e wa so o kan ni se pe ni ko bu ati ye lodo oko oko ko mo mo
0: imara temi ni emi o so pe ke ma fun ni mo e ma

0: àárín ẹ̀yìn àtọkọ yín ló wà láti fi pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ní ni wọ́n lè ṣe, àwọn kan wà tí wọ́n lè ṣe, ìyàwó wọn ló bọ̀ wọ́n láṣìírí. Àwọn ìyàwó kan wà wọ́n mọ̀ pé ara wọn lè gbọ́mọ, ọkọ wọn ló bọ̀ wọ́n láṣìírí. Ẹ ṣàárọ̀ ọmọ lọ́wọ́ ìyàwó, wọ́n máa ń lù ú. Bó ṣe rí nìyẹn o, ẹ má fi ọ̀rọ̀ mi ṣe nǹkan o. Ìdí tá a fi ń gbà yẹn mọ̀ràn ní o 0916159101. Ẹ já gbé ọ̀rọ̀ ẹlòmíì yẹ o. Ẹ kalẹ̀ o.
1: Ẹ
0: kalẹ̀ sá.
1: Ẹ kalẹ̀ sá o.
0: Ẹ ṣeun.
1: Ẹ pẹ́ tó.
0: Yes. Ẹ ṣeun. Ẹ bá mi gbóhùn sókè dáadáa.
1: Kádẹ́rìndé ẹgbà obìnrin yẹn máa ní pé ní kó má sí àkóbá fún ọkùnrin tó lè lóyún fún yẹn. Lórí pé ilé ọkọ lọ wà, ìgbà tó wà nílé ọkọ ò lẹ́tọ̀ọ́ kó wà lè yí bá ọkọ wípé ní nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ̀. Àbí èyí pé ní wọ́n bèrè yìí pé ní ìbí ó lóyún ó ní ìjì ló yẹ̀ irú ẹ̀ lè fa wàhálà.
0: Ẹ kí wá ní kó ṣe báyìí kó má sọ ọkọ ẹ̀.
1: Tó bá sọ fún ọkọ, ọkọ lè yọ àfi rẹ̀ àbí èyí ni. Ọlọ́run ó ṣe ìrànlọ́wọ́ fún orí yọ kó lè ṣe ọ́ lè fa wàhálà fún ọkùnrin yẹ o.
0: Ẹ ṣeun.
1: Ọmọ rẹ̀ wá sí ìṣẹ̀ sí kóòtù.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. A ní dúró lórí ọ̀rọ̀ yìí mọ́. Orí ìmọ̀ràn ti ń di wípé ẹlòmíì gbé wa lọ bí báyìí, ẹlòmíì gbé wa lọ bí báyìí. A máa dánu dúró lórí ọ̀rọ̀ yìí. Pẹ̀lú ilé ìta ti gbọ́ láti ẹnu àwọn ọmọ Nàìjíríà, a máa dánu dúró lórí ọ̀rọ̀ náà. Ẹ ṣe máa dúpẹ́ ẹ̀yìn ọmọ Nàìjíríà, jẹ bàbá nímọ̀ràn lórí ọ̀rọ̀ náà. Ẹ já wa sinmi ká gbọ́rọ̀ mí yẹ̀wò. Ẹ ṣe máa dúpẹ́ o, kó má di wípé yóò di ọgbẹ́ ọkàn fẹ́lòmí.
2: Ẹ kalẹ̀ o, a kó ètò látàárọ̀, pẹ̀lú òtún mú kí ẹ kú o, ilé ní òní dáhùn, ilé ní kọ̀ọ̀kan wà ní òní dáhùn. Sẹ́ni ìmọ̀ràn méjì mi fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí ọmọ kékeré tèmi. Àkọ́kọ́ ni tẹni tí ọkọ rẹ̀ tán ló ti lọ fà ìmọ̀ye ọdún. Nígbà míì, ọlọ́mọ ṣe nǹkan kan fún yìí téèyàn máa rò pa burú ni. Jíde jẹ́ rere. Ó lè jẹ́ pé tọkọ yẹn bá wà lọ́dọ̀ wọn ga ní táìmù tán ló fi hàn tó fi jẹ lọ yẹn. Bóyá nǹkan ò rí bákan bákan. Bóyá ọlọ́mọ mọ̀ mú wọn yàgò fúnra wọn. Sódà kóbìnrin yẹn náà lè tẹ pamọ́sẹ̀. Ọkùnrin àtọkùnrin mẹ́gàn wà nínú ilé tó jẹ́ pé ìyàwó ló ń bọ̀. Tó sì jẹ́ pé ọlọ́mọ mọ̀ àdáré àrísí kí yẹn sọ́dọ̀ ìyàwó. Látara wípé ó mọ̀ pé tọkọ bá ní yóò mọ̀ fífi tíná ìyàwó yẹn ni. Ṣùgbọ́n nígbà tó ti wá dé nísìn tó lóun fẹ́ òde padà. Tó bá ṣe wípé kò sanwó rí wọn tẹ́lẹ̀ kò gbé sí kọ̀ǹdíṣàn kó lọ san kò fẹ́ ní sọlọ́kà. Tó bá wá ti sìn yẹn tán kí wọ́n fẹ́. Wọ́n wá fẹ́ yẹn kò ní kí wọ́n mọ̀ ṣe dáadáa pẹ̀lú rẹ̀ tó rọ́lọ́run ló mọ̀lá.
0: Padà ẹja fẹ́lẹ̀mí láǹfààní láti sọ síta. Ẹ kalẹ̀ o, ẹ má dá sí ọ̀rọ̀ 16 years. Ẹ já dúró lórí ọ̀rọ̀ náà kí á sinmi. Bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta ààyè wà. Tẹ bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ mi ààyè wà. Ṣùgbọ́n lórí 16 years yìí sọ́nà bẹ́ẹ̀ mọ̀. Torí ó ti ń di wípé a fi máa dájọ́. A kò sáàyè fún ẹjọ́ dídá lórí ètò ìmọ̀ràn tó dáa làwọn fẹ́. Àwọn èèyàn tí wọ́n lè ti gbà wọ́n níwọ̀n àdúpẹ́ lọ́wọ́ wọn. 0916159101. Ẹnìkan bá mi sọ̀rọ̀ látòrí WhatsApp. Ẹ gbìyànjú láti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ padà nípa sọ́síta tẹ́ ṣe. Ẹnìkan náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ó tẹ pọ́ńtọ̀n ti sùn. Ẹnìkan tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Àtẹ̀jíṣẹ́ tẹ́ fi ránṣẹ́ pọ́ńtọ̀n ti sùn. Ẹ̀dà ẹja bó sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ẹ kalẹ̀ o. Ẹ̀dà rìkọ́ọ̀lì yẹn gbé 0916159101. All right.

0: ìṣẹ́jú mẹ́fà lè fi ránṣẹ́ a máa gbé ta lè ló ń bẹ̀ ẹ jẹ́ ń gbé kò lè ná ẹlú ẹ̀ka lẹ́rù. Yes ma. Àmì ìṣó.
1: Pẹ̀lú gbogbo nǹkan sábà bí iwájú ọlọ́run. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ kí arábìnrin yẹn ó ní ẹ̀sìnkú ohun tó ṣẹlẹ̀ nípa oyún. Pẹ̀lú ọkọ ó sọ fọ́kọ rẹ̀ o láti jẹ́ ọmọ sí i ètò tó bóyá ẹ̀rù bíbà ni mi. Ọ̀rẹ́ tó sọ fún yẹn gan kò lẹ́tọ̀ọ́ láti sọ síta fún obìnrin yẹn gan ló yẹ kó sọ síta fúnra rẹ̀.
0: Good, I assume.

0: los.
1: ah wa mo bóyá ti lọ ilé ìwòsàn àti lọ fọ́nrán yín bí ìgbà tí ẹ fi ránṣẹ́ ah wa mo bóyá lọ sí ilé ìwòsàn nítorí ẹ ní láti lọ ilé ìwòsàn láti mọ ibi tí àgọ́ ara yín dé dúró sí ẹ ní láti ṣàyẹ̀wò fínífíní lórí àwọn nǹkan kan tó wà ńbẹ̀ fún oúnjẹ tí ẹ̀ ń jẹ ni ṣé nǹkan tí ẹ̀ ń mu ni kí ló fà á ẹ ní láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà láti gbà yín níyànjú láti là yín lọ́yẹ̀ẹ́ lórí àwọn nǹkan tí ẹ máa lò ẹ ká lẹ́rù yes ẹ ṣeun yes ma ẹ ṣeun.
0: Arábìnrin ti olóyún yẹn ni mo fẹ́ dá sí. Kì í ṣe pé bóyá nǹkan tẹ́mi kan fẹ́ sọ nípa ẹ̀ ni pé kí wọ́n má wulẹ̀ sọ fẹ́ni tí wọ́n lóyún fún níta yẹn. Kí wọ́n jẹ́ kọ́kọ́ wọ́n mọ̀ pé àwọn lóyún. Torí pé wọ́n mọ nǹkan míì wà tọ́lọ́mọ kan máa fi ń ṣe sábà bí.
1: Ẹ ṣeun.
2: Ilé olóòtú ẹ̀ka lẹ́. Ọkọ ètò orúkọ mi ni ẹni tí ọlọ́run mi láti di tọ́lọ́run mi ní ọkùnrin fẹ́ kí àwọn ẹgbẹ́ mi ní ìmọ̀ràn mi lórí pé kí nìkan tí mo fara mọ́ ṣíléṣàn lẹ́gbẹ̀ẹ́ tí mo ti wà ní ọmọkùnrin ṣùgbọ́n bọ́ọ̀ sí ni mo ti ń ẹ̀sìpẹ́rẹ́nsì nǹkan rẹ̀ títí tí mo fi ní mímárì mo fi lọ́mọ mẹ́ta báyìí sí mo sì máa ṣe mastigation lákùn kí ni sọ lè fa nǹkan báyìí àti kí ni solution.
1: Wọ́n ti máa ń sọ fún àwọn èèyàn wípé masturbation máa ń kó bọ́kùnrin tó máa ń fa àwọn ìdákọ́lẹ̀ kankan lágọ̀ọ́ ara kò sí solution ẹ̀yin gangan ni solution torí àwọn èèyàn ti ń sọ lórí ètò yìí kí èèyàn máa bára rẹ̀ ṣeré ọmọkùnrin kó máa fi nǹkan ọmọkùnrin máa bára rẹ̀ ṣeré láti ìgbà tí arákùnrin ti wà ní èwe títí dìgbà tó fi bí níyàwó tó bímọ mẹ́ta kíní ṣe tó wà lára rẹ̀ mi ò sọ pé kẹ́ ẹ sọ̀rọ̀ sí mo kàn fẹ́ kẹ́ ẹ gbà á mọ̀ràn ẹ dákun ẹ gbà á mọ̀ràn ṣùgbọ́n kíní ó ṣeé ṣe kó fà kó bá fàgọ́ ara yín tẹ́ ẹ bá fẹ́ kí kíní fà kó bá fàgọ́ ara yín ẹ dákun ìyẹ̀bà mi ò lè sọ ju báwọn lọ ẹ ká lẹ́rù. Ẹ kàlẹ́ yẹ sá ẹ bá mi gbóhùn sókè kàbọ̀ yín ẹni tọ́lọ́ ọmọ kódà ẹ gbóhùn sókè ẹ já gbóhùn. Mi ò gbọ́ yín o. Ó ní kí ni sà. Ẹ sọ̀rọ̀ nípa arábìnrin kan tó ju yín lọ lọ́jọ́ orí tí ọkọ rẹ̀ kú àbí tí ẹ lọ bá wípé tẹ tẹ́ksì ẹ lórí WhatsApp wípé kẹ máa fẹ́ra yín. Ṣé ti máa bẹ arábìnrin náà? Kí ló wá ń bà yìí lẹ́rù tí ẹ ti lọ? Ẹni sọ̀rọ̀ kí ló ń bà yìí lẹ́rù gan-an? Ṣé ń gbọ́ mi? Pẹ̀lú àwọn ọ̀rọ̀ táwọn Nàìjíríà sọ arábìnrin bó ṣe wà yẹn kí làwọn kankan tẹ rò pé ó máa ń nílò kí làwọn kankan tó fẹ́ràn láti máa rí láti máa lò. Rírì yín kọ́ ó máa ní nǹkan ó lè jẹ́ àwọn ẹrunú jinlẹ̀ sí ọ̀rọ̀ arábìnrin yìí àwọn obìnrin kan wà wọ́n fẹ́ràn láti bóyá kéèyàn bá wọn máa rí bẹ́ẹ̀ bá lọ sóko kó báyẹn bá wọn ra nǹkan oko o tí ó yẹ pé wọ́n ní lé bí epo àwọn kan bẹ́yẹn ẹ̀ lè sún wọ́n lọ ti ba ma lo soda arabirin lati lo so fun pe ko ma binu e le son bo lo
3: okay
1: eni lati mu nkan dani blacklist o ti blocking ẹni arábìnrin ti block yín àbí kílẹ̀ sọ́nsì ẹ kílẹ̀ wá ń dara yín làmú lórí rẹ̀ ó ti block yín kílẹ̀ wá fẹ́ lọ sí níbẹ̀ ẹ sọ lè mọ̀rọ̀ lásìkò yìí lọ́sẹ̀ tó kọjá wípé ẹ ti fẹ́yàwó kan tó lọ ẹ sọ yẹn mọ̀rọ̀ ṣẹ̀rí báyìí ara àwọn kẹta ń sọ lélẹ̀ tẹ bá máa sọ síta ẹ tú ọ̀rọ̀ kalẹ̀ nísìnyí báyìí ó fi gbangba wípé arákùnrin ti fẹ́yàwó kan tẹ́lẹ̀ kó lọ arábìnrin tó wá sọ̀rọ̀ rẹ̀ yìí arábìnrin lẹ́tọ̀ láti kọ̀yìn sílẹ̀ ó lẹ́tọ̀ láti búlọ́kìn ó lẹ́tọ̀ tẹ́ẹ̀ tó wá ní ìgboyà láti lọ bá ẹ ńláti lọ rí lórí.

0: Ọ̀dà ẹja gbarakunrin nímọ̀ràn. Ṣé wọ́n lè máa bóbìnrin sùn ká máa fi nǹkan bá sùn kí obìnrin òun má mọ̀? Ọ̀rọ̀ yìí ó ta kókó. Ẹ ká lẹ́rù.
1: Ẹ ká lẹ́rù, Mr. Adéjọba.
0: Yes, sir, ẹ ká lẹ́rù.
1: Ó lá aláṣù kìíní níta àkúnwọlé lọ́rùn.
0: Ẹ ṣeun.
1: Ẹ̀wọ̀ yín lẹ́fìgbẹ̀ tọ́
0: yín. Ẹ jẹ́ kí a sọ, ṣé ẹ̀yin máa ń ṣọ́ mi ni àbí kámẹ́rà yín wà ń bí?
1: Àánú la rí gbà ni, kò ṣàgbára
0: dáadáa. Torí kó má di, tó bá di ọjọ́ mi-ín ni
1: o. Lọ́pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀
0: ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀
1: ọ̀pọ̀ ọ̀pọ̀
0: ọ̀pọ̀
1: ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀
0: ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀
1: ọ̀pọ̀ ṣe eré ìdúró tó fẹ́ dá sí ni bọ̀dá tó sọ̀rọ̀ láti yẹn tẹ́ni ẹ bá ní wọ́n blọ́ọ̀kù nọ́mbà wọn sọ blọ́ọ̀kù fèsì wọn.
0: Arákùnrin yẹn ò tí ì sọ tọ̀rọ̀ nípa.
1: Wọ́n ti sọ tọ̀ ẹ̀mí ti àwa ti ní ta fẹ́ mú bẹ̀.
0: Àárín nkankan mú ẹjọ́ kan máa ń lọ kò tí ì ṣetán.
1: Ṣé wàá rílé kan sí yẹn mo fẹ́ sọ sáàpù méjì kan tó súnmọ́ mi dáadáa. Ẹnìkan wá ọmọ ara àwọn tó jáwọn dàbí wa ni ó wá gbìyànjú. Wọ́n wá ní iṣu pẹ̀lú ìyàwó yẹn wọ́n wá sàmì jáde lálẹ́ ṣe mọ̀ pé ẹni tí ń sọdẹ ládùúgbò lọ bá ẹnìyẹn lásìkò obìnrin yẹn sì bímọ. Àwọn ọlọ́dẹ tí wọ́n máa ń sọdẹ ládùúgbò tó wá lóun sá síbẹ̀ lóru tó wá tanná sí tani èmi ìyàwó lámọ́yìn ni ọwá ó sì wàá lé ọkọ ti lé 20 years ìyẹn bẹ́ẹ̀ mo tún mẹ́nìkan dáadáa tó súnmọ́ mi dáadáa ó pẹ́ kó tó rọkọ pẹ́ gẹ́ tí wọ́n sì àdúrà fún púpọ̀ àdúrà wá gbọ́ ọkọ̀ dàdá tó wá ọlọ́run ló lóyún bò lóyún tán Mr. Adétúlà ọkọ̀ kú ni wọ́n á sun púpọ̀ kọ kún wọ́n ní mọ́ ìgbéra ilé àdúrà rẹ ti gbà ṣe sùúrù oyún bàjẹ́ ló ní àti yàn gbọ́ pamọ́ gbogbo omi tí ń lọ ni pé orin saheed tẹ pé yẹn náà ni igbe ẹ̀gbin lọlá ń gbé ẹ̀gbin mọ ọlámọ wá fẹ́ lómi láti ibi ẹ̀gbin kékeré ni àmọ́ ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ ká ń gbàgbé ká fi sọ́ kankan tí ẹ̀mí tá à ń sìn ọ́dà rọ̀.
0: Arákùnrin tí wọ́n sọ̀rọ̀ wọn síta yìí ẹni ẹ̀ jáde sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ń bá nǹkan wọ́n fi nǹkan bá ìyàwó yín sùn ẹni tẹ bá súnmọ́ ìyàwó yín nǹkan bíbẹ́ pé wọ́n ẹ̀ ṣe bá sùtàn tó bá yẹ pé ẹ̀yin lẹ ní kinní ìlara obìnrin yìí máa sáré láti wá ọ̀nà àbáyọ fún yín irú ìgbésẹ̀ wo lẹ̀yìn ti gbé láti rí wípé ẹ já ìyàwó yín gbà ẹ ló bímọ àkọ́kọ́ kò jọ yín ẹ ló bímọ kejì kò jọ yín ẹlẹ́dẹ̀mọ párábìnrin ò kì í ṣàgbèrè níbo náà lọ́mọ ti wá wá ní ta ló wá ń ba sùn ta ló ń fi nǹkan ba sùn ṣẹnu ilé ni ṣé aládùúgbò ni ṣébi tó ti ń tajà ni kí ló ń ṣẹlẹ̀ tó ń bímọ tí ò jọ yín tó wá di pé ìkórìíra ti wáyé láàrin ẹ̀yìn àti arábìnrin yìí mo fẹ́ ká ronú sí nítorí nígbà míì béèyàn bá sọ síta tí o ba wura re wo o ni lati wa ona bayo si oro to ba so o le ba ni isemi e ka le le nbe won e ka le sa
2: me pa oro e di o ko re o loyo
0: e ma binu e ka le Ekalesa. Ekale. Eh ba mi gbon so ke ja gbe kole lo mi ekale.
3: Ekale.
0: E seun.
3: Oruko mi ni en Tolorun mo lati bi Tolorun.
0: Take je pe fe so sita o, time ti lo.
3: Ara ara mo fe gba ma ye ni mo.
0: Dada mo gba yin.
3: Mo fe ti ma ye se. Seri akoko ko won fin kan bayawo eyan sun ye. O soro nbe.
0: Okay.
3: Awon tun lo sodo won. Sọ fún pé wọ́n ti ká báyàwó rẹ pẹ̀lú kó bèrè solúsọ̀ lọ́dọ̀ wọn. Nọmba tù ò ní pé kó lọ sí DNA test
0: àwọn ọmọ ẹ̀yẹ. Owó ni.
3: Kí ẹ̀sìn lẹ́lẹ̀ kọ́kàn rẹ̀ lè bà mọ́. O tó máa fọ ọkàn rẹ̀ mọ́ sáwọn ọmọ ẹ̀yẹ láti lè mọ́ ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ ẹ̀yẹ. Màá méjì tí mo fẹ́ gbà ni ẹ̀.
0: Àwọn
3: tí wọ́n ti kán báyàwó rẹ sùn kó bèrè solúsọ̀ lọ́wọ́ wọn.
0: Ẹ ṣeun.
4: Ibi tó ti ń tajà ní ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ so ní ibi tó ti ń tajà ni nígbà tí ó ní oyún tí à ń sọ̀rọ̀ rẹ̀ ìpàdé mi pẹ̀lú ìpàdé ó ti tó bí oṣù mẹ́ta tí ìjà wọn yẹn ti wáyé so àṣà kòkòrò ni ó kòkòrò ni sáwọn ti síbẹ̀ a lọ sí bíá bíi bóyá bíi máìlì kan sí ìlú ìlú yẹn bọ̀ sọ́ọ̀bù ẹ̀ sì wà ń bẹ̀ tó ti ń tajà so ibẹ̀ ni o.
0: Arákùnrin tí wọ́n sọ síta yìí bóyá kẹ padà wá ní òye ọjọ́ mẹ́jọ ẹ jáde sọ̀rọ̀ yìí bóyá ọ̀dọ̀ àfà o bóyá ọ̀dọ̀ pásítọ̀ o olúwo o ibikíbi tí ẹ bá lè jáde sí ẹ jẹ́ káwọn èèyàn sọ fún yín àwọn aláwo rí ẹ jẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ gan torí tá a bá ní ká gbà yín nímọ̀ràn báyìí láláì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ torí ẹnìkan ló ń ta fà láti inú òkùnkùn báyìí.
5: Ẹ kàlẹ́ olóòtú Mr. Adétúlà ẹ kú sára tààrọ̀ ìpẹ̀lẹ́ sẹ́rí ti bàbá tó sọ̀rọ̀ tánì sí àdúrà gidi ni wá kún fún sẹ́rí àwọn ọmọ tí wọ́n sọ pé àwọn kọ́ lónìí àwọn lónìí àwọn sì kọ́ lónìí torí pé ìyàwó wọn yẹn ó ní ọkọ ọ̀ràn bóyá torí pé àwọn ní àjẹsára torí obìnrin tó bá ti ní ọkọ ọ̀ràn nínú nǹkan lu ọkọ yẹn pa bóyá torí àjẹsára tí ọkọ ọ̀ràn yẹn ní sára ní ò jẹ́ kí ọkọ ọ̀run tí wúmà yẹn ní kò lù pa ọkọ ọ̀run tí wúmà yẹn ní kò fẹ́ kí wúmà yẹn dúró nílé ọkọ rárá ọlọ́run ló jùlọ àdúrà tí wọ́n ṣe òun náà nìkan múra sí ká má rò lọ́nà méjì pé àwọn kan ló lọmọ àwọn ló lọmọ wọn ṣùgbọ́n ọkọ ọ̀run ó ń bá ìyàwó wọn sùn ìbẹ́yìn náà gbọ́ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní táwọn bá fẹ́ gorí ẹ̀ táwọn bá fẹ́ bá sùn wọ́n ní á dàbí pé ọkùnrin kan ti bá sùn obìnrin yẹn ni ò kí sára ọkọ ọ̀run ló ní o tóbìnrin yẹn bá jí láàárọ̀ ó yẹ kó wojú ara rẹ̀ wò yóò rí kíni ọkùnrin bẹ̀ ọkọ ọ̀run ló ní ọlọ́run ó sànù wọn ọlọ́run ó dé gbìyànjú wọn ládé kí wọ́n gbìyànjú díẹ̀ sí ọlọ́run ó ṣẹ̀gùn ó dà.
4: So màmá tó ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ mo lè pé màmá yẹn rí náà torí mo máa ń bí ìṣìṣípò lẹ́gbẹ́ báyìí ó ní ọkàn sá máa ń rí pé ọmọ lálàkàlàkò máa ń wẹ̀ nínú mi nígbà mi so màmá tó ń sọ̀rọ̀ yẹn ó fẹ́ jáná jọ gbogbo ọ̀rọ̀ yìí mo dé ọ̀dọ̀ mọ́ nǹkan tí ń pè ní bàbá ọdẹ ọmọdé dé ìyẹn tiẹ̀ ní ẹnu ọ̀nà sọ́ọ̀bù ẹ̀ ni wọ́n fi nǹkan yẹn sí pé àwọn kan ni wọ́n gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́.
0: Ṣé gbọ́ báyìí ẹ ti dá àwọn bíi kìnnìkan yìí ọlọ́run àkókò ti kó wa ń pápá bọ̀ra ṣùgbọ́n nígbà tí wọ́n ní wọ́n fi síbẹ̀ ẹ lọ rèé wú ń bẹ́ẹ̀.
6: Ẹ ká lẹ́sà ẹ kú ètò látàárọ̀ ọlọ́àdúró tí ò ṣe ẹ rí nípa ọkùnrin tó ní wọ́n fi nǹkan báyàwó ọ̀sán yìí ní ìṣú gbogbo ara nígbà gbọ́ńbẹ́ lóòótọ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nínú ayé o ṣùgbọ́n èmi ń rò wípé ibi tí ọkàn wọn wà jẹ́ kán rò bẹ́ẹ̀ torí wípé o ti sọ ọkàn wọn ti wá wà ńbẹ wọn fi rò wípé bóyá nǹkan yẹn ń ṣẹlẹ̀ tó wá sí wípé nítòótọ́ ní tilẹ̀ tó lọ wọn láwọn jáde wọn dẹ̀ sọ fún wọn wípé àwọn náà lọ mọ tán sì nífẹ̀ẹ́ obìnrin ni èmi ò rò pé ó nídìí kí wọ́n mọ torí rẹ̀ kí wọ́n mọ fi ṣe dáadáa sí mọ́ nínú ilé àwọn ni àtìyàwó yẹn tán bá ní kó mọ̀ lo nǹkan dúdú sádùúrà òkè ń gbà ni àdúrà náà ń gbà tán bá nífẹ̀ẹ́ rẹ̀ ń tilẹ̀ tọ́ lọ́n torí tó bá ṣèyàwó làwọn tó bá sọkùnrin yẹn ló fọ̀ sírú kọndíṣàn yìí ìyàwó gbìyànjú tó lè ṣe kí wọ́n gbìyànjú láti bá obìnrin yẹn kánjọ gbàwẹ̀ àtàdúrà kánjọ ṣe tàjúdù lóru tó bá dẹ̀ jẹ́ kristian náà ni wọ́n kàn ka àwọn ẹsẹ̀ bíbélì tán mọ̀ ń kà kí wọ́n ka oríṣiríṣi sáàm ọlọ́run gbà wọ́n tó bá jẹ́ pé lóòótọ́ náà fi nǹkan bá sùn gbogbo rẹ̀ ọlọ́run yóò tú àṣírí gbogbo ìmọ̀ ìkíní kọ̀ọ̀kan ọlọ́run àtú tó bá dẹ̀ ṣe pé rọ́ náà ni yóò hàn gedegbe sáwọn náà ṣùgbọ́n àyè tó wá dáa jù ní kán mọ́kàn kúrò ńbẹ kí wọ́n mú ọkàn kúrò ńbẹ torí wípé ọkàn wọn ṣì wà ńbẹ ló jẹ́ kán mọ̀ rò bẹ́ẹ̀ ó lè ṣeéṣe kí irú rẹ̀ mọ̀ wáyé àwọn náà ná lọ ìyàwó yẹn náà ló ti gbẹ tán ṣó wá rígbà tó bá tó gbẹ tó kú ni kán sàánú ọlọ́run lára rẹ̀ kán dákun kí wọ́n gbìyànjú tán bá lè gba gbàdúrà àtàwẹ̀ pẹ̀lú ìfẹ́ àdúrà àwọn dẹ́gbà.
0: Wọ́n ti ṣàlàyé fún yín wọ́n ní tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí ẹni láti kú fún àdúrà bó jẹ́ mùsùlùmí lẹ̀ ń ṣe àbí ẹlẹ́sìn àbáláyé àbí kírísítẹ́nì wọ́n ní kẹ́ kún fún àdúrà. Ní ìrìjú báyìí lọ láṣàlẹ̀ tòní lórí ètò láwọlé sùn mo fẹ́ kí a mọ̀ pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò lè gbà kò dẹ̀ sí ìjákulẹ̀ téèyàn bá ní pẹ̀lú àyíká rẹ̀ tí ọlọ́run bá ò mọ̀ sí. À ń fásikò yìí sọ fún àwọn èèyàn wa lẹ́ẹ̀kan sí wípé ẹja gbìyànjú láti máa nífẹ̀ẹ́ ara wa ẹja gbìyànjú láti máa kó àwọn èèyàn mọ́ra ẹja gbìyànjú láti máa rí àwọn èèyàn tó yí wa ká gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ẹ má jẹ́ kí ìyapa wà lásìkò tá a wà yìí. Ẹni tó sọ síta mo lérò pé àwọn nàìjíríà fún nímọ̀ràn mo mọ̀ọ́mọ̀ má jẹ́ kí àwọn èèyàn dá sí ọ̀rọ̀ yín láti bí aago mọ́kànlá àbọ̀ nítorí ó ti ń di wípé a fẹ́ máa gbàgbé gba ọtí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni kì í ṣọ̀rọ̀ wà ọlọ́run adé jẹ́ kí ọ̀rọ̀ wọn níyànjú ẹ ṣàn púpọ̀ ẹ má gbàgbé láti bá ilé iṣẹ́ diamond fm dòwò pọ̀ ìtógùn òdì ọjọ́ mọ́jọ ẹ láǹfààní láti gbé wọn lọ́yẹ lọ́la lórí ètò ìpomúlérò àti láwọlé sùn tó bá di ọjọ́bọ̀ orúkọ tèmi ni adéolú adétúlá ẹ lè darapọ̀ mọ́ mi lórí facebook prince adéolú adétúlá ó dàrọ̀.